padà di ogún o. Ẹlẹ́rìí múyẹ́múyẹ́ kò ní gbọmọ lọ́wọ́ rẹ̀. Ẹ̀rín òjẹ́ kọ́kọ́ ọ̀nà lórúkọ jẹ́ kò ní hàn lẹ́mọ. Onípẹ́pẹ́ búrú àdúgbò kò ní fàyàyà gbọmọ lọ́wọ́ rẹ̀. Ilé ìjọsìn bójú kò ní rí sí ọmọ rẹ̀. Ayé òní fọmọ tí ó gbọ̀n gbọ́. Àwọn gbẹ́lẹ̀gbẹ́lẹ́gbẹ́ fi sẹ́fún mọ̀lú òní ṣiṣẹ́ nínú oṣù tuntun. Ọlọ́run yóò kọ́ ọmọ ṣe nínú oṣù yìí o. Ọmọ rẹ̀ máa mítọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Inú oṣù tuntun ọmọ ológun yóò ní jẹ́bọ̀. Ayá rẹ̀ ò ní di ayálájá o. Inú oṣù yìí ọmọ rẹ̀ ò ní dọmọ ọlọ́mọ. Inú oṣù yìí ara rẹ̀ ò ní kọ aṣọ tọmọtọmọ. Àìsàn ò ní sọ ọmọlẹ̀ tọmọtọmọ o. Kíndìnrín àti ẹ̀dọ̀ rẹ̀ ò ní daṣẹ́lẹ̀ nínú oṣù yìí. Bẹ́ẹ̀ni lolúwa àwọn ọmọ ogun wì. Ọ ní dẹni ẹ̀yìn tọmọtọmọ. Ohun olúwa jáde sí ọwà ṣe ń sábà. Ohun olúwa jáde sí ọwà ṣe ń rímọ̀. Ohun olúwa jáde sí àwọn ọmọ rẹ̀ máa rí bá ti ṣe. Ohun olúwa jáde sí ọ̀nà oṣù tuntun wà tó ti lẹ́tọ̀. Ohun olúwa tó fẹ́ kí kédàrí ya yóò yà ọ́ lẹ́nu nínú oṣù tuntun. Ohun olúwa tó ní ọwọ́ iná nínú kò ní jẹ́ kí iná yóò ju ọtọmọtọmọ. Ohun olúwa tí ń bẹ dijù yóò mọ ọjọ́ gbangba rere tọmọtọmọ. Oṣù yìí ò ní gbé sóko ìwà nǹkan jẹ́ o. Àdàbà wọn ò ní bu ọmọ rẹ mọ́lẹ̀ lóṣù yìí. Sẹ́kọ́ńkì chapter 4 lóṣù yìí wàá jẹ́ àjẹyọ́ àti àjẹṣẹ́kù tọmọtọmọ. Sẹ́kọ́ńkì chapter 7 lórúkọ Jésù ní ìwòye ọ̀la ire dé bá ọ. Owó yẹn dẹ̀ máa wọlé o. Bàbá tó rọ̀jò ready made bed ní agiju kò ní jẹ́ kó rí jẹ ibi o. Ṣébí bá ti tán nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe ò ní rí jẹ ibi. Ẹ̀sẹ̀yẹ chapter 20 verse 2 lóṣù yìí ò ní wọṣọ àti bàtà ọ̀fọ̀. Ẹnu Anna gbọ̀rọ̀ ẹnu rẹ̀ gbọ̀rọ̀ lóṣù yìí. Ẹnu Joseph gbọ̀rọ̀ wá borí àwọn ẹlẹyẹ. Olóore máa rẹ kọ mẹ́jẹ̀ àwọn ọmọ rẹ fún aláàánú. Bí ọjà bá ti tú pàtẹ́pàtẹ́ ní ikù lórúkọ Jésù ọjà ayọ̀ ọmọ rẹ ò ní tú. Ẹni àsáfù kò ní dọ̀rẹ́ ọmọ rẹ lóṣù yìí o. Wà á jèrè fífún ni tó ṣe lórí àwọn ọmọ rẹ lóṣù yìí. Àjòjì owó kan ọ̀gbẹ́rù lórí wàhálà láàánú lóṣù yìí. Lóṣù yìí ò ní gba lẹ́tà ọ̀fọ̀. Bàtà rẹ̀ fìlà rẹ̀ láfídàmà lábẹ́ tírélà kò ní jẹ́ ìpín gbogbo wa. Lóṣù kẹjẹ lẹ́ni ni ọmọ rẹ ò ní kíje. Ìjáde ìwọlé rẹ lóṣù yìí yóò jà sí ọpẹ́. Ríríṣẹ́ kò ní dúró nínú ilé yín o. Ayé ò ní mọ́ra fún ọ̀tọmọtọmọ. Wọ́n ní lu ọmọ rẹ lóṣù yìí o. Ìgbára làbúra júlẹ̀ yóò sọ ayọ̀ rẹ ló máa jẹ́. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì wọn ní pé ògùn ọmọ rẹ yẹ́lẹyẹ̀lẹ̀. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì wàá gbọ́ ojú lówó rẹ̀. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì dákẹ́jẹ́ ire rẹ ti dé. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì wọn ní tẹ̀ sí lórí ọmọ. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì wọn ní ilé ìlàkọjá tó ju ẹ̀mí rẹ lọ. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì ọlọ́run ò ní dójú ti ọ̀rọ̀. Lọ́dún ìṣẹ́ pín síbẹ̀jì ojú rẹ ò ní rí màbó lórí ọmọ rẹ. Títí tó di yín agún lọ́dún lórúkọ Jésù ò ní ṣàṣe dànù. Lágbàdo tó dẹ̀ pa lọ̀ wọ́n papọ̀ lórúkọ jẹ́ ò ní ṣàṣe dànù ní ìyókù ọdún yìí o. Gbogbo ayé ò lè fẹ́ràn rẹ ìyókù ọdún yìí ire ló máa rí o. Lòrẹ́sì sáṣàmì ní ìyókù ọdún ò ní ti aṣọ ayé mọ́lẹ̀. Ní ìyókù ọdún yìí ìyanu àfojúrí àfẹnu wò ó yá lu ayé òṣè o. Ọmọ rẹ ò ní pàdé akọni sí wàhálà. Ọ̀nà kò ní dàrú fún ọ ní oṣù July. Jésù yóò wo ìwà ọ̀tọ́mọ rẹ ṣe lọ́rẹ ní ìyókù ọdún yìí. Ìrìn àjò ogo kò ní dàrú mọ́ ọmọ rẹ lọ́wọ́. Ní àárín ọdún àìsàn ò ní sọ ọmọlẹ̀ tọmọtọmọ. Ẹpọ́lọ́rù ó ní yan kí ò ní ba tiẹ̀ jẹ́. Aṣọ ala lọ́wọ́ ayé ò ní tako sí àlà rẹ ní oṣù keje. Wà á ṣẹ́gun àdéhùn nílé lóko lọ́nà ọjà. Ó yẹ wá ṣẹ́gun ìfàsẹ́yìn. Oṣù keje ọmọ rẹ ò ní kú tú ẹ. Ilẹ̀ ò ní mì ọ́. Àlejò lọ́wọ́ ní oṣù keje owó ò ní sá fún ọ. Ayé ò ní fojú tó ń wo ọmọ rẹ lóṣù keje. Ó máa sọ́ọ̀t kò ní le fún ọmọ rẹ. Èpè àfinúṣẹ́ kò ní ràn tìrantìran ní oṣù keje. Tó bá ń ṣe lóṣù keje wàá máa rí ṣe. Gbogbo ejò kọ́ ló sítọ́ lórúkọ Jésù Ọlọ́run a máa kọ́ ọmọ ṣe o. Afẹ̀rín gbẹ́ rí ọmọ kò ní gbẹ́ rí ọmọ rẹ lọ. Bí oṣù keje ọmọ rẹ ò ní jóye tọrọtọrọ. Ayé ò ní fèpè gbowó lọ́wọ́ ọmọ rẹ lóṣù keje. Ẹlẹ́dẹ̀ ò ní jẹ́ kí ìwà àtọmọ rẹ tán o. Wàá mọ tó ń fowó ṣe nínú oṣù keje yìí o. Oṣù keje ọmọ rẹ ò ní dájú rẹ. Oṣù keje ọmọ rẹ ò ní yanun sí ọ. Ilẹ̀ tọmọ rẹ bára ayé ò ní sí sórí rẹ̀. Ọmọ tó ń fọ ẹ ló ń jẹjẹ kò ní jẹ́ kára rẹ̀ jẹ o. Bí oṣù keje ìṣẹ̀lẹ̀ amúnẹ̀rìndò ó yàgbà. Ó wọlé wẹ́rẹ́. Màá lè màá bá lọ fi ń jẹ èèyàn lóṣù keje wàá lè wàá bá wàá dẹ̀ gbà. Ẹni abánà lára ta ayé ò ní fọmọ ní ọ lẹ́gbà. Mọ rọra ní oṣù keje gbogbo ènìyàn kan ló fẹ́ràn rẹ lórúkọ yé wọn ní fọmọ bú o. Ẹ̀mí ènìyàn kò ní tọwọ́ ọmọ rẹ bọ́ ní oṣù keje. Ọlọ́run òjò wọn wàá rí tiẹ̀ ṣe tọmọtọmọ ní ilẹ̀ alàyè. Ọmọ rẹ ò ní mú kọmọ́ka lóṣù keje o. Ohun tó múnú yín dùnú lẹ́yẹ kò ní padà pa yín lẹ́kùn. Olúwa máa rán ẹni tó máa rìn lọ́wọ́ ní oṣù keje o. Ẹni mímọ́ máa gbé òsókè tọmọtọmọ ní oṣù keje. Ayé ò ní fi fáìlì wá àtọmọ rẹ pamọ́ ní oṣù yìí o. Ṣé bó ti mọ ẹlẹ́wọ̀n aṣàkàn ọmọ rẹ ò ní kọjá àyè rẹ̀ ní oṣù keje. Bó o bá ń rí bí wọ́n ṣe ń rí rọra máa

0: Not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
1: FM, your preferred wholesome radio.
2: Ṣéwọ̀ Gọbí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́. Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onígbámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
3: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé. Agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
1: FM, your preferred wholesome radio.
4: Dandala Jutu, Iluni Adi.

0: kama kira wa wi pe akojuma ma ni gbo bi ta fe kan ni fe de futaro to ni ajire bi ni gbo bi ta ti lori ofe lati ma gbo wa oni ti se ojo keje osu keje odo 2026 ojumo wo ojumo yi ojumo eje ojumo isilogo ojumo ni o je a oni ro ngbe sonu bi o se bi omo ni banuje o kero to bi oni je ti wa o ijade wole wa loni o mo ni mekun lowo o nkan ta je ina wa ani pade nkan ti o je wa lasolo eledumare oni ti se ojo bo gborere yo sun wa bo o owo sun wa bo o nje o sun wa bo awon nkan re yo sun wa bo lagboro le eledumare ani ani to ati ani seku lase olo e ka bo sori akoto eto agbeyawo royin agun magbe ni kan ni Wells Radio 89.3 FM ikani kan ga agun magbe to kun fun omi ogbon imo ati oye ti akale si opopona love avenue olujole estate ilu ibadan e lori ofe lati tun ma gbo wa lori itakun agbaye www.westradio893.com abi loju opo facebook west radio 893 fan page eti mo ba se ma se lori eto to je pe gbogbo awon kokoko le to je kokoko iroyin na ma lanfani lati gban yebeyebe to je pe lami to tan be ninu kulu pelu wa na won de ma lanfani lati ma ba wa yanana gbogbo bi ta wo oro hun to ba ti fe dabi pe o ta koko nigba ta si ko ba de to eyin ara ile na e lanfani o lati pe wole lati ba wa da si awon iroyin ta lori ofe lati mu wa ogbedo lale kan san ni won ti wa pelu mi ninu kulu laaro ojo toni ogbedo lale kan san ni banke awon Nigeria kojuma
1: e kojuma sokun e kojuma eyin ara ile ore yin ololufe yin lale kan san ni lo nki
0: e seun bi ogbedo lale kan san ni ti kiyin kojuma lapa ibe temi tope ola wole omo baba chaplain mc nudus ni oruko temi o awon iwe iroyin ta jo lanfani lati wade toni iwe iroyin punch on bembio iwe iroyin vanguard na ajo wade ni eri iwe iroyin the guardian na ona mo nbe pelu mi laaro ni o to je pe gbogbo e ajo mo lanfani ati se iwe iroyin nigerian tribune na ona o keyin ninu awon iwe iroyin ta jo lanfani lati wade toni eje ki mu lati oju iroyin nigerian tribune le to jade laaro ojo toni o le to je pe ni itagbangba le to duro bi akole re ti nbe ni oju ewe keje iroyin nigerian tribune ibe ni ati wo eleyi o to je pe ile ise are won mo ni pe won siso loju nkan kan le to dabi esun oro ni o to je pe won fi kan ile ise to je ti piake ati ti gbajabia mila ki lo sele nbe e lanfani lati gbo laaro toni bakan na loju iroyin punch un ni oju ewe keta iwe iroyin punch ibe la atuti wo akole leyi to je pe ajo INEC to nbojuto eto idibo lorile ede yi won ma so pe won ti se tan o lati se agbejade eto kan eto wo to nu ile to je pe sari kaadi alalope tawon idibo un won ni pe won ti se tan lati gbe ile to je pe eyo le ma download lori internet pe won o gbe jade o ati pe iforukosile awon olidibo na lori ero ayelujara eyin na won ni pe bere re e ba ni oju ewe keta iwe iroyin Nigerian Tribune to bode laaro ni ni oju ewe iroyin Nigerian Tribune na mo si lanfani lati tun wa o le to je pe ile ifowopamọ apapo orile ede yi Central Bank of Nigeria nu to je pe won gba awon iwe isise awon banki kereje awon banki microfinance won mo ni pe won gba iwe isise won yin license o awon ile ifowopamọ ohun to je pe o to merinde laadota 46 nu o lanfani lati gba iwe isise won e ba ni oju ewe kefa iwe iroyin Nigerian Tribune to bode laaro ojo toni e ri gege bi ile ise jenko ba se lanfani lati se afihan gbogbo gbese to je o soro o gege bi gbese le ti Tinubu je leka wa musagbara bo ti kenu to emi ko mo so o atiku e lo soyun ni oju ewe kerin ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ ọjọ́ tòde ní ojú ewé kẹrìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune ìyẹn on page 16. Àwọn nǹkan lè tó jẹ́ pé àwọn ìdí kan àti ìdí kan míì tó jẹ́ pé ó fa ogun abẹ́lé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kinní ọ̀hún ó mọ̀ sí wà pẹ̀lú wa báyìí. Èmi kọ́ mo tún sọ ọ́ Ọbásanjọ́ Ìlósọ̀yún ní ojú ewé kẹrìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune tó bóde láàárọ̀ ọjọ́ tòní. Ní ojú ìwé ìròyìn náà la tún ti wo eléyìí lójú ewé kẹrìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune. Ibẹ̀ ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fásitì ìyàn ASUU wọ́n máa ń dínkoko wọ́n threaten wípé a ó yanṣẹ́lódì nípínlẹ̀ Kebbi àti àwọn ìpínlẹ̀ márùn-ún míì. Bẹ́ẹ̀ fẹ́ kàyún sí ẹ̀ẹ́bà ní ojú ewé kẹrìndínlógún ìwé ìròyìn Nigerian Tribune lè tó bóde láàárọ̀ ní. Ní ojú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ yìí ní ojú ewé kẹjọ ní ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ilé ìfowópamọ́ tí àwọn ilé ìfowópamọ́ tí CBN tó gba ìwé ìṣiṣẹ́ wọn ló wà ní ojú ewé kẹjọ ní ìta gbangba. Ìwé ìròyìn Vangard lè tó bóde láàárọ̀ ní ìyẹn tó dóbi àkọlé ní ojú ewé karùn-ún rẹ̀. Ibẹ̀ ni a ti wo eléyìí tó yẹ pé ìdí ò lè ti ẹgbẹ́ òṣèlú APC tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ yọwọ́ lọ́rọ̀ àwọn kan tó jẹ́ olùdíje nínú pé wọ́n fẹ́ lọ lé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ pé wọ́n tó bí 25. Wọ́n láǹfààní láti ṣàlàyé rẹ̀ sí ojú ewé karùn-ún ìwé ìròyìn Vangard. Ní ojú ewé 25 ìwé ìròyìn Vangard yọ̀ọ́ lórí eléyìí tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Wọ́n ní pé àwọn ètò léyìí tó jẹ́ pé wọ́n láǹfààní àti ṣe òun yóò jẹ́ pé kò ní fi ààyè sílẹ̀ fún àwọn gómìnà láti ṣi àwọn ọlọ́pàá àpínlẹ̀ ò láti ṣí lò. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láǹfààní láti sọ bẹ́ẹ̀. Ẹ̀ẹ́bàlẹ̀ ojú 25 ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ ní. Ní ojú 9 ìwé ìròyìn Vangard ni mo tún ti wọ eléyìí o tó jẹ́ pé ẹ̀yin òbí iná sọ̀rọ̀ ń bẹ̀ wípé ṣe rí tí ń bá fi lè dààrẹ ètò ìṣèjọba mi gẹ́gẹ́ bí ààrẹ yóò mú ìṣọ̀kan wá o sórílẹ̀-èdè Nàìjíríà fún ìdàgbàsókè gbogbo èèyàn lẹ́kajẹ̀ka ni o. Ẹ̀yin ò wà ní ojú 9 ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ ọjọ́ tòní. Ní ojú 8 ìwé ìròyìn náà ibẹ̀ ni a ti wo eléyìí lórí àwọn àtúntò tó ní ṣe pẹ̀lú ti àjọ agùnbánirọ̀ àjọ ẹ̀sìn ìlú LYSC. Ló jẹ́ pé ààrẹ Tinubu ṣàlàyé o wípé ṣe rí gẹ́gẹ́ bí ètò ààbò tó bá ṣe rí ẹni yóò sọ o ibi tí wọ́n kó àwọn ọmọ òun lọ. Àwọn ibi tó bá jẹ́ pé ètò ààbò rẹ̀ yín àwọn ìpínlẹ̀ tètò ààbò rẹ̀ tó bá mẹ́ẹ̀ àwọn àyẹ̀wò gidi yóò wà sí tó pè ní risk assessment ìpé yóò láǹfààní láti wà o. Èyí wà ní ojú 9 ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ ọjọ́ tòní. Ní ojú 15 ìwé ìròyìn Vangard ìní a tún ti wo eléyìí o lórí ìṣẹ̀lẹ̀ ìfipámúnilégbèkùn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùkọ́ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n mọ̀ ti fagilé ìyanṣẹ́lódì o. Ẹ̀ẹ́bà ní ojú 25 ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ní ojú ìwé ìròyìn Vangard òun náà ìyẹn ní ojú 6 rẹ̀. Níbẹ̀ ni a ti wo eléyìí lórí eléyìí tó ní ṣe pẹ̀lú ìfẹ̀sùnkàn lórí ìdìtẹ̀gbàjọba. Ibẹ̀ ni àjọ DSS ti wọ́ àwọn bíi 5 kan o. Ó ti wọ́ wọ́wọ́ lọlé ẹjọ́ o látàrí pé wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ fi gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn Sliver. Wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n fi pamọ́ o gẹ́gẹ́ bí nítorí pé wọn ò sọ bí tó láǹfààní láti wà. Gbogbo ẹ̀gbogbo ẹ̀ wà ní ojú ìwé ìròyìn Vangard tó bóde láàárọ̀ òní. Ní ojú ìwé ìròyìn Punch INEC àti APC wọ́n mọ̀ ní ó ṣe é ṣe kọ́fìwo lùwo kọ́fìwo lọ́wọ́ o lórí kíni lórí eléyìí tó ní ṣe pẹ̀lú list mọ̀nì list ilé aṣòfin o. Tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ won ropo orupo awon meje ninu oludije fun ipo senator o mo se won mo se pasiparo oruko won le to je pe gege bi awon eyan ko se be bo se jari biribi o fun ticket mo ni o ni awon ipinle mesan no je pe gege bi dasi egbe oselu ohun o se fi tipa mu alia aye datiwa akume tuji ojo ati bebe lo o lati bere si ri saki jokijo lori pe agba ticket liroyo na te siwaju o ibe ni INEC ti salaye wi pe awon oludije omo oye to je pe won wa won se be won yan nibi eto idibo abele ti awon bojuto eyin monitored primary se wi pe ohun la won la fani lati buwolu o gbogbo egbogbo wa ni oju ewe keji iwe iroyin punch to bode na ro ni I fi gbese soro soso owe ro ni o to ba ti dorile de Nigeria ni oju ewe ogun iwe iroyin punch to bode la ro jo tuni owo tun ti de owo ti wole sikisiki ma mi ogbedo lale kan san ni owo wa mo tun ti fe wole o e pe banki agbaye won tun ti buwolu o won buwolu won science pe kini pe gbese kan abowo kan forile de Nigeria mo ni $1.25 billion idegbegbe owo to je pe won la fani ati tu yonda re forile de Nigeria lai fi ti awon oro to rese pelu gbese to wa le lai fi se o iyun wa ni oju ewe ogun iwe iroyin punch to bode laaro ojo toni ibi owo ti mo deun ibe gan ni a ti moro laaro ojo toni ta saraye gbogbo nkan to wo hun ti o wa fun loju iroyin guardian to jade laaro ojo toni ibe na lati wo ile to le se pelu ti awon ti gomina tele ri to je pe iyin slifa to je pe won lanfani wo lanfale ati ri iyin wa ni oju ewe keta iwe iroyin guardian le to bode laaro ojo toni ni oju ewe kejilelogun iwe iroyin guardian ni mo taju kan ti mo tutu wo iroyin eleyii o to je pe won ni awon unrecorded spending iyen pe owo ti orile ede Nigeria to na ti o ni akole wi pe o ti gbe enu le ida meji ninu owo ti ijoba pa wole GDP IMF lo lanfani ati salaye re e ba ni ojo we keji le logun iwe iroyin guardian le to bode laaro ojo toni ni o oju we iroyin na ni atuti wole ni ita gbangba iwe iroyin o gege bi awon orile ede Nigeria won se nreti wi pe ki owo awon kan pe ko wale ko wale si gege bi ijoba apapo bo se be bo se mu adiku de ba awo ori awon kan kan ko wole lorile ede yi eyin o ta tarifu e ba ni ojo we kefa iwe iroyin guardian to bode laaro ojo toni lori eleyi to ni se pelu omi yale agbara ya shop ni ipinle Eko ipe ipinle Eko ti se tan o lati ba gbe ati lati ba wo awon ile abi awon ibudo le to ba je pe ko bo fi mu won la fa lati ba wo won iye wa ni ojo we kejila iwe iroyin guardian to bode laaro ojo toni are ti lo bo se kilo lori ogo lori ija bo salaye o wi pe ogo abele ti odun 1967 wi pe awon kan to fa lo la tun se lasiko ta wa yi o wa ni oju ewe kefa iwe ojo we kerin iwe iroyin guardian to bode laaro ojo toni iwo ye ati awon arabade iroyin mi lajoba lanfale lati bo gbo laaro ojo toni o ele baji ko ba ji ele to sun wi pe agbeyewo iroyin agbobagbe tun ti gbera so eye o ni ikanni west radio 89.3 FM ogbeno lale kan san le eku ojubo le kan se
1: eku ojumo atokun
0: eleyi tan ni pe owo ta na ta ti o la ko le unrecorded spending o ti gbedun le bi idameji ninu owo ti n wole fun ijoba GDP alaye wo le ni se fun
1: e seun atokun ba se n bere to toni kelo n dara bo mo wa kó máa bá wa lọ.
0: Àmì o.
1: Àná ni ìròyìn yẹn jáde láti ẹnu àwọn ọ̀gá ìjọba wa. Àwọn ilé-ìwé gbé ta lọ̀gá ìjọba wa. Àwa tá a jẹ́ ọmọ ìlú tó àdìbò fún wọn ló yẹ ká jẹ́ ọ̀gá wọn. Ṣùgbọ́n bẹ́mi ṣe rí o pẹ̀lú ìwà tí wọ́n wù o mi ò rò bóyá wọ́n rí wa gẹ́gẹ́ bí ọ̀gá àwọn. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ta lọ̀gá wọn nínú ìwòye tèmi IMF àti World Bank ni. Àwọn náà lè wá sọ lánàá wípé owó tí kò ní àkọọ́lẹ̀ tí ìjọba yìí ti ná bí ó lọ sí bí ìdá méjì gbogbo owó tó ń jáde Nàìjíríà lọ́dún kan ìyẹn GDP. Kí ìjọba yìí tó dé GDP wa ó bẹ̀rẹ̀ lé $500 billion. Nígbà tí ìjọba yìí dé ó já wa lẹ̀ sí bí nǹkan bí 100 and kinní kan tó ṣàbẹ̀rẹ̀ lé bí 200. Káwá gbàgbé lé nígbà ká ti gbàgbé 200 ni. 1% $200 billion ìyẹn jẹ́ $2 billion. Ṣé mọ̀ 500 ní báyìí tó bá ní 1% yá jẹ́ 1 billion 200 yẹ bẹ́ẹ̀ yẹn 1% yá jẹ́ $2 billion. Káwá gbàgbé 2% bá ṣe pé ìyẹn ló jẹ́ ìyẹn ní pé $4 billion. Tẹ bá ṣe yẹn sí náírà ó lé ní 5 trillion.
0: Ló
1: ti pòórá. Tó jẹ́ pé kò wọ́n ná ní ọ̀rọ̀ wípé ibi tá a ná sí rèé kò jẹyọ. Torí nínú ìwé òfin owó lè wà lọ́wọ́ ẹ̀ka aláṣẹ ṣùgbọ́n ẹ̀ka mẹ́ta ló wà ẹ̀ka aláṣẹ executive àwọn aṣòfin legislature àti judiciary adájọ́. Owó lè wà lọ́wọ́ ẹ̀ka aláṣẹ lóòótọ́ executive ṣùgbọ́n kí tọ́rọ́ kó tó lè bọ́ síta nínú ẹ̀ pẹ̀lú nǹkan tí constitution Nàìjíríà sọ kì í ṣe ọ̀rọ̀ pòfin kan bì kan o. Constitution tó jẹ́ bàbá ńlá bàbá òfin gbogbo òfin náà ló Nàìjíríà ó ní pé ilé aṣòfin láti buwọ́lu. Nǹkan tí IMF wá sọ lánàá yẹn ni wípé owó tí wọ́n buwọ́lu tí ilé aṣòfin ò buwọ́lu tíjọba yìí ti ná táwa ní ká tẹ̀lé ìlànà tí mo gbé kalẹ̀ ó ti lọ sí bí N6 trillion. Èmi náà mọ̀ pé ojú bẹ́ẹ̀ lọ. Ẹ̀bùrẹ̀ kí mo rí fún ojú bẹ́ẹ̀ lọ. Ẹ lọ wo títì Lagos Calabar. Kẹ wo iye tí wọ́n ti ná lé lórí. Kẹ wo iye tó wà ná bọ́jẹ̀tì Nàìjíríà. Bọ́jẹ̀tì 2024 tí wọ́n bẹ̀rẹ̀ títì yẹn àbí 2023 jáde kò sí nǹkan tó jọ Lagos Calabar ń bẹ̀. 2024 kò sí nǹkan tó jọ Lagos Calabar ń bẹ̀. Nínú 2025 náà fi owó sọnù kan sí 100 billion. Ọ̀rẹ́ bílíọ̀n pọ̀ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ owó tán ti ná lórí títì yẹn owó sọnù gbáà ni. Títì tó jẹ́ pé $1 billion $1.2 billion $1.5 billion náà kàn ń yàlù lóṣooṣù. 100 billion naira owó tí ó tó $70 million ọ̀nà gbé sínú budget tọ́lẹ̀ ń yà ó lù wáyíwáyí. Kẹ́ bá lè mọ wípé mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ṣẹ́mọ̀ lórí ọ̀rọ̀ gbèsè tíjọba ti sọ di national debt tó ń kọ lójoojúmọ́ yìí ọ̀sẹ̀ tó kọjá wọ́n gba $1.5 billion lọ́wọ́ báńkì kan ní Abu Dhabi First Abu Dhabi Bank. $1.5 billion ṣe dé báyìí fra wọ́n yọ $1.2 billion níbẹ̀ owó tó lọ sí bí N1.5 trillion wọ́n dà sórí Sokoto Badagry. Títí tó jẹ́ wípé ẹ̀yìn ara yín náà lẹ́ ń ṣe Gilbert Chagori ọ̀rẹ́ ààrẹ tó sọ wípé ààrẹ fẹ̀nu ààrẹ sọ pé ìmùlẹ̀ mi pampam ni lẹ wá ń gbé owó Nàìjíríà tí wọn bọ́jẹ̀tì lẹ ń gbélé lọ́wọ́ ẹni táàrẹ ń sọ yóò lè jọmọ̀ Nàìjíríà lóòótọ́ ṣùgbọ́n tẹ bá rí kọ̀ọ̀rà ni kọ̀ọ̀rà aláwọ̀ funfun ni gbogbo títì tó gbówó lórí ìjọba yìí ń ṣe òun ló ń ṣe Lagos Calabar òun ni Sokoto Badagry òun ni Gombe Bill òun ni kí ló ṣẹlẹ̀ gangan.
0: Ó jẹ́ pé àìní òun ló jẹ́ pé wọ́n máa ń fi bẹ́ẹ̀ gbé gbogbo àwọn
1: gbogbo iṣẹ́ tó lágbárin látòrí títì látòrí títì tó fi dórí èbúté ọkọ̀ ojú omi port tí ìjọba yìí ń ṣe ọ̀nà bí gbogbo ẹ̀ lọ́wọ́ kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Nínú ìwé tèmi wọn lè sọ pé ọ̀nà bílé lọ́wọ́ ni ṣùgbọ́n tábá ní ká sọ pẹ̀lú ọ̀rọ̀ tá ààrẹ sọ ààrẹ bílé rẹ̀ lọ́wọ́ ni torí ààrẹ ni pé ìjìnlẹ̀ ọ̀hún pámpám ni pátápátá pé kò sẹ́ tó lè ráàrin àwọn. Pẹ̀lú kan tí ìwé òfin dẹ̀ sọ iwo to ba je ore en to wa lori ipo o le ba se se ba ri pe yen pe nkan ti ko lo ra won Nigeria ati ti won approve ati ti won approve ninu iwoye temi are nbe fun re se kuri be kuri be ko ye kuri be tori wi pe constitution so tara tara be any owo ti national assembly ba ti approve ti federal government ba nbe mo jale ni so tani kan ba ten ten ko ba di ba to ba ni pe se be ati ti won approve ati ti won approve owo tumo si pe owo yan rin bo se robo si ma rin won sugbe eleyi mele ko to fi so won gbe le san san tara tara ni obi ko to fa be ka ma yawo ka ma yawo ka ma yawo ka ma re pa owo niyan
0: beta eleyi ti won ni orile de Nigeria to fe ya
1: to fe ya ibe
0: to ti ya secured government ni owo tuntun mi $1.7 billion fun atileyin awon eto idagbasoke lorilede Nigeria ile ifowopamọ ohun o tun buwọ lu nkan mi iyen country partnership framework CPF lo je pe yo wa laarin awon atorilede Nigeria laarin odun mefa alaye yin ko ye mi to laarin odun mefa fun 2026 to 2032 ati pe won ni $1.25 billion to je pe won ko se be iya wa tele ri bi pe yin o wa fun imugboro won amuse agbara lati le ri pe awon mo le de Nigeria to to million 22 million Nigerians si won ni awon amuse agbara won ni
1: 58 million ni internet
0: 58 million na a ban ri internet lo lo ni yaturu ati pe nutrition services fun awon 40 million
1: ounje asara lore fun 40 million Nigerians
0: eto eto ero lagbara fun awon agbe 9.5 million
1: beni agbe 9.5 million bo ma ri nkan tun
0: owo mi $500 kg
1: $500 million
0: eyin o fun atileyin agbe na tun ni o
1: beni
0: ọ̀rẹ́
1: o ń lọlẹ̀ ẹ̀ṣí kò sí.
0: Wọ́n tún ṣe yín rí gbogbo ẹ̀wọ̀n ni pé yóò dúró níbi ₦159.28 trillion tí ó bá fi di December. Ní December ni December tó lọ
1: ló
0: fi jẹ́ one.
1: Ló dé ọ̀rẹ́ yín ni ẹ̀bá.
0: Ẹ bá a yàn lọ́lẹ̀.
1: Ó lágbára. A ti n fi gbèsè sọrùn ṣe ẹ̀ṣọ́ Nàìjíríà. Bí mo dẹ̀ ṣe máa ń sọ, orílẹ̀-èdè bíi Nàìjíríà kò lè kó máa yáwó kiri. Torí nǹkan sọ̀rọ̀ sínú ilẹ̀ yìí. Wọ́n ń wà, wọ́n ń pawó ẹ̀, wọ́n ń gbowó orí, wọ́n ń dàsápò, wọ́n tún ń yáwó sí wa lọ́rùn. Ṣẹ́rí àwọn kan tó wà àwọn mẹ́ta tí mo là kalẹ̀ yìí, ìkan lásán nínú ẹ̀. O to gbọ́ bùkátà Nàìjíríà ní oṣù márùn-ún tó bẹ̀rẹ̀ ọdún yìí Nàìjíríà pa ₦20 trillion lórí owó epo nìkan ₦20 trillion lórí owó epo nìkan lórí treasury bill eléyìí ta yáyé ayálé ní sansan ni kì í ṣe bí treasury bill ká níbi treasury bill wọ́n yáwó lọ́wọ́ àwọn ọmọ ìlú tààràtàrà ilé wọn kọrí sí báńkì láti lọ ya eléyìí ni lórí treasury bill wọ́n ti yá ₦19 trillion lórí tax trillion ti gbé trillion pọ̀ ìtàn ti wá yá lọ́wọ́ báńkì àti nǹkan kẹfà yẹn yóò ti ṣe é ṣí mọ́ síbẹ̀ náà kò sí nǹkan àtàrí tán fowó ṣe ẹ ká sọ̀rọ̀ lórí project kan pé tó bá padà sórí eléyìí wọ́n pe títì yẹn ní sokoto badagry ní nǹkan bíi oṣù karùn-ún ọdún yìí ₦6.5 trillion ti wọ títì yẹn títì 1,000 kilometers bẹ̀rẹ̀ ti sọ́rí nínú kúlù yìí pé títì tó da ju gbogbo àgbàláyé nylon tà náà pé bí ₦1.2 million ni ìyẹn dẹ̀ rí nǹkan ni wọ́n ń ṣe títì kan tó ń ṣe ní ethiopia 5 lanes ni gbogbo owó tí wọ́n fi ṣe kò tó ₦300 million per kilometer 5 lanes lọ́tún 5 lanes ló sì ẹ̀ka yé wa dáadáa ká nìyẹn ni wọ́n fẹ́ ṣe ni 1,000 kilometers yẹn pẹ̀lú bíi tóní 200 eléyìí kọ́kọ́ yẹ kó yẹ wa náà pé ìtàn ṣe 3 lanes ni o fi ṣe 5 lanes o ìyẹn bẹ́ẹ̀ ni pé tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn máa yọ 40% owó tó jẹ́ yẹn irú ìyẹn bẹ́ẹ̀ tó jẹ́ 200 ìyẹn bẹ́ẹ̀ yẹn tó bá ṣe 40% ẹ̀ owó tó lọ sí bí 120 bó ṣe $1,000 lè kó kú sí bẹ́ẹ̀ yẹn ká bá sọ bẹ́ẹ̀ à ń lọ sí bí bóyá bí 150 million irú 1000 kilometers yẹn kò yẹ kó ju tá a fẹ́ tẹ̀lé standard yẹn o ó pọ̀ tán rẹ̀ $1.5 billion ìyẹn jẹ́ 2 trillion tó dẹ̀ máa nà gbalaja láti Sokoto dé Èkó gbọ̀n. Títí ọ̀hún lé ní ìbáyé ó ti jẹ́ $6.5 trillion ní nǹkan bí oṣù karùn-ún ọdún yìí títí yẹn gba ìpínlẹ̀ Ọ̀yọ́ kọjá o wọn ti ti sọ dígà nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dẹ̀ ti ná owó tó yẹ pé nínú ìwòye tèmi ó ti kọjá ìlọ́po mẹ́ta iye tí ẹ kí ló títí yẹn jẹ wọ́n ti sọ dígà nípínlẹ̀ Ọ̀yọ́ kò sí nǹkan ní Kwara ẹ mọ̀ kí wọ́n ṣe díẹ̀ ní Èkó wọ́n ṣe díẹ̀ ní Ogun wọ́n ṣe díẹ̀ ní Kebbi sí Kebbi yẹn wọ́n ti ẹ̀ ti parí yẹn wọ́n wá da kámẹ́rà wo bíi kámẹ́rà fídíò wá ń lọ ń ta ẹnìkẹta àfọwọ́ṣe àárín péréte kan nípínlẹ̀ Kebbi òun ló ti gbé $6.5 trillion ọ̀sẹ̀ tó kọjá yìí náà ti gbé $1.2 billion tó tún bí 1.5 owó tó ti jẹ́ báyìí lọ sí bí 8 trillion àdẹ̀ tí rí pa ẹ̀ lọ́yọ̀ state wọ́n ṣe kìlómítà díẹ̀ ní Kebbi wọ́n ṣe kìlómítà díẹ̀ ní Ogun wọ́n wá da píkṣọ̀ burúkú ìbò lẹ̀ 8 trillion dẹ̀ ti lọ ẹ káàbọ̀ sórí owó gangan ní tààràtàrà gbogbo nǹkan tí ẹ là kalẹ̀ yìí ẹjọ ìjẹ́ ó ní ìkan tó jẹ́ pé èèyàn lè jí láàárọ̀ ta ni pé mo fẹ́ lọ tọ pínpín ẹ̀ bí bàlẹ̀ ṣe ná $1.7 billion yìí a máa ró àwọn àgbẹ̀ lágbára ọ̀nà owó lẹ́fẹ́ gbà ró wọn lágbára ó ti ń loko ọdún kan báyìí tán ni wọ́n ra tractor 2000 2,000 láti Belarus wọlé àfi tán máa pín àwọn tractor yẹn lọ́la ẹni tí ààrẹ lọ gbé wá mo pariwo títí sínú stúdíò yìí bá yẹn ẹni tó yẹ pé èèyàn jìnà sí yányán ni wọn ti fi òfin dé ní gbogbo ilẹ̀ adúláwọ̀ tó má jẹ́ káàárẹ̀ nílùú wa o kí ló dé wọn ni pé ó ń gbé ìbọn fáwọn abésùnmọ̀ mi ẹni yẹn ni ààrẹ lọ gbé wá tó ní ká gbé tractor wọlé 2000 láti Belarus àfi táwọn máa pín 2000 tractors yẹn lọ́la ìyẹn yàtọ̀ sí àwọn owó tí ò ní address tí wọ́n ń yá káàkiri yìí o kẹ́wàá lẹ́bí world bank kẹ́wàá lára àwọn tó ń ṣe wá ìgbà kan wọ́n fẹ́ yá $800 million láti fi ṣe agbátẹrù fáwọn obìnrin tó wà ní ẹnu ẹ̀kọ́ bọ́ọ̀lù fẹ́ tọpinpin irú nǹkan bẹ́yẹn eléyìí náà báyìí ẹni pé 32 million nigerians wọ́n máa fi hail the electricity supply fún wọn in what way ṣé ẹ fẹ́ ṣí power plant ni ṣé ẹ fẹ́ ṣe solar farm ni ṣe fẹ́ ṣe nuclear power ni ẹ sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹni pé ẹ máa ṣe internet ṣé nàìjíríà fẹ́ ṣí company tí ẹ̀ tá máa ṣètò telecommunication facility ni wọ́n sọ ẹ lè fẹ́ support àgbẹ̀ 9.5 million báwo lẹ̀ ṣe fẹ́ ṣe ẹ sọ gbogbo ìtọ́ ti ń gbà láti jọ yìí ọ̀nà bàràdà tó fi ń gbà náà nìyẹn nínú ìwòye tèmi wọ́n á ní gbòkè o afẹ́fẹ́ gbèrú lárú eré ìtàn ti sọ yìí gan wọ́n tún kàdé ìkan pé àwọn afẹ́ fi ṣagbátẹrù bí okòwò ṣe máa wọ orílẹ̀-èdè nàìjíríà látòkè ta ṣẹ̀rí wípé ọ̀rọ̀ sọnù gbá nìyẹn.
0: ni yóò nílò títí tí ó gbà wọlé.
1: ok
0: ẹyìn wọn ní owó epo lọ́jà àgbáyé ti wálẹ̀ sí àbí ó ti
1: 70 mo rí lánàá.
0: Ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà
1: 70 láàárọ̀ yìí.
0: Ó sì lé ní 1000.
1: Ẹ ṣé.
0: Ṣé exchange rate wa ló fà ní àbẹ̀wò?
1: Ẹ ṣé. Ọlọ́màjẹ́ a ṣe ìlú yá.
0: Àmì.
1: Nàìjíríà ìlú olókìkí sẹ́gbẹ̀ nǹkan tó wà ń bẹ̀ ó tó dodo wa lò fún máa lọ ní ọ̀nà mẹ́rin tá tún ṣẹ́kù. Ṣùgbọ́n tẹ bá ti rí ibi tí àwọn tó jẹ́ pé wọ́n lè gbé odidi màálù mi. Nǹkan tó wà lẹ́ ò lè kárí o. Táwọn èèyàn bá ti ń lọ elephant mi tọ̀ fún wọn bá ti fèrè pé ó lè gba irin. Kò síbẹ̀ fẹ́ gé irin yẹn tó máa kárí. Torí irin tó yẹ kó jẹ́ pé èèyàn bí ẹgbẹ̀rún kan ló máa jẹ́ ẹnìkan ló máa lọ mi. Bí ta ti bára wa Nàìjíríà nìyẹn. Ní ìjọ tí wàhálà ogun yìí bẹ̀rẹ̀ ní ọjọ́ 28 oṣù kejì ọdún tá a wà yìí 2026 yìí. won ta epo robi te bo lo ma so ye ta ma ta epo petiro nkan kan yen won ta ni $71 nigba ti won ta epo yen ni $71 yen iye ti Dangote n ra ni oja agbaye niyen iye yen na Nigeria n ta iye ti won ta fun ida kan nu meta Nigeria n ta fun iye to ku Olorun ra kakiri agba laye ni koko be ni pe won ra ni $71 lọ́wọ́ Nàìjíríà àti àwọn ìlú òkèrè tí ó ti ń rà á. Tó bá fọ epo yẹn tán gbà yẹn, ó ń ta jálá kan ní lítà kan ní ₦625. Ìyẹn la ṣe ń rèpo tà ní epo rà ń ta ní $710, $720, $720. Ó wọ́n jù ń ta gbà yẹn $725 ni. Bí mo lè ṣe sọ, $71. Ni o ra epo ni ọjà gbayin ba yen ni igba ti ogun yen bele mo fi gba kan ta epo robi ni $119-$120 igba yen a ni be ko yo show short o na tele bo se n lo ngba yen o fi ₦200 lori epo le nkan sosori igba togun yen lo ton fa le ba yen nisin yi dayan oke ibayon ta ni won ito poju to tari $1,275 gba te mo lo fun $119-$120 nisin igbo ti ba ja si $70 to tu wa le ju $71 te tele lo o wa nta ni ₦1,125 lati odo ti e ko to data mo lo se ndi 1 to 10 1 to 15 1 to 20 kan ra yen kẹwàá ìfẹ́ pé mo sì máa ń sọ láti jọ yìí Dangote kì í ṣe ọ̀rẹ́ wa ṣùgbọ́n òun gangan kọ́ ni ọ̀rọ̀ yẹn dálé lórí ìjọba ni òṣojúṣe ẹ̀ ìjọba Nàìjíríà gbé nǹkan tí mi lè pè ní bàràǹdà kan dé báyìí tí wọ́n pariwo ẹ̀yin marketers ẹja owó epo wálẹ̀ tipman náà ni pé láyé àwọn oníjà wálẹ̀ ipman ń gègé ni torí federal government fúnra rẹ̀ ègé ló ń gé ipman kọ́ ló ń fọ epo ipman lọ ń rọ epo lọ́dọ̀ Dangote àwọn wá ń tun tà fẹ́ni tó fẹ́ ra 10 liters tó fẹ́ ra 20 liters ṣé wọ́n ra epo ní ọ̀dọ̀ Dangote ní ₦1,125 ká wọ́n ta ní ₦700 ni kò ṣeé ṣe ṣùgbọ́n ìjọba ò sọ̀rọ̀ sọ́dọ̀ Dangote wọn pàṣẹ fún iléeṣẹ́ ìjọba kan wọn jẹ́ NMDPRA ó ní agbára tó bí tó máa ta epo rè é NMDPRA sọ̀rọ̀ lánàá báyìí pé kí àwọn tó fẹ́ ta àwọn tó ń ta epo pé kí wọ́n ta ní approved price price wo lè approve fún wọn fún àlàyé ní kíkún tẹ bá ṣe lè epo ní UAE ti Abu Dhabi Dubai kankan wọ́n wá ẹ̀yin kọ́ lẹ máa sọ iye tí ẹ máa ta epo ṣẹ́wọ̀n abẹ̀rẹ̀ oṣù tuntun lánàá tó bá di pé bí okù ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kí oṣù kan parí ni ìjọba UAE ti máa jáde pé kerosene ni o diesel ni o oṣiṣi petrol tó wá oṣiṣi diesel tó wá o iye tẹ máa tà rẹ fún gbogbo oṣù yìí tí wọn dẹ̀ bí babalàwà bá yẹn tó máa ní pé wọn níta ní iye yẹn tó bá ṣẹlẹ̀ pé owó epo fò àbí nǹkan bẹ́yẹn ṣẹlẹ̀ ìjọba bá ṣe máa rọ san àwọn yẹn ṣùgbọ́n níbí báyìí ṣe bó bá ṣe wù ẹ́ ni tíjọba fẹ́ kí kìnìyàn wálẹ̀ o Dangote ni màá bá sọ̀rọ̀ kì í ṣe pé àwọn alágbàtà epo.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálẹ́kan san ni bí a bá ṣe ń yí sí abẹ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ náà lẹ̀ láǹfààní láti gbọ́ ní ìkànnì West Radio 89.3 FM àwọn àlọ́jọ́ òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ẹ lè máa drop comment yín ní ojú òpó Facebook ọ̀hún. Ẹ̀yìn ẹ jẹ́ kí àjọ eléèmọ̀ ká tó kò ní ẹ̀ka ti ọrọ̀ ajé eléyìí tán ni owó tí NNPC pa wọlé pé ó gbẹnu wálẹ̀ ojú ò lè fi wò.
1: Nigeria my country. Mi ò tiẹ̀ tí ìgbọ́ yẹn tẹ́tẹ́lẹ́ mo ṣe ń gbọ́ sí ni bóyá ròyìn ẹnu ṣinṣin náà ni.
0: Wọ́n ní owó tó wọlé láti ọ̀dọ̀ NNPC NNPC revenue dropped by 636 billion naira ló bọ́ sí 4.34 trillion naira nínú oṣù karùn-ún. So ó dé pẹ̀lú owó.
1: Bẹ́ẹ̀rọ lọ́hún. Àbẹ́ẹ̀rọ lọ́hún. Ẹ ká mọ láti ìbíbà yìí. Iye tí Nàìjíríà gbé kalẹ̀ nínú budget máwọn fẹ́ ta epo ní ọdún yìí. Ṣé iye yẹn ní epo wà? Iye yẹn kọ́? 64.9 káàkiri pé ní $65 per barrel ni wọ́n gbé kalẹ̀ wípé àwọn fẹ́ fi ta epo ní ọdún yìí. Aṣọ epo ti wálẹ̀ lágbàáyé lọ́jà àgbáyé òótọ́ ni. Ṣùgbọ́n pẹ̀lú bó ṣe wálẹ̀ yẹn ó sì tayọ iye tí ìjọba là kalẹ̀ pé àwọn fẹ́ fi pa ní ọdún yìí. Mo sọ fún yín pé 2070 ìyẹn ni pé lórí àgbá kọ̀ọ̀kan bárẹ́ọ̀ kọ̀ọ̀kan ó yẹ kí wọ́n ṣì máa rí èrè $5 lẹ́yìn tẹ́wàá ti pa ojú owó àti èrè tán. Wọ́n tún ṣì máa rí àjẹṣẹ́kù $5 lórí ẹ̀. Ó fìgbà kan lọ sí 120 o. Gbogbo oṣù tó lọ tẹ́sọ yìí ó ṣẹ̀ wálẹ̀ sí 70 ni. Níbi June 18th tàbí nǹkan tí Iran àti US pé ó ti pa táwọn méjì níbo ti rẹ̀ wọ́n pàwọn ò jà mọ́. Èyí tó pọ̀ jù ní oṣù yẹn 80-90 ló wà. So báyìí èyí tí owó fi máa pé tẹ́ ẹ̀ tún fi dìclíà èrè rẹ́kẹ̀rẹ́kẹ́ ẹ ti lówó pé rárá ni. Ẹ̀jọ̀ ṣáà ti mọ ibi tọ́rọ̀ ti wá wá. Èyàn ò nílò làákàyè láti mọ̀ kan tó ṣẹlẹ̀ lórí nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti lówó pọ́npọ́ ni kò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun ọ̀bẹ̀rẹ̀ Ọlálékan Sanni. Ẹ jẹ́ ká tún mú eléyìí ká kò ní ẹ̀ka
1: ti ọrọ̀ ajé. Ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ ká sọ ọ̀rọ̀ ti gbàjàbí àmì láàrin.
0: Àwọn náà ni à ń lọ báyìí. Ọ̀yà ẹja mẹ́nu lè.
1: Ẹ ṣe. Nǹkan burúkú ń ṣẹlẹ̀ Nàìjíríà o. Ṣùgbọ́n táwọn tó bá mọ̀ nǹkan burúkú dí láwo tó bá mọ̀ dí kò sí bá ṣe fẹ́ mọ̀ dí tó Ọlọ́run a máa fi ọwọ́ agbára ẹ̀ hàn fún ẹni tó bá fẹ́ rí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Nǹkan ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni iléeṣẹ́ olórí àwọn òṣìṣẹ́ Office of the Chief of Staff to the President àwọn òṣìṣẹ́ ààrẹ ètò léwájú wọn Fẹ́mi Gbajàbíàmílà ló kéde síta wípé ẹnìkan lọ káàkiri ó lóun ní ọ̀gá àgbà iléeṣẹ́ ìjọba kan pé ẹni yẹn sọ pé òun lòun fi òun sípò pé òun fẹ́ jẹ́ kí gbogbo òlu mọ̀ pé òun ò mọ ẹni yẹn rí pé ẹni yẹn ń pa irọ́ burúkú burúkú bẹ́ẹ̀ ni pé pàápàá jùlọ ìjọba ò mọ irú iléeṣẹ́ bẹ́ẹ̀ yẹn torí ìjọba ò dá iléeṣẹ́ bẹ́ẹ̀ yẹn sílẹ̀. Bọ́n ṣe kọ́ sọ̀rọ̀ yẹn mo kọ́ gbé a ká gbé bẹ́ẹ̀ yẹn ló ṣe rí ni tẹ́ni yẹn pera ẹ nìkan tí yóò jẹ́ tẹ́ẹ̀dẹ̀ ránṣẹ́ lóòótọ́ ṣó yẹ kẹ́ni yẹn sì wà nílé ẹ̀ ni kò yẹ kó wà nílé ẹ̀ mọ́ ẹ kó ti máa jẹun ọ̀fẹ́ kó máa sunlé ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n ó wá di bọ́jọ́ ń sọ oko ọ̀rọ̀ síra wọn lórí ojú ìwé ìròyìn ọ̀kẹ́ ẹ ká máa wo ibi tí fèmí fẹ́ já sí. Nígbà tẹ́ni yẹn máa sọ tiẹ̀ padà ó ní wípé ibi tí wàhálà ti bẹ́lẹ̀ ni wípé ó ní ọ̀rọ̀ àjọsọ kan tó wọn àti Fẹ́mi Gbajàbíàmílà yọ sọ bó máa la owó lọ. Ó lóun ti fún ní 400 million naira tí Fẹ́mi Gbajàbíàmílà gbà láti pàṣẹ alágàtà kan. Olówó yẹn ku 200 million naira tó máa fún tí ò tí ì yọ ló fa ìsọkúsọ ọ̀rọ̀ tí Gbajàbíàmílà ń gbé káàkiri mo ló ṣẹlẹ̀. Ó ní pé ibi tí kinní yẹn dáhùn lójú dé ó lóun fẹ́ jẹ́ kí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba tó ń tọpinpin pe kan wa di oro yen wo kan tona wa di ohun ati baja bi amila ṣugbọn bi ati le ṣe ore ma soro lana won la won ti wo baja bi amila lati kidile won la won ri pe o mo pe ko si idoti lara e pe oro ni eni yen pa won e wa ma wa gbo tan ba ni pe awon gbọn wa lai da keji e ni won gbọn po inje eyin mo bi pe ile ise te so pe joba o da sile yen pe ko si rara yen se be ile ise yen ni account lo si bi yen sha eyin gege bi eyan mo lu odo ya le ni account lo si bi yen ijoba apile ma la account pelu si bi yen ati awon ile ise ijoba kan de to le si office of the accountant general ma mo pa office of the attorney general ma mo pa presidency ma mo pa office of the secretary government of the federation sgf ma mo pa kan to le si kan ba yen bawo na se ri approval ki se account kan ni o account 34 very logbon ani le se yen ni bawo na se si
0: appointment letter gan won lo forge the resignation gbaja bi abi
1: o forge lo de bi lo se do si bi yen ti presidency na le lati approve ko to di pe ka wa gba bi pe looto ati lododo pe o forge appointment letter gbogbo letter de ki si bi yen ri ko to share account fun a gba bi pe o forge e ni nje yin mo bi ti ile ise are ti sun kokoro si ra won lese ninu budget odun yi won pi amo 1.4 billion naira fun ile ise yen
0: e ko ti foju mi mo
1: se ba gbe oro ti so re to ba paro fun CBN so paro fa re na tori are lo fi owa ara e gbe budget lo siwaju ile asofin bi e ba fi ohun telu owo ti ijoba mi fe na ni odun yi re o e fase si bawo ni agency ile ise ijoba teni e dasile teni e mo bawo lo se wo budget to ba sele bo ti wo budget yen e mo po la account ni yen tori o sha ni bi ton ma sanwo yen si ti o pe fo billion ba jade tan o sha ni so sa po mi on ni kan fo wo ko account kan ma so si account ile ise lodo si bi ran de ma san si se wa ri idi te ba fin gba loan an gba loan an pawo Nigeria o de mo bi ti owo yen wo si so ti ji wa bayi e de soro kan lori awon to wa ninu ipo are bayi tewe tawon yan ba gbo kini mi kan ma mi so to poju nbe a ko se atona fara mo lu ni o ni kan kan to sele si gbaja bi amila nigba to wa America to nse gege bi lawyer to fi di pe iwe ase to fi le sise bi lawyer won gba lowo e ko de bu sese wa bebe jajajaja fita ko de bu ri kini yan da bara kamun ajiyar lọwa di ẹ ọgá àgbàjà bí àmìlá tààfẹ́ dárúkọ ẹ wọ́n gbélé ilé ẹjọ́ wọ́n wọ́dé wájú ilé ẹjọ́ ní amẹ́ríkà wọ́n bá owó kan kan lọ́wọ́ owó nǹkan tán bá lápò ẹ so tẹ bá ti mọ̀ pé irú àwọn ìbẹ́rẹ̀ ló wà ń jọba irú àwọn kẹbí ilé bá kọ̀dọ̀ báyìí lójijì torí 1.4 billion ṣòwò kékeré ẹ̀dẹ̀ gbé jáde fún agency tẹ́yìn gan mọ̀ wípé ẹ̀ẹ̀dà sílẹ̀ ọ̀rọ̀ tèmi rí lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àjọsọ ló dàrú ìwọ bá ń bẹ̀ yẹn owó kan bọ̀ tó bá ti dé ṣe báyìí bẹ́ẹ̀ ni yẹn wá dọ̀wọ́ rú bí mi ṣe rọ́rọ̀ yẹn nìyẹn.
0: ọlọ́ba àtò àgbéyẹ̀wò ròyìn àgbẹ̀mágbẹ̀ náà lẹ́sìn ń gbọ́ ní ìkànnì west radio 89.3 fm ẹni máa ń dúró bú kọ́mẹ̀ntì yín sójú òpó facebook west radio 89.3 fm fan page àáka gbogbo ẹ nígbò bá yá ẹjẹ amọ ẹnuba ti ọrọ agunbaniro àwọn àtúntò tí iléeṣẹ ààrẹ mú dé bá agunbaniro kí a tó lọ sẹka ìpolongo ọjà.
1: ẹ ṣe nǹkan kan tẹ́mi rí tó yàtọ̀ ọ̀nà kìíní yẹn ni pé èyí tí wọ́n fi máa lo ọ̀sẹ̀ mẹ́ta ètò kan àwọn ọmọlẹ̀mí fẹ́ sọ yìí o èyí tí wọ́n fi máa lo ọ̀sẹ̀ mẹ́ta níbi tí wọ́n pè ní orientation camp pé tí wọ́n ti kọ́kọ́ dín náà kọ́ lọ sọlẹ̀ sí ibùdó kan a dá wọn lẹ́kọ̀ọ́ a máa jẹun a máa ṣe ìdárayá gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́sẹ̀ mẹ́ta ni nígbà tí mi ṣe tèmi ọ̀sẹ̀ mẹ́ta mo fi ṣe wọ́n lọ tí ó bá di ọ̀sẹ̀ mẹ́fà báyìí ìyẹn nìyẹn ẹlẹ́yìn kejì wọ́n tún wá pa àwọn kan ní streams wa ni se pelu nkan ti e ka ni lewe o ma ba ko yin nipa idada awon to ba ni se pelu medicine pharmacy kankan be yan pa ayaba ni medical stream ti wa se ma ko won lori bo se ndi dokita kankan be en ba se jo pe yan ni legal stream en to ba kan se morphine won pe yan ni legal stream agricultural stream no one be entrepreneurial stream one be orisirisi nkan da ba fe le ma koko te bi won so nbe to ba bi be na se to de se ma ri de de le ni awon kankan da be temi de feran ni pe won ko awon mo ni nkan ti won ko won ni lewe se ma ilewe theory ni ele practical na ma se wo to ba je doctor bo se ma treat eyan ti wa de ma pa olure lai se bo de ti wa odaju wo to ba je lawyer bo se ma soro gbe en leyin ti wa de ma pa olure lai se bo se odaju oro mi o ye yin round kan be yen na fe ma ko won be temi de fara mo Abraham kankan kan wa to tu wa je yo to bi mi o ri ka ninu iwe to won gbe kale o sugbon awon platforms kan ti serving core members wa temi na belong se ni se ko pa sugbon lori Facebook ni public page ni mo le wa nbe na won ni wi pe

0: ẹ ṣeun tí ẹ sì wá ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Ohun tó máa ń dùn náà ni pé ohun tá a bá ń jẹ ìlà ń tà. Ẹ náà gbé gbogbo ìkéde àti ìpolongo ọjà yín wá sílé iṣẹ́ wa. Bàbá àṣẹ tìlẹ̀ ń tà, bàbá àṣẹ búrẹ́dì láǹfààní láti gbé wá ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fún àwọn tó ń gbọ́ wa lé láti dá sí àwọn yìí tá a ti lórí ọ̀fẹ́ láti nà bẹ́ẹ̀. 0916 893 1000 0916 893 1000 tàbí 0915 33 34 893 0915 33 34 893. Ẹ kojúmọ́ sà. Yes,
1: sir. The world is advancing more than the book anyway. I remember in 2015, people were saying that they never be so okay to rule or no power to be Hawaii. I'm telling you about the share and tell you about the passion of our money. You know, it's about your work. You know, I think I didn't know. I know I want to run the Baba. I want to be with you. I want to be a Fabio. So that people that kò tẹ̀ sí kọ́tọ́ ṣe ní gọ́ọ̀nà àti ìjọba ní state of government àtọ̀. Wọ́n ló fàbí gà wáyé. When they describe somebody as fantastically corrupt, you know what I'm saying? I don't even know which kind of grammar I'm going to qualify for that to be. A ti gbogbo wa sáré gbogbo wọn ní gbogbo ayé àwọn olùjáde. Ẹ̀rọ gbogbo ṣe ti fọwọ́ àwọn ọba analysis bí wọ́n ṣe àkáǹtì. Wọ́n bọ́jẹ̀tì ọjọ́ bẹ́ẹ̀. Àwọn tí wàá ṣí àyẹ̀. Wọ́n ti ṣe ilé ìgbìyànjú. Ilé ìgbìyànjú ti dọ́mọ fẹ́rẹ̀ láti máa kọjá ìgbà ọ̀tún sí ẹ̀sùn ìgbà ní ọkà. Nàìjíríà ti ṣe ní stage. Ọlọ́run ni gbọ́dọ̀ wà lọ́wọ́ báyìí. Àṣìdìbò tó ń dálẹ̀ ní ìbàjẹ́ fún
0: yín. Ẹ ṣe o. 0916 893 1000 tàbí 0915 33 34 893. Ẹ kò ojúbọ o. Ẹ ti wọlé o.
2: Ẹ̀lú ìta.
0: Yes, sir. Ẹ kò ojúmọ́.
2: Akojumọ Atọkun.
0: Yes, sir.
2: Olóyè Sanni.
3: Màmí Bọ́lá ni wà.
2: Akọ́ṣẹ́ ìlú bàbá mi.
3: Ẹ káàárọ̀ sọ.
2: Àìná Bọ́lá ni alátẹ̀bíta.
0: Ẹ ṣe o.
2: Òkè yín. Kẹ bẹ ní fíìmù tí wọ́n tún yà láti ìjọba àpapọ̀ àbí kí ààrẹ látòmí Gbàjàbí Àmílà àti bàbá rẹ̀. Ṣùgbọ́n mo wá fẹ́ sọ̀rọ̀ sí àárín kan. Ẹni mélòó ni òye ohun tó ṣẹlẹ̀ yẹn ló ń gbé láàrin Nàìjíríà? Ẹni mélòó ni òye yẹn yé? Níkì ẹwà gbọ́ bẹ́ ṣe yànnà náà ọ̀rọ̀ ẹdínlẹ̀dínlẹ̀. Mo ṣe sọ pé káàráàlú má jẹ́ kí òye kó nu àwọn. Ìgbọ̀ kí gbàtẹ́ bá ta lórí ètò ọkàn mi máa ń balẹ̀. Ẹ̀ ń bá ní tàn mọ́lẹ̀ síbi tí ẹ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí láti jẹ́ káwọn èèyàn mọbi tí wọ́n máa ṣe kí ni tán máa máa fi ọkàn àti ojú sí.
0: Ẹ ṣe o. 0916 893 1000 tàbí ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Hello.
4: Hello.
0: Yes, sir. Ẹ kojúmọ́.
4: Ẹ káàárọ̀.
0: Yes, sir, bàbá.
4: Ẹ kọ̀rọ̀ ni.
0: Yes, sir.
4: A ṣe ìfọ̀ aláìndé láti ṣe gbogbo àpáta ni.
0: Ẹ ṣe o.
4: Ẹrí ìjọba ta wọ̀ yìí àti wọkọ̀ ṣọ̀bọ́ báyìí o. Owó ṣáá ìjẹ́ wàá sún wọn. Ẹ wo adúrú owó ẹ tún wo gbogbo bó ṣe ń lọ sí. Ẹ ní gbójú tó ẹ mọ owó bá ṣe pariwo lórí yàyà Bello káàkiri bẹ́ẹ̀ gbogbo wọlé bẹ́ẹ̀ ni. Ẹ̀sìn náà ń ṣe taráàlú ẹlẹ́sàárún aráàlú ààrò jẹjẹ ààrò mímú ààrẹ pò láàrin ìjà kan lò. Wọ́n ṣàánú wa o. Àwọn ọmọ Ọlọ́run ló
0: tẹ̀síwájú. Ẹ ṣeun. Ẹ ṣeun. 0916 893 1000 tàbí 0915 33 34 893. Ẹ tún lè lo 0911 3 4 8 9 3. ẹtọ wọlé o yes sir
5: ẹ ma kaaro
0: ẹ kaaro sir
5: mo ki baba wa tokun ga yen bo si baba wa oloye kan
3: baba de ye kaaro sir
0: e se o
5: se ga yen pelu ogo ologun
0: ami ami ami
5: eyin ni eni tin time male si oju awa mekunu
0: mm
5: man ti tele lori lede pelu ogo olo aye ni ri mo
0: ami o
5: now in to wa tele yi pelu ti gaja bi ami la nkan kan yi ebun na ta lo wa fe mu awon si bayi ta lo fe mu won si bayi ke in ti asi oda ara gbogbo wo bo ti asin ko wo Nigeria ti an ko sa ko niyan e wa e ti ebun na awon kan ti ko saaju o se awo mo bi ti an ko lo o ile aye na gbogbo o ti gbogbo e si o ti won ma ko awon nu olodun gege bi baba wa toke kẹyin ni nkin ti to awon nu olodun ti won ma ko won ma fi bi pa won ma fi yaje mekunu eh epo won wa gbogbo e won mo so lana ni ori eto ka boya ile ise ina ni pe nigba ti akowe ipma so wi pe ti awon ba ti ijoba o le ti pa mu awon lati ta epo ni ye kan pe aya bi ba won ba ti le epo awon pa mo so wi pe ti oba ni ki okunrin yen ri komo ni so nto so e wa wo ni ti are to je minister for petroleum ku soro ku so nkan kan ku gbomo Nigeria so nkan kan ase agbara won wa ni lati ti le lati pe tawon yen ma ta epo ni ye ta to wu won o tumo si powo won na gbogbo e wa won kan fi ya jara ilu ni mo ti mo pe olorun gba wa lowo won jokan jokan olorun gba wa e ka re o ti e jade kege bi federal minister ko baye ko bo mo Nigeria soro pe o da o emi ti ku ye bayi ni kan ma te ko awa ta fe a ti le ko won pa nta ta won ma tun pate ti en lagbara lori araalu e wo ni ti o gbogbo nkan o ti foju po epo isu ti awon ka tawon eyan bi nsise gasi ta tawon eyan bi ndana gbogbo e lowo kerosene ni ti won ni 1750 liter ni kerosene mekunu mekunu kerosene mekunu ojon mekunu o wari lo mo igi ati egi lo kuti ka lo fi ndana ko nje kan to le jeun olorun ba wa olorun gba wa lowo ojoba yo ni ti awon omo ti won si jiko ki won da ki won ba ni gba awon omo yen le gege be si so pe kijoba ipinle oyo ko mu eto abo ni bada tori won ti sile iwo won ti sile ile iwe pada bayi ni isin olohun ni je won ojuji awon omo wa gbe o
0: e
5: ku eto ko ni baje
0: o ese o ese o baba wa ese o ase alayande hello
6: hello karo
0: e karo ma
6: e ku eto
0: no no to
6: o come no ara sama mo to lati bodija
0: ese o
6: yes sir eri awon ton kowo wa je yin na ton kowo wa yin àwọn ọ̀nà ọlọ́run bí bàbá tó ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà náà mo rántí ayé ìgbà kan tán mú ig ọlọ́pàá kan gbà yín tán ń bówó ní tọ́rẹ́ẹ̀tì wọn tó ń kó lọ sọ́run ni ẹ̀yin kan jẹ́ ẹ̀fẹ́ káràlú jẹ́ èèyàn kọ́kọ́ lọ́lọ́run ṣayé fún ọlọ́run á gbà lọ́wọ́ wọn
0: lábẹ̀rọ
6: àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà fáìmù ìdìbò ẹ jẹ́ àdìbò fẹni tó tọ́ ẹ má jẹ́ a máa dìbò ṣe bẹ̀ àmọ́ pa àwọn ìjọba tó wà lórí òye wọn wulẹ̀ tí recognize poverty àwa la máa bára wa ṣe tó ń tí òótọ́ ọ̀rọ̀ 5,000, 20,000, 30,000 kò lè last wa for the next 4 years mo dẹ̀ tó fẹ́ràn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n jọ àwọn schools tí wọ́n wà ní ibi oko yẹn tí wọ́n tún mọ́ inú igbó yẹn kí wọ́n jọ kán jẹ́ kí security bẹ̀ yẹn tà dáadáa torí àwọn ọmọ tí wọ́n ti padà síléèwé lẹ́nu ẹ̀ ṣeun
0: ẹ ṣeun àdúpẹ́ àmọ́ lóore 0916 hello
7: champion
0: e kaaro sir
7: e kaaro sir sir
0: adupe lowo lo
7: oloyi so ni
3: honorable dori bi
7: se opa
3: abai mo wa o
7: jerry en to pe nigeria ni crime scene mi ro bi paro abi to pe ni lawless country ni ro e wo en to tun te tun se ko won o go 1.2 billion to wa ni kini ti won o register cbn ba se ma gbo ni yi àtún nígbà àwọn ọ̀sán mọ́ ìjìyàní tó kówó jẹ ní tó kówó jẹ tó àlọ́ yùkì kí náà náà sọ fún wọn lọ sí fúrẹ̀ gbogbo ẹ̀bẹ́ ó túnbọ̀ so ẹ tí mo èmi fẹ́ sọ̀rọ̀ láàrẹ̀ àwọn dìbò kẹ́ ti bẹ̀rẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ lórí ara rẹ̀ kọ́ tó dìbò kan ti bẹ̀ kò sí nǹkan àwọn tó kówó jẹ ọmọ kówó jẹ lọ́dún ṣá ewé ló ṣe kí ló ṣẹlẹ̀ sí wọn rí tó fẹ́ yàrá pèlò kówó jẹ kí nígbà kówó jẹ kí àsúkì kówó jẹ kí àsúkì kẹ́ ẹtún dìbò kan síbẹ̀ ẹ máa fẹ́ tó wọ̀.
0: Ẹ ṣeun 0916893 1000.
8: Ẹ lọ. Ẹ káàárọ̀
0: sà. Ẹ káàárọ̀. Yes sir, orúkọ yín o.
8: Ẹ ṣe Sam ló ń sọ̀rọ̀.
0: Yes sir.
8: Lórí ọ̀rọ̀ ipò mo fẹ́ sọ̀rọ̀ lé láàrọ̀ yìí. Ẹ jọ I want to ask, where is NLC? Why is NLC missing now in Nigeria? Why is NLC absent now? I think this is the right time for them to come out and call and tell this government that they are not doing any favor to the people of Nigeria. Kilode ti NLC nigba ti mo wa ni bank ayijo yen in the 70s and 80s. Irun kan ti awon to n ta ipo to ba ton ba se union wa ti ma jade sita pelu NLC. Won ti ma decide pe okay, they are going to go on strike ti won o ba se nkan ti o ye ki won se. Mr. Tinubu doesn't care about any of us in this country. All what he knows is about tax, because he's a tax man. Mr. Tinubu is a tax collector. Everybody is aware of that. Everybody knows him to be a tax collector. Owonite Elaye is very unfortunate. But why he our union wa ti won ke de ti won le ask him? I want to ask you, sir. You have an answer to it. I don't know.
0: Thank you, Chief. Thank you, sir.
8: Everybody is missing. Everybody is just missing. Tinubu de ni kubo. Sebi ate mo pe 18 du baba Buhari lojo yen. O lo bi to lo. But o de so pe bata Buhari ohun lohun won si bo 18 o ti n du Tinubu.
0: Ese. Ese. Ese.
8: Ejo, e je ka mo NLC. Ibi tí wọ́n wà ń sìn. Orí nǹkan tí ò yẹ kí wọ́n sọ̀rọ̀ lórí lọ́wọ́ máa jáde lọ́wọ́ máa sọ. Wọ́n dẹ̀ máa lọ Abuja sí wọn máa fún olówó ni. Thank you, sir. Bye bye.
0: Ẹ ṣé o. Thank you very much.
9: Lórí ọ̀rọ̀ ti
0: NLC,
9: ìbárakọ̀ bí mo fẹ́ sọ lórí ẹ̀. Mo fẹ́ sáré sọ bàtí wọ́n lọ sọ́dọ̀ Tinubu last ṣẹ́ǹdọ́ mi. Nǹkan tán ṣe ni wí three bùsà for the president. Gbòsà, gbòsà, gbòsà. Ó ti tán.
0: Hello.
10: Hello,
0: ẹkú ètò sà ẹkú ojúmọ ẹbá ayérèdè oyin lọlẹ dákun.
10: Aláwà ló ń sọ̀rọ̀.
0: Ẹ ṣe o.
10: Láti Madina Ẹ̀gẹ́ Lámúlòkó.
0: Ẹ ṣe.
10: A Yorùbá ní oníyàn kúrọ́. Ọlọ́bẹ̀ ìsèké. Aládà ló ní ìfẹ́tò lódò. Ọ̀dà sáwọn Nàìjíríà a fura sáwọn pípò tó ń darí wa yìí. A fura sí. Láti 1999. Jẹ́ ti gbàjọba alágbádá padà. Iná ti kírèsì pọ́blẹ́mù táwọn ọba yí Nàìjíríà. Because ẹ rí pé àwọn tí wọ́n wà níbẹ̀ náà ni wọ́n fira wọn dípò. Mo ò lójú tuntun wá. Ẹ dá ojú tuntun méjì mo wá. Pélé yọ wàrí o, kò ti dẹ́kẹ́ ní kankan sí. Àwọn tó wà ń bẹ̀rẹ̀ náà ni wọ́n. Àwọn náà ń gbọ́ fira wọn sípò ara wọn. Bàbá ń kó mi ọmọ ń wọbẹ̀ ni. Bàbá ń ṣe gómìnà ọmọ ṣe sẹ́nítọ̀. So ìyẹn kọ́kọ́ ti fẹ́ fàmì ẹ̀fọ́ ti kíyèsí pé àwa arákàtà ajá mi ìdá máa bá yín ju àánú káwọn máa lo òkèjì ṣùgbọ́n ti àgbé àwọn èso ọlọ́run àkọlọ ọlọ́run ti ń so ìsẹ̀mí ayé wa. So ọ̀rọ̀ Nàìjíríà níta nídìí nídìí ẹjọ́ rẹpẹtẹ máa wo àkọ́kọ́ ni pé káwa ta wà nínú ìlú kákéyì níbi ìjẹkújẹ àwọn tó ń darí wa yóò tó wà ná wóò tó wá wọn ò ṣẹ̀tọ́ wa mú ìwé torí pé àtẹnujẹ nígbà wa mẹ̀fúnú láàmú nínú èkó jẹ apá wọn ká wọn. Ẹ kéjì ní ká tún mọ́ lọ́run ká máa bẹ lọ́run lórí wọn. Tòótọ́ ìpàdé ọlọ́ọ̀bà náà ti wá kọ́lọ́run bá ní tí wọ́n rẹ̀ wọ́n ṣe. Tí ì bá sọ̀rọ̀ ọlọ́ọ̀bà náà ti wá kọ́fẹ́ lómìn tí ó lóore jù wọ́n lọ́pàá rọ́wọ́ fún wa. Ìyá ètò gẹ́nà ẹ wòye gáàsì, ẹ wòye bẹ́tò, ẹ wòye dísù, ẹ wòye kẹrosíìn. Ó dùn àpọ̀ gan, ó dùn àgẹ̀ pé ẹni tá a tún wá rò pé orí wọn pé ní àwọn ọmọ gbogbo ẹ ṣe ẹgẹ́ gángẹ́ táwọn èèyàn gángẹ́ ángẹ́ Nàìjíríà rè wọ́n débẹ̀ wọ́n so epo di tó owó lítà mẹ́kànlá fẹ́.
0: Ẹ ṣe ẹjẹ́ a tún fẹ́ lómi láwọn
11: ọlọ́wọ́sánú wà ẹ̀ṣẹ̀
9: the biggest enabler ìjọba yìí NLC ni NLC ló ń gbó wọn láyà.
0: Hello. Ẹyí ẹ̀dọ̀ yín lọ lè dákun àmì
11: àti eye olúṣẹ́gun nílẹ̀ ẹ̀ka
0: ẹ̀ṣẹ̀ o à ń gbọ́ yín o.
11: Iṣẹ́ máa ń sọ̀rọ̀ lórí ẹ̀lú
0: à ń gbọ́ yín
11: bàbá wa kan àwọn náà máa ń sọ̀rọ̀ lórí rédíò báyìí. Hello.
0: À ń bọ̀ yìí.
11: Ẹ̀hẹ́n. Bàbá wa yẹn wọ́n ń tàn sí Kazeem. Ọlọ́ọ̀lọ́ rẹ̀ ni bàbá òun.
0: Àmì.
11: Ṣé rí ńgbà tí ààrẹ yìí bẹ̀? Bàbá yẹn mọ̀ pàlẹ́ ní ààrẹ kíkọ o. Wọ́n ní àṣẹ ní olóṣèlú tí ó jẹ́ ààrẹ ni. Wọ́n ń sọ̀pọ̀ sí Tinubu gángà yẹn. Kẹ́ńsẹ̀t sọmọ Nàìjíríà lọ́kà pé kókè dáadáa. Mo lè sọ̀rọ̀ máwo, ó lè sọ̀rọ̀ máwo. Torí pé ààrẹ ti dìsàpọ́ǹtì wọn. Tí bàbá bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, wọ́n mọ̀ gbọ́ tí mò ń sọ yìí. Ẹ wá wo nísìnyí, ààrẹ ti dìsàpọ́ǹtì bàbá yẹn, ó dìsàpọ́ǹtì everybody ni òdí bàbá yẹn ń sọ̀rọ̀ mọ́. Ẹ wá gbóná ṣé òṣèoyè òṣèlú yé bàbá yìí àbí òye ọgbọ́n inú tiẹ̀ ọgbọ́n pé èmi nìkan. Èmi ò rò pé èyí
9: ṣe ṣe kò
11: yẹ rárá. Tó bá yẹ kó olóṣèlú gidi tó ṣèlú yé ni orílẹ̀-èdè Nàìjíríà ò ní rí báyìí.
9: Bàbá nǹkan
11: Jonathani kìí ṣe olóṣèlú right from time. Ẹ wo bó ṣe ṣètò Nàìjíríà yára àdúrà. Kìí ṣe kò ta arítẹ́sì olóṣèlú gbogbo ara ṣòṣèlú. Nígbà tí ẹ wo ó bẹ́ko ní 70 naira ó sì já sí 65 naira.
9: Ó bá 75.
11: Ẹ wò gbà tí bàbá bá ṣẹjọ́ náà ṣèjọba. Sójà ni kìí ṣe olóṣèlú jẹ́rán. Ẹ wo bí ìlú ṣe rí ńgbà yẹn. Ẹ wá wo ẹni tó jẹ́ olóṣèlú jẹ́ ń tèlò olóṣèlú báyìí o. Tó ṣèlú jẹ́ olóṣèlú yé tinú tẹ̀yìn. Ẹ wo tí ń fi àárọ̀ báyìí o.
0: Ẹ ṣe ẹja fẹ́ lòmí náà.
11: Ṣé bá jẹ́ pé ẹni tó ṣèlú yé tinú tẹ̀yìn ni Tinubu ni? Kò yẹ kó máa ṣe báyìí.
0: Ẹ ṣeun. Ẹ kú òdòdó. Ẹ ṣeun.
9: Nǹkan ò dárúmọ lójú o. Kò dárúmọ lójú sánsán.
0: Ẹ já sáré di ojú òpó Facebook. Àwọn ìròyìn bẹ́ẹ̀ wà sáré
9: ká mú wá. Ṣé nǹkan ìdárúmọ lójú?
0: Ẹ̀yìn lójú òpó Facebook, Taiwo Ajao, Ogo Atiyin, wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kàn sí wa ní ojú òpó Facebook láti wọ̀ fún olódó nílẹ̀ ti Ìbàdàn. Àmọ́ ẹ̀yin tẹ́ ń pè dákun ẹ̀mú sùúrù, àwọn àtẹ̀jíṣẹ́ ojú òpó Facebook wọn náà ó pọ̀. Ọmọdé Adékúnlé náà wọ́n kí wa ní ojú òpó Facebook o. Wọ́n sọ̀rọ̀ pé nípa ṣíṣí àwọn ilé ẹ̀kọ́ padà wípé ó jẹ́ ìgbésẹ̀ tó tọ́ nké a ò gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọ̀daràn yìí pé kí wọ́n ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ wa àbí kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi tipá mú ìpínlẹ̀ àbí agbègbè wa láti wà nínú ìbẹ̀rùbojo. Ìpé gẹ́gẹ́ bí a ṣe ń dáàbòbò àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ pé kí ìjọba kí wọ́n sa gba akitiyan o láti rí pé wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gba àwọn tó wà ní àhámọ́ pé wọ́n gba àwọn náà lẹ́ẹ̀kan dàrí pé àtìlẹ́yìn tó tọ́ ó wà fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ yìí. Bákan náà ni wọ́n ní pé ètò ẹ̀kọ́ gbọ́dọ̀ tẹ̀síwájú o àti pé a gbọ́dọ̀ fi mọ̀ṣọ̀ kan láti rí pé a gbógun ti ètò ààbò tó mẹ́ẹ̀ ju pé kí wá ṣe bẹ́ẹ̀ ká jọ̀wọ́ agbára fún àwọn jàǹdùkú. Hello. Ẹyin lẹ́dọ̀ oyin lọlẹ̀ ẹ̀wẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
12: Dọ́kítọ̀ ló sọ̀rọ̀.
0: Ẹ ṣe o láti bò.
12: Dọ́kítọ̀ Lápà láti Àlí Ìwò ló sọ̀rọ̀.
0: Ẹ ṣe o dọ́kítọ̀.
12: Ẹni yóò gun àtúbọ̀ tán yóò dà.
0: Àmì.
12: Ẹni òṣèlú bá yé dáadáa yóò yí káwọ̀ pósí ní yóò mọ̀ pósí ní Nàìjíríà. Kìí ṣe olóṣèlú ló lè ṣe. Ẹ má dájú ní olóṣèlú ló lè ṣe. Ọ̀tọ̀ ni kéèyàn mú òṣèlú ṣe ọlọ́pọ̀lọ́ òṣèlú. Ọ̀tọ̀ ni kéèyàn ní capacity àti darí. Ẹ ń bá ní capacity àti darí. Ọ̀tọ̀ fẹ́ tó ní ọpọlọ òṣèlú. Òṣèlú ẹni gbogbo ìwà ìfẹ́ ìsọ̀rọ̀ náà ló yé yín. Ṣùgbọ́n ìdarí yẹn lágbára ju kéèyàn tó ṣòro olóṣèlú lọ. Because àbá ìfẹ́ ṣe second term. Kò sì fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn tó ń yọ sọ̀pọ̀tì wọn láti second term. Kílẹ̀ ṣe ẹ̀ṣẹ̀.
9: Ẹ̀dọ̀ tálákùn second term yẹn o.
12: Ìjọ ọmọ sọ̀rọ̀ náà ní sọ̀rọ̀ yẹn lọ́wọ́ second term.
9: Tálákùn fún second term yẹn sà. Ṣé kì í ṣe àwọn ọ̀lú náà ni? Ṣé kì í ṣe àwọn ọmọ ìlú màdìbò fún second term yẹn ni?
12: Bàbá second term ìdí mo rí sẹ́gi ti ṣe.
9: Bàbá ẹ kúrò lórí ẹ̀sà.
0: I mean, gbeta ba gbagbe wipe ejo ti se be o ti kowo mi ri ni orile ede yi ni abese ijoba kan
9: atogo
0: ya pe obo gan ohun na london wipe gbogbo awon eleyi iwa jibiti gbogbo e na ni o je pe o ko si abi ara wo to de se be to n ba wa lokan je gege bi omo orile ede nigeria eyin sulaiman sherif na kan si wa o ni oju opo facebook wo ki wa ku ojumo pe Olorun wa pelu wa lagbara Olorun o wipe nipa ti fe mi gbaja bi amila ni pe se Adeyemi pe se won fi kele ofun gbe ton de tan wa idi re wipe kilode ti ile ise are fi se be se gbe leyin ile ise are o ton fi se gbe leyin are wipe tigba ti o le ba se ifesun kan wipe to fi se kan o fesun kan o le abi o fe jo sun o le reported to a thief e pe kini kan ti a nreti ha Olorun sanu wa bakan na ni oju opo Facebook Damilola Akinade awon na kan si wa o pe ele ti o le ta le pe ni abuse by governor ni pe awon ele ti awon gomina ta le pe ni asilo agbara pe o je ele to je pe o lagbara o to de se be to le se akoba fun ti eto olopa ipinle ti won ba se awon igbese le to ye kan gbe papa gege bi gbomogbomo eto abo bo se me ni orile ede yi ife oni o so boya atuto toto yo wa yen holistic restructure pe yo wa ni orile ede yi o won soro ile kun ni ori oro to ni se pelu idasile olopa ipinle lo
13: hello
0: e karo sa papa pa ojo ti ro sa
9: aba mi
13: I'm not a bad man.
0: I don't think I can do it. Nibi ti a tun ti tewaju lori oro orile ede Nigeria e tun le tesiwaju
9: lati mo ko wole ejo kin to lo
0: eyo
9: gbogbo kan se na ya lowo lowo bayi leyin ta ba mu are atashi joba e eni ki jira ma mu NLC ni ngba ton gbe epo soke won la ma protest are kan gba si na won la ma se are kan gbogbo wata o den lo nguru ara won NLC re se anything
0: eseun eyin ogbere lale kan so ni eseun ti apuyin ti ede je wa e seo e to da go be wahala anfani ati pada wa tori a tun lalejo lati nu egbe oselu APM ni ipile Oyo lori eto ijoko ojogbon laro ni o e ma yi ko ni kan ni kan gbe ma gbe West Radio 89.3 FM to ba da go me wa pada wa e ku kale.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pe rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójé, ọmọ wa mú mi wá mú mi. Èyí tí mo fi mọ iye wádò ló ń petu ọmọ gbónsására olúbi ẹ̀la mo kò ń gbọ́dọ̀ jẹ́yẹ ga. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ mọ gbọ́ West Radio 89.3 FM. Akọláwọlé lorúkọ mi jẹ́ olóòtú ọmọ Àdábánìjà.
1: 89.3 FM.

0: Òjọ́
1: a ó gbà tọ́ga ni master.
0: Kí lẹ tún dúó ṣe náà?
1: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.
0: Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa.
1: Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì.
0: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
1: West Broadcasting House
0: ní Aláàfin Avenue,
1: Olúyọ̀lé Estate, Ìbàdàn,
0: Ọ̀yọ́ State, Nàìjíríà.
1: Ẹ̀lú ẹ̀lú
0: 07066165053
1: tàbí
0: 08035093394.
1: West Radio 89.3 FM.
0: Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: The time is 10 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Gẹ́gẹ́ lago mẹ́wàá àárọ̀ lù láti ìkànnì kàngágbémàgbẹ̀ 89.3 FM.

0: wulé iná là ń kárá alé. Ẹrìn wá òun ní tèrò ọ̀nà. Ó bá tọ́jọ́ méjì mẹ́ta tá a ti ríra ẹkú àti iná là ń kíra ẹkú lé o. Ọwọ́ gẹ́ngẹ́ ní ṣíwájú ijó. Àtẹ́rígbà ní tẹnu ọ̀nà. Ẹ káàbọ̀ sórí àkọ́tú ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mágbẹ́. Tó kún fún omi ọgbọ́n. Ìmọ̀ àti òye. Ilé tí a kalẹ̀ sí òpópónà Love Avenue, Olúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Ẹ mọ jíire lọ́pọ̀ ilé, àfẹ̀rẹ̀bọ̀jọ́ jíire ní sàárẹ̀. Bẹ́ẹ̀ mọ jíire, bẹ́ẹ̀ mọ̀ jíire, bẹ́yìn olólùfẹ́ wa níkànnì West Radio. Bẹ́ẹ̀ bá ti jíire àbùṣe mọ̀ bùṣe. Òní tí ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ kejì oṣù keje ọdún 2026. Ìyún ọjọ́ kejì nínú oṣù àkọ́kọ́ nínú ìdásí méjì ọdún 2026. Ọlọ́run ògo ni fún orúkọ rẹ. Ó jẹ́ pé ta bá fi máa rí bí oṣù bíi mélòó ṣe a máa wo òpin ọdún 2026. Ìgbà wo ńlá kí Happy New Year 2026 ná. Wẹ́rẹ́ di wẹ́rẹ́ ọdún ọ̀hún ti ń lọ sópin. Ògo ni fún Ọlọ́run ló kí ọ̀run o. Bá ti ń dá wa sí ọba ti ń pa wá mọ́. Ó tún fún wa láǹfààní láti tún rí oṣù tuntun. Ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tiwa. A ò ní ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Nǹkan tá a jẹ ńlá ń wá àní pàdé nǹkan tí ó jẹ wá láṣẹ Ọlọ́run Elédùmarè. Àwọn akẹ́kọ̀ọ́ tán padà wọlé. Àbọ̀ Ọlọ́run dájú lórí wọn o. Ibi ó kéré ó tóbi kò ní jẹ́ tiwọn. Láṣẹ Ọlọ́run àní fojú sunkún ọmọ. Àní dààmú o. Agbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè. Ẹ káàbọ̀ sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ńlá máa ń yànnà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n o. Tó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n nínú kulo àti àwọn ọ̀jọ̀gbọ́n tó láǹfààní àti wà ń lé tó ń gbọ́ mi. Tán fi tọgbọ́tọ̀gbọ́n tòye tòye tìmọ̀tìmọ̀. Tán fi jókòó tán ń gbádùn ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Làwọn ló fi láǹfààní láti mọ bá wa dá sétó ìjókòó ọ̀jọ̀gbọ́n o. Lórí ètò yìí, a máa ń wo àwọn ọ̀rọ̀ ọ̀hún níbi ti ọrọ̀ ajé, okòwò, ètò òṣèlú, ètò ìṣèjọba, àwọn ibi tó yẹ ká ti dára wa lẹ́kọ̀ọ́, àwọn ibi tó yẹ ká ti rọra lawọ lọ́yẹ, àwọn láǹfààní àti la gbogbo ẹ̀ kọjá. Lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n, láàárọ̀ òní, ọ̀jọ̀gbọ́n wálé ẹgbẹ́ Wùmí bàbá wọn ni ṣẹ̀ ti ń bẹ pẹ̀lú mi. Ẹ jẹ́ kí bàbá wa ni ṣẹ̀ kí yín kú ojúmọ́.
1: Ẹ kójúmọ́ gbogbo ara lé. Mo kí yín lóko lẹ́yìn òdi. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́. Mo kí yín láì gbógun wá, láì gbé wàhálà wá. Ilé ayé wa ò ní polúkú mùsù. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa, yálà ẹ̀ ń pè wá ni. Yálà ẹ̀ ń gbọ́ wa ni. Yálà ẹ̀ ń wò wá ni. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ ó mọ rí bá ti ṣe. Ẹ ó mọ rọ́nà gbégbà. Ọkàn yẹn á balẹ̀ fún rere. Orúkọ tèmi ni Ambassador Wálé Ẹgbẹ́ Wùmí Bàbá One Nation. So mo kí gbogbo wa o. Mo kí wa. Mo kí wa. Mo tún wa kí. Ẹyin tẹ́ ẹ wà nínú mọ́tò, gbogbo yín pátápátá ni mò ń kí o. Tẹ́ ń gbọ́ wa ketekete ní 89.3 FM. Ẹyin tẹ́ ẹ wà nínú ilé, tẹ́ ń gbọ́ wa ketekete 89.3 FM West Radio. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ọkàn yin abalẹ fun rere o ni je agbe o e sami witi witi
2: amen amen amen ase ledumare agbadura nu o pe won ni ji wa gbe baba one nation akubi ilu seri kile mo kin yin na pe eku osu tutun
1: abo ri bayi osu yi osu mi si ni
2: eh
1: olohun
2: omo osu kefa baba omo osu keje baba one nation
1: bo se ri osu osu si mi osu alase pe ni
2: lo ise ona ise
1: adupe adupe adupe adupe pe oku
2: Gẹ́bí bàbá wọn lè ṣe ṣe láǹfààní láti kí yín kulé káàbọ̀ sórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Wọ́n lè mí náà láǹfààní láti kí yín pé ẹ mọ̀ tó káàbọ̀ sórí àkọ́tù ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní o. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain MC Noodles ni orúkọ tèmi. Ọmọ ajá ni mo ẹlẹ́jọ́ àní mí ní Petu Àródò Abẹ́jágbóró lómi. Ìlú Ìpẹ̀tù Ìjẹ̀jà City. Àkẹrẹ finú ṣọgbọ́n lè mí o. A sọ̀rọ̀ gbogbo tìrírí tìrírí, a sọ̀rọ̀ gbogbo tìmọ̀tìmọ̀. Ẹ̀yin lójú Elédùmarè lèmi tí ò lè fọ́ láéláé. Olú ọmọ lèmi láàrin àwọn pèdèpèdè. Ẹrù jẹ̀jẹ̀ lọ́mọ Láwọlé. Ọmọ wọ̀ lómi lómi gbòòrò tìtìtì. Àfijú Elédè tún ni mí. Rápáláwọlé Elédè fi gbára ṣèdè Yorùbá. Mo pèdè gbowó èdè lọ́wọ́ Elédè fi rán mi Elédè ní gbàgede. Gbàgede mo rán mi Elédè mo ní kó bá rí dé. Edé mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pegede kó yàtọ̀ sédèkéde. Torí ajédè ni mi ti ń felégede ṣoge pèdèpèdè táwọn apèdè fún gíráà bá pèdèpèdè ń tẹ̀lé dé ẹnu ẹ̀ fi pèdè. Ẹ wá pèrè ẹ fi tẹ́ẹ̀dì láàárọ̀ tòní. Ẹ tún jẹ́ àjọ bomi ọgbọ́n mu lérò ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀. Wípé bómi bá balẹ̀ omi á nípa òjò balẹ̀ tá ṣe àṣìà orí òní balẹ̀ kó má rí nǹkan yé a ní ṣètò nìkan ni west radio kẹ má rí ẹ̀kọ́ kan àbómi ìdìdìmú nínú rẹ. A tún ti gbóyin dé ẹwábù tó láàárọ̀ ní o agbẹ́yọ̀dé ẹtúwábù síbẹ̀ láàárọ̀ ní ìyẹn lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ẹjẹ́ ṣe pápápá ẹjẹ́ wọnú ìtànà. Láti bí ọ̀sẹ̀ mélòó aláǹfààní àti mú nínú ìtàn wá fún yín. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rèé láti àyà àjẹjọ tá a ti tàtàkùsẹ̀ kó lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Títí di òní tí ṣe ọjọ́ kejì oṣù keje. A ṣe gbogbo ẹ̀ pàápàá kí lè dọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Ká lè láǹfààní láti lọ sọ́dọ̀ àlejò wa. Ọ̀nàrẹ́bù Dogunmu Àbáyọ̀mí James. Ẹni tí í ṣe bẹ́ẹ̀ tí í ṣe alága fún ẹgbẹ́ òṣèlú Allied People's Movement Eyín APM lábẹ́ ìjọba àbílẹ̀ Ìbàdàn Southwest Local Government ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni yóò jẹ́ àlejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ ẹ̀ pápápá. Ká mọ̀ fi lè fi kankan nínú ẹ̀ falẹ̀ ká mọ̀ da yín lẹ́kun bó tilẹ̀ wò ó kéré mọ́. Ìjẹ́jọ́ ẹni ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 ẹ wá rí láti ọjọ́ kejì rẹ̀ tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2026 àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ rí nínú ìtàn lórílẹ̀‐èdè Nàìjíríà àti lálẹ́dẹ àgbáláyé láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ járe pápápá lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2005 lọ́dún 2005 ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gùn lé wọ́n dẹ̀ tẹ́ńpẹlẹ mọ́ ìgbésẹ̀ láti rí pé àtúntò wà nídìí ètò ìbánisọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wọ́n fi láǹfààní láti ṣe ìmúgbòrò ẹ̀rọ GSM ìyẹn nígbà náà abátúwọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà. Ọdún 2014 òun náà dúró lórí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà bọ́jẹ́ ṣe ìpolongo tako Boko Haram gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ elétò ààbò bọ́jẹ́ bẹ̀rẹ̀ onírúurú àwọn iṣẹ́ àkànṣe ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Lórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọọdún ló bá ti di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà a máa láǹfààní láti darapọ̀ má lè dé àgbáláyé láti sàmì àyájọ́ ìgbógun ti ìlòkulò ogun ìyín ò. International Day Against Drug Abuse ati kiko ogun wole lona eto iyen ni ojo 15 iyen lo fi ye ki ajo DLA kan wa sori eto ijoko ojogbon sugbon owo won di leni o sese lose to nbo ka gbalejo ajo DLA ta tun te wa agbaye ojo 15 osu kefa ojo 15 osu kefa odun 1945 ojo 15 osu kefa June 26, 1945. Awon tan je asoju lati awon orilede to tobi ado ta ni e eyin representatives of 50 countries won towo bo we iwe adehun won towo bo we adehun ni United Nations adehun United Nations ni San Francisco lati se be lati se idasile ajo United Nations iyen ojo 15 osu kefa odun 1945 eje kate waju ojo 37 ni osu kefa e le ma lo si oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ojo kata norilede Nigeria lodun 1967 lodun 1967 norilede Nigeria kilo shele awon lese ologun omo ogun orilede Nigeria won se be won yawo ekun ilawo orun orilede ye le to je pe o be o je igbesi akoko saju nkan to pada wa yori si ogun abele orilede Nigeria iyen ni ojo 37 ni osu kefa odun 1967 abatu wo ojo yen oun lo duro gege bi ojo torilede Nigeria kan mo nlo lati fun igbelaruge okowo kekeke lorilede ye iyen micro small and medium enterprises MSME iyen ni ojo ti won sami re lorilede Nigeria aba wo alede agbala aye ojo 37 nu osu kefa odun 1977 ojo 37 osu kefa odun 1977 oni ile Djibouti Djibouti o lanfani lati gba ominira labe ile Faranse e nbere pe orilede wo ni Djibouti o je orilede kekere kan le to je pe o nbe ni ibi ta le sapojuwe bi on of Africa le pe gbogbo e na ko fi gbogbo ara jina si aba wole okun pupa eyin o retse e je ku olori yin o e je lo si ojo 28 ojo 28 osu kefa ninu otan lorilede Nigeria odun 1992 ojo 28 osu kefa odun 1992 ninu orilede Nigeria bere si mura sile o fun eto idibo to waye ni inu osu kefa odun 1993 iyan o eto idibo June 12 nigba tan mura sile fun abadewo ojo 28 osu kefa hun o da lori oniruru awon nkan to ni se pelu ipolongo ibo lorilede Nigeria baba wo alede agbala aye na ojo 28 osu kefa odun 1969 ife onuwa lasigbo Stonewall o bere ni New York le to je pe o tun mu atuto mi wa ni apa ibe ta ba wo ojo 29 osu kefa lorilede Nigeria ni odun 2007 ni lorilede Nigeria tes waju fun awon atuto to ni se pelu eto idibo ninu aketeyan ṣáájú ètò ìdìbò gbogbogbò lè tó padà wáyé lọ́dún náà. Àbátútẹ̀ iwájú ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún 1960 ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún 1960 inú orílẹ̀-èdè Nàìjíríà parí gbogbo ọ̀rọ̀ lè tó ní ṣe pẹ̀lú ìwé òfin ìpèsè ìwé òfin ìmúrasílẹ̀ ìwé òfin orílẹ̀-èdè yìí ṣáájú ìgbòmìnira ìyìn independence ilé tó padà wáyé nínú oṣù kẹwàá ọdún náà. Àbátúwò ní ọgbọ́njọ́ oṣù kẹfà ọdún 2014 ní ìjọba láǹfààní láti gbé àwọn ìgbésẹ̀ tako ìgbésùnmọ̀mí ó ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí. A bá lọ sí àyà àná ìṣe ọjọ́ kìíní oṣù keje ìyẹn July 1st ọjọ́ kìíní oṣù keje ọdún 2009 ààrẹ Umaru Musa Yar'Adua ó fi ètò amnesty ìkẹ́ àforíjìn yìí ẹyọ ọ̀ǹda agbára yín àforíjìn yìí. Ó ṣe ìmúgbèrè ètò ọ̀hún dọ́dọ̀ àwọn tó jẹ́ ẹni tó jẹ́ adarí àwọn agbébọn ìyẹn tó wà ní àhámọ́ Henry Oker. Ètò pé àforíjìn ọ̀hún ó jẹ́ kó dọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ara akitiyan nínú ètò alálàáfíà ti igun Niger Delta. Àbátúwò ọjọ́ kìíní oṣù keje ọdún 2014 ìbúgbàmù àdó olóró kan ó wáyé nínú ọjà kan ní Màdúgùrì lè tó jẹ́ pé ó ṣokú pa onírúurú àwọn èèyàn lásìkò ìgbésùnmọ̀mí àwọn ikọ̀ Boko Haram náà ni o. Àbátúwò lálẹ́dẹ̀ àgbáláyé ọjọ́ kìíní oṣù keje ọdún 1867 ọjọ́ kìíní oṣù keje ọdún 1867 òun ni ilẹ̀ Canada ìlú láǹfààní láti jẹ́ ilé tí ó mọ dá ṣètò ìṣèjọba rẹ̀ ìyìn self governing wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ o ìyẹn ní ọjọ́ kìíní oṣù keje ọdún 1867. Àbátúwò àyà ìní nínú ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ kejì oṣù keje ọdún 1967 òun náà dá lórí àwọn ìgbésẹ̀ ológun nílẹ̀ tó jẹ́ pé ó padà wá yọrí sí ogun abẹ́lé lórílẹ̀-èdè Nàìjíríà. Àbádẹ̀wò ọjọ́ náà ó tún dá lórí onírúurú àwọn àtúntò nínú ètò ìṣèjọba àti ìpàṣẹ ní pàtàkì jùlọ lásìkò republic àkọ́kọ́ ìyẹn first republic era. Nígbà náà abáwo alèdè àgbáláyé ọjọ́ kejì oṣù keje ìyún àyà ìní nínú ìtàn lálèdè àgbáyé ọjọ́ kejì oṣù keje ọdún 1881 ọjọ́ kejì oṣù keje ọdún 1881 èèyàn kan James Garfield ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ yànbọ́n fún ò látọwọ́ àwọn aṣekúpani ìyẹn ọjọ́ kejì oṣù keje ọdún 1881 bákan náà ọjọ́ kejì oṣù keje ọdún 1964 ẹni tí ṣe ààrẹ ilẹ̀ Amẹ́ríkà nígbà náà ìyẹn Lyndon B. Johnson yìí ó ṣe bẹ́ẹ̀ ó tọwọ́ bọ̀wé òfin ẹ̀tọ́ ilé tó jẹ́ pé fún ẹ̀tọ́ aráàlú ìyẹn Civil Rights Act ó fi ọwọ́ sí ó dẹ̀ sọ́dọ̀fẹ́ kò jẹ́ bó ṣe ló jẹ́ ìyẹn lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà àti lálẹ́dẹ̀ àgbáláyé. Ẹ̀jẹ̀ ń lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àkùkọ gàgàrà ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tún fẹ́ gorí ọ̀pẹ lọ́rẹ̀ lé téńté ojú rẹ̀ ó tún láǹfààní àti tó lé yóò tokò láàárọ̀ òní tìyín ni kẹ́ wá pèrè kẹ́ fi tẹ́dí ó kátújọ láǹfààní àti mọ gbádùn ara wa ìyẹn lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n nìkan ni West Radio 89.3 FM. A wà lé ojú òpó Facebook West Radio 89.3 FM fan page Baba One Nation ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kó ojúmọ́ mọ̀. Gbogbo ṣe ń ka gbogbo kíní náà ni mo kún tẹ̀lé ọ. Ìtàn ní tẹ́ lórílẹ̀-èdè àgbáyé ọlọ́run ṣàjẹ́ kí wọ́n sọ̀tàn wa fún rere.
2: ẹyin ẹyẹ ká mọ ní ọkọkan ejeji níbi tí ọrọ ohun tó fi dàbí pé ó di kókó díẹ torí alálejò ká lè ṣe pápápá ẹyin ẹjẹ mọ láti bí gbọmọgbọmọ onírúurú àwọn nǹkan tá a lè pè ní ìpàsípàyọ ní pàtàkì jùlọ lórí àbá ètò ìṣúná bí ṣé kí ni pé àṣírí ló tún ni àbí ìfihàn kan ló jáde wípé ẹnìkan tó jẹ́ pé ọmọọba adéníyí adéyẹmí ó fi ẹ̀sùn kan fẹ́mi gbàjàbí àmìlà tí í ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ tinubu kò jẹ́ pé nínú ọ̀rọ̀ ọ̀hún ó láǹfààní láti ṣàlàyé sísan owó ìbọ̀bẹ́ owó ẹ̀yìn kó tó lè yàn sípò ìyẹn bribery for appointment ọmọọba adéníyí adéyẹmí yìí òun la lè pè ní ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ààrẹ lè torí sí ìdásí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyẹn o presidential foreign intervention promotion council PFIPC ó fẹ̀sùn kan fẹ́mi gbàjàbí àmìlà wípé ó ń bèrè owó kan tó jẹ́ pé gbogbo rẹ̀ jẹ́ 600 million naira ẹgbẹ̀ta mílíọ̀nù náírà láti lè rí pé wọ́n fún ní iṣẹ́ ṣé ń dè é adéyẹmí ọ̀hún ó ṣàlàyé wípé òun ti san 400 million naira ìyẹn 400 million naira òun ti san ó sì wá ku 100 million naira láti lè yanjú owó ọ̀hún ó tún fẹ́rẹ̀ sọ pé gbàjàbí àmìlà wípé ó ń bèrè ìdá 48% 48% ní ìyẹn tó jẹ́ pé tá a bá wò lọ wò bọ̀ owó òun ó jẹ́ bí 11.52 billion naira nínú owó lè tí ó dàbí owó tó jẹ́ ti iléeṣẹ́ FPIPC tàdákọ̀ lẹ́ẹ̀kan owó òun owó tó dìdì jẹ́ ti iléeṣẹ́ ń jẹ́ 27.4 billion nínú 27.4 billion ló ní fẹ́mi gbàjàbí àmìlà ti fẹ́ gba 48% lóòótọ́ fẹ́mi gbàjàbí àmìlà sọ pé irọ́ tó jìnà sóòótọ́ òun ni ọ̀rọ̀ lè tó ń sọ yìí ṣùgbọ́n ńgbà tá a wádìí ẹ̀ lọ wádìí ẹ̀ bọ̀ iléeṣẹ́ ààrẹ gan nínú àbá ètò ìṣúná ọdún 2023 ó jáde wípé owó kan wà tí wọ́n yà sọ́tọ̀ tó jẹ́ pé fún iléeṣẹ́ yìí òun bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń ṣàlàyé fún wa pé iléeṣẹ́ yìí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ pé irọ́ pátápátá tó jìnà sóòótọ́ ni iléeṣẹ́ pé kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ yàtọ̀ sílé yìí kì í ṣe tuntun lórílẹ̀-èdè Nàìjíríà kéèyàn fẹ́ gba iṣẹ́ lọ́fíìsì gan ọ̀gá mi ò ní pé ó sanwó kí n tó fún ọṣẹ́ o èmi ò wà tó jẹ́ pé wọ́n ò ní pé nínú owó oṣù tó mọ̀ ń gbà ní oṣù méjì àkọ́kọ́ ìdábàáyí ó san fẹ́mi o torí èmi mo fún ẹ níṣẹ́ tó bá dẹ̀ ti gbà ò ní ríṣẹ́ ìyẹn tún yàtọ̀ sí fẹ̀yìnlẹ̀ kó tó ríṣẹ́ o tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó ń kojú wó lọ wò bọ̀ láàrin ìlú dénú ètò ìṣèjọba ojú wo lẹ fi wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bàbá wọn nìṣan.
1: ṣẹ́rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tí a rọra pè síta yìí ó dàbí ẹni wípé ìṣẹ̀lẹ̀ yìí ń ti ń ṣẹlẹ̀ lábẹ́nú láàrin àwọn asòfin wa ló tú jáde tí kò sì yẹ kó máa rí bẹ́ẹ̀ láwọn tí wọ́n jẹ́ pé a kó àṣẹ lé lọ́wọ́ pé kán máa bá wa ṣe ìlú ó ṣe ìlú ni wọ́n a ò sọ pé kí wọ́n máa pera wọn ní ọ̀jẹ̀lú ṣùgbọ́n ìgbà tó ẹni tó bá ti lè involve lórí adúró owó bàǹtàbàǹtà báyìí ká tó sọ pé a fúnyàn níṣẹ́ tàbí fúnyàn nípò àpẹẹrẹ burúkú ni wọ́n fi lélẹ̀ torí pé ajá ò lè rí kó mọ̀ gbó ajá kì í ṣàdédé gbó irú àwọn owó bàǹtàbàǹtà tí adéyẹmí tó sọ jáde yìí o fi han bi pe nkan to nsele laarin won ni legbi ma sofin e ni won tu were were yen nigbati iru elei ba nsele apere wo ni won fe fi lele fun awon ti won se joba le lori ehe o fi han yi pe tiru elei ba sele laarin won to uto kila abama pe won abama kuku pe won ni ojelu nitori pe ofin ti won se gangan o da be ni pe kuku sise lori won gbogbo asiri to tu ni isin lowo lowo tan soro yi to ba je pe ni bi ti ofin tin sise ni lori lede Nigeria o ye ki won pe won ki awon agbofin ro pe won ki ajo EFCC ki won pe won boja ajo GSS ni won se ni o ma se wadi ti won ni ki won pe won bo loro owo ti arakunrin Adeyemi iso bo lo se ri to ba je pe egbe yi to ntuko ijoba orilede Nigeria ba se tan ko se ko ya nkan ti won jo nbere lowo ara won yi o ye ki won pe won ni pe ki lo le sokun fa iru nkan bayi ki lo le sokun fa pe e n gba owo bebe lara yin lowo ara yin nigba te ba n gbo owo bobe tori pe e fe funra yin nipo nile igbimo asofin agba tori pe e fe funra yin nipo ki le fe ki awon ile igbimo asofin kekere ko nipa yin abi ki le fe ki awon araalu kan ko nipa yin en to fi han wi pe ni orilede Nigeria yi iwa ibaje ko se sadede bere lese kuku bi ko se pe latowo awon alase wa gan ni won tin wu jade asiri to tu ni isin awon kan to le mu as privilege nitori pe ti won ba se iwadi ofin to to lori e o da mi loju pe kini yen o tun ma ran bi nerun ni pe an gba won ti gba to je pe awon ti awon kan ni won se ru nkan bayi eh ti gbaja bi amila ti o le defend are bo normally bo se ko defend are to so pe iro ni o eh ki won kuku fe kan pe won to ba je pe ilu to fin ba wa to n sise lori awon adari to ba je pe ilu to fin ba wa to je pe awon fe won fe fi apere lele o ye ki won pe won pe bo ni ti bi bo ni tohun iyen ajo EFCC lati se wadi oro na ki won mo wo oro ti arakunrin yen so kan mo wo lasan o
3: eseun ojogbon wale egbewumi baba won nation ojogbon oludayo awon na nbe ninu kulu ba ki awon Nigeria o
4: so ku dede asiko yi mo ki gbogbo omo Nigeria ni gbogbo bi ti e tin ni anfani lati gbo eto ati ikoni yi wi pe e tu ku dede asiko yi e de ku igbaladun eto ijoko ojogbon to n lo lowo eseun lopolopo
3: eseun ojuwo n le fi wo oro leti amenu bayi ni woye tin gege be omo orile ede Nigeria
4: ah seri oro gbaja bi amila ti arakunrin Adeyemi ti enu ti nkun lati bi ojo mele kan ti royin tin gbe seri to ba je pe gege bi baba won nation ti se so saju to ba je orile ede ti ofin ti n sise ti ki se pe o loju awon kan ti ofin to mu iru akoko yi koda lai so fun enikeni iru gbaja bi ami lai akoko o ye ki yala kon fun fido abi ki are funra won o ye ki won ti so fun won wipe ki won yeba iru awon oro iko ye ko ti e pe wakati 24 to ba je ni orile ede abi awujo ti won ti mo ohun ti won se daada ni ko ye ki gbaja bi ami la ko si wa ni ofisi are paapa julo pelu boro ise nlo lowo yi o ye ki are fura won ki won ti so fun ke gbaja koko yeba na fasiko yi abi ki ohun gogo funra e ko ti finu fido pe ni lati le faye gba iwadi daada o ye ko koko fi koko we fipo yen sile ohun to ye ko koko sele
3: igbese to ye
4: to ye ko koko gbe ohun ni tori pe be ni tori pe te ba wo oro ohun e ri wi pe o gbaye bayi ko gbaye bayi gbogbo owo ta nso yi awan wo bi owo kekeke se ki se ninu owo Nigeria ni kilo de ti gbogbo awon nkan ti a ngbo ya mo nkan to ndoju ti yan ni emi wa mo bi o se kin ndoju ti awon tori pe eh on eni ba loju loju nti na amo iru awon nkan to rola nsele yi ta wo awon orilede mi orilede agbaye won ma fi wa se yeye pe se ijoba lawon ile nse bo ni e ri pe gbogbo ru nkan to sele agbo ti gbaja bi amila ti adeyemi ni o iru e o sese ma sele o ni gbogbo ile ise ijoba kaakiri koda yi ti ki ise ile ise ijoba gan iwa baje iru awon iwa baje bayi o ti dagbada funi kaluku lorun amo bo se sele o ye ki ijoba to wa lori alefa lowo labe isakoso are Bola Ahmed Tinubu o ye ki won gbegbese ti awon eyan fi so pe o to ni wipe baba yi won kin daso bo oniwa baje lo fi ye pe ye kan ri daju pe won tun bo tepele mo iwadi yen ki won ri daju pe se lo to ni gbaja bi amila lo gba owo owo gbobe abi ko gba lo to abe ni paro mo ni amo ni ti temi ni woye temi emi ro pe arakunrin yen mi ro bi
3: koro ori bo se
4: mi no emi ro bi o boyo paro ni ti woye temi amo se mo pe gege bi asa wa ni Nigeria ke to mo nkan to sele yi ka to gbo ka to te ba fi mari bi ojo mele kan yen ni gburo
3: wo ma
4: da sobo ni ni gbo nkan kan mi
3: pa mo e seun eyin ka tu ko ni yen ka se papapa iyen na nu ma je ka ya sori imoran aya re won awon morile de Nigeria ipe awon okowo kekeke tele fowo kekeke bere re awon okowo kereje ti o ni gunyin lapa bi akara dede abado sisun kulikuli tita baba wa nation awon eyan morile de Nigeria fon gbon mo ipe iru kinu se akara mo fe din kole agbado susun mo fe din romo lilu oyinbo baba wa nation se a ni pe nkan ta ya re so tona ni ta ba wo lo to
1: se ri iru oro orilede ki se pe oro ti aya re so ki se iru oro bayi lo ye ki won gbe jade idi niyi sẹri ara nkan ilu lọwọlọwọ ta n sọrọ yi inu ni o si dun lori ijọba ti o wa lapere lọwọlọwọ ta n sọrọ yi loni o ni fun gbogbo awon to wa lese kuku emi o so ta won ti won jo n sejọba ara won o awon ti won jo n sejọba ara won elo ni won fe na sebi kan ni won se te iru wo bo se joko loni laaro alaaro yi omo baba chaplain bo se joko yi ti won ba ni okay o ninu account re o àwọn send 2 million fún ọ sí inú àkáǹtì ẹ ṣọ mọ pé mood tó wà láàárọ yóò tún yàtọ díẹ yes mood tó máa wà láàárọ yóò yàtọ díẹ káwọn máa sọ nípa sísan rẹ ra 80 something million káwọn sọ pé àwọn asòfin kan ó kọra wọn ni o kẹwa mọ fún àwọn kan ní 50 million kẹni kí wọn lọ mọ fi dín àkàrà
3: 50,000
1: jàre kẹkẹ lọ mọ fi dín àkàrà ìbànújẹ ọkàn ni ọlọmọ jẹ kí o sì ko ba wa mole
3: ami o
1: olohun mo je ki o si ko ba wa pe pelu oro ti won sun seri agbe ka lo ni orisirisi bi a se ngbe oro kale seri pele lako olabo ti iyawo are pelu oro ti won gbe kale pe kan lo mo fi din akara e mo fi takulikuli se gbandu se kere 50,000 to nkankan ni ìyà tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè tẹ bá sì tó wá rántí ẹ tó wá rí wípé kì í ṣe gbogbo àwọn mẹ̀kúnù ìlọ̀rọ̀ yìí kan àwọn èèyàn péréte ni lẹ ń sọ fún pé kán lọ́mọ fi dín àkàrà
3: ẹlọ
1: fi dín àkàrà ṣé ẹ mọ̀ yí pé ọ̀rọ̀ yẹn ó le púpọ̀ tó bá yí pé àgbékalẹ̀ rẹ bá lọ nílọ yí pé ẹ̀yin èèyàn ni owó péréte ni owó yìí tóòtọ́ ṣùgbọ́n in to ba wu yen lo fi da sile a o fun yin nitori pe ke lo fi jeun o sugbon e lo fi da nkan sile sugbon ta ba wa wo pelu owo perete ta fun yin yi o seese ka tun wo te ba se daada ka tun fun yin ju be lo
3: pe ki se pe o ya akara ni
1: ki se pe o ya ki se pe wahala le won lowo
3: yi te won kalaye fun won le ma mo gan to ye kan fi se
1: iro seri ti won ba to ti oro ba da be ni pe won mo Egbo gbogbo en to ba ti mature to ti wo 18 years o ti wo age of maturity
3: eh ati pe se 50,000 gan to bere oku wakara awon ragbada
1: yo ra e ma gbo yo ra agbada yo ra gasi e je ka ti mo so ni
3: epo
1: ehn mo so ni jo Tuesday to koja pe keyan fe ra igi lasan gan igi ni isin igi ti won to fe ti ma dana o dana to ba wa dana tin ko na mo o se se ko wo pe akini yi ko ni tete download o ni mu kerosene ko ta sinu e abi eko owo no sa to fi re kerosene ka to wa so pe adogan ti o lo ti o ba ri gas ka to wa so wi pe yo ra agbada mo ye ti won ta awon agbada yen ni isin ni o ma ya to si gba kan abi ki nkan ti wo fi mo wa nigba ti won ba wa da gbogbo eleyun le tan omo ti won o fi bonko se ko ni je nu akara se oko oni mu pe by the age ki mu ninu akara yi
3: ki fi je ko abi ki fi mu gari
1: ki fi mu gari so le pe won ko le pe won ko le pe won squa wa na ni nitori pe eyan to je pe yo gbo bukata ile re te wa fun ni pe ko lo fi owo ma dakara ko ma lo abi pe ko ma lo fi ra kulikuli lo ejo okowo kulikuli na ades se 50,000 so so gbogbo awon nkan won yi lo ye ki agbes ki ayawo are wa o wo pe awon ti la mi laka olohun ti da won lohun gbogbo yin ajo aye ni won ti rin won ti ni lowo koda gbogbo nti won ba ti won se ni house of ni asoro ki lowo lo ta nsoro o fe ni gbogbo nkan fun won ko si wahala kankan omo won nti won o je ta won won o je won ti wa ti won ba fun omo won kan ni 50,000 leni omo yen o so pe iru owo wo ni o fun
3: owo ti o ba ja
1: owo ti o ti owo ta fin bo aja le wa
3: ojo bo olugayo se ke yo mo takara takuli se ko pe ju ka mo toro se ko pe ju abi oyun o le fi wo
4: seri gege bi bere te bere pe se ko pe ju ke yan ma toro o pe amo seri lopo igba agbekale se pataki ninu gbogbo nkan ohun ti iyawo are wa ti won so te ba wo foran yen dada e ri wi pe ko fi talatala si nkan to buru to ba je pe awon gogan to je pe isejoba won bo se wole won ti bere si sa won nkan to to agbekale won ohun lo lori bakan an se de mo pe omo Nigeria lasiko ta wa yi ara nkan opolopo ara nkan mo Nigeria ju iru oro ti iyawo are ti won so jade yen lo to ba je pe boya isejoba to je pe won ti nse nkan to to fun ara ilu ti you understand now ti awon nkan bi ounje awon jije nkan kan ti n wale loja ton so ru awon oro yen koda awon eyan go ni riro se ko ti ye yin a koda ibi to ma bo si lagu ara awon eyan ibi to da lo ma je amo lati gba te ti gori alefa yi isowo kedora opolopo omo Nigeria koda te ba wo nse lo tun o tun fojojumo peleke si ni o tun fojojumo po si ni so lati wa ma mu iru amoran yen wa niru asiko yi amoran ti o amoran to ran gi niru asiko yi ni tori pe to ba je pe awon ba fe se yi to da ni nise lo ye ki gege bi iyawo are tawon na de ti serve as senator yi o ye ki won mo gbogbo nkan ta so owo won lagbara wa o ye ki won joko kawon ati are atawon toro kan koda gege bi iyawo are won le fun oko won lamoran kon gbe amoran kale o da nkan to a ro pe a le se iru ti joba ile se re lati ri daju pe ounje wale awon emi ni oro epo to won ina ijoba wa dada se da won kan won yi to ba ti wa ti awon eyan fi okan bale lo soko ti won pada ko si nkan kan to ma mu ki ounje abi nkan kan ma won abi pe kini koda te eyan ba ni 100,000 lasiko yen a fi sowo a de ma fi jere amo epo won ounje gbowo lori ko si na ba ko si so ko si oro eto abo yen gan tun wa o wa buruku ju o ba gbogbo eje oro eto abo to me yi So me lo la fe ma ka te wa soro ipe 50,000 koda te yan ba 500,000 de gan se ke yan ba ni 500,000 lowo ni ba se soro yi o loju business te le fi se te ma te ni na fi le so ipe erere 50,000 do kin se owo lodo temi omi o mi o ri lowo te le so ipe fe fi se tori gege bi baba one nation ti se so saju na o fe ra adogun o fe ra igba o fe ra ororo o fe ra ewa won to mo nkan to sele 50,000 owo kini so iru asiko iru oro yen ko ti e ba iru asiko yi mu rara rara ko ba mu
3: e seun eyin ojogbon eyin e je ka se bayi ka ma se ni alafi bo ka se oju opole fa won to n gbo wa nle na awon ojogbon to n be nle awon oro ta ti na be oju te ba fi wo 0916893 1000 ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page kashi papa tori ani alejo tagba laro ni 0916893 1000 tabi 0915333 4893 0915333 4893 awon jo opo to wonu kulure e tun le lo 0911 3 8 9 3 0911 3 8 9 3 iyen fun awon ojogbon to benle ti won fe da si eto joko ojogbon ni aro ini ati benu ba eleyi to ni se pelu ti akara adi akara adi akara se teyin na ba gbigba akara laaro yi se ele ti be je lo hello
5: e
3: ba ire do lo le odakun
5: e ra kan
3: yes ma e ko ojumo o
5: a ki so ni ten go bi owo
3: ami o
5: a ti ya ti ti ta ton kan kan ni wa yi gege ti kan si so mo ke ji so pe en ti o ta kara ri ara pere ara ji bo te ko ra ji so lo gas ni ma so ba ma ti ra gogbo e
3: Amen. 0916893 1000
6: Hello, sir.
3: Yes, sir. Ekaro, sir.
6: Eku, sir.
3: Yes, sir.
6: Nigeria, Oda.
3: Amen.
6: Mo ki awon ojogbon wa ogo ton wa be pastor Sunday Afolabi mi lo pe no so.
4: Eseun, sir.
3: Eseun, lo pe.
6: Yes, sir. Gẹ́gẹ́ bí ti ọ̀rọ̀ ìyàwó ààrẹ wa nípa àkàrà wọn ta àkàrà. Bọ̀ ó ṣe nílànà pé ìka ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ aṣáájú wa kì í ṣe ààrẹ nìkan. Ọ̀rọ̀ yìí náà a ń bọ káàkiri lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n kan bọ̀ sí ní orí wọn gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n. Ṣùgbọ́n a dúpẹ́ fún iléeṣẹ́ tí a wà yìí welfare bill pé òótọ́ ń jáde. Àtòrí àwọn kan sọ̀rọ̀ pé ìgbà tí ìyá wọn àkàrà ló ta ìyá wọn mọ́yánmọ́yán ló ta ṣáàlì fi fálù àkàrà àgbà yẹn wérú àkàrà àkókò yìí. Sálẹ̀ ẹni tó lè ká àkàrà nínú àkókò yóò sọ fún òun fẹ́ ràn ọmọ lọ sí yunifásitì tán tó ń san 1.something million. Káró lè sun àgbàdo kó tó fọwọ́ jóná kó tó ṣe gbogbo ẹ̀ tó lè san owó skul owó wáìkì irú àkókò yìí. Ìgbà tí irú wá ṣe wáìkì amòye ta ṣe ṣá lè fi wérú àkókò yìí. So bàbá mi bí ìyàwó ààrẹ onímọ̀ràn oní òbí gẹ́gẹ́ bí orin tó rórin kankan ń gbà kan ó ní ìjọba dá ó ní àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣèjọba ni wọn ò dáa. Àwọn tó jọ ń ṣèjọba ìmọ̀ràn tó ń fún wọn ìdí orí ètò láti gbọ́ tí àwọn kan sọ pé ibi ò pa àwọn èèyàn nílùú. Onímọ̀ràn àwarawa là ń ṣe ra wa. Ẹ wo ẹkún iṣẹ́ o kò sí nǹkan tó wù yẹn kára rárá.
3: Ẹṣẹ́
6: o sọ lè ṣe mo lè ṣe nǹkan kan.
3: Ẹṣẹ́ o èmi lọ lọ́pẹ́.
6: Ẹ gbé ìtòkà.
3: Ẹṣẹ́ o. Ẹyìn ẹ jẹ́ ká sáré tún mẹ́nu ba ilé yìí ká tó gbé ìpè míì. àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ní kí àwọn olùkọ́ kán wọlé padà kí iléèwé ìjọba gbòdì ṣíṣí ní ìpínlẹ̀ yìí. Ojú wo lẹ fi wo ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ká wo pétò àbò tún ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ọmọ tí ń bẹ nínú igbó wọn ò tíì jáde o. Ṣé a ti gbàgbé wọn nu? Ọ̀rọ̀ ti tán lórí wọn nu. Ẹja gbélé kí ẹ tún fèsì sí. Hello.
7: Mo káàárọ̀ ta ẹkú iṣẹ́.
3: Yes ma.
7: Ògúnrìndé ni látọ̀jọ́.
3: Ìyá wa ṣé o.
7: Ṣé a rí ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ sọ nípa kúlíkúlí àkàrà àgbàdo? Àwa mẹ̀kúnni gan a serious. Ìdí ni wípé lórí rédíò kan àwọn kan sọ̀pọ̀tì ìyàwó ààrẹ. Wọ́n ní ṣèbí ó fi nǹkan sílẹ̀ ni. Àwọn kan ló ń ta àkàrà, àwọn ló ń ta àgbàdo, ṣé wọn kì í ṣèyàn ni? Èmi dàda wọn lóhùn wípé kì í ṣe àkókò yìí. Ọmọ yunifásitì tó ti lo ọdún mẹ́rùn-ún mẹ́rin tí wọn ò ríṣẹ́, ó wá ní kan fún wọn ní 50,000 kán lọ fi máa di àkàrà. Àkàrà kò lè tó gan káṣẹ gbà wípé wọ́n fẹ́ ṣe. Ṣé kán tó ra òróró, kán tó ra ìwà, kán tó ra ìgbà ká fi máa dín, kán tó ra kúkà ká fi máa lò. Irú gbogbo ilé kò yẹ. Àyàwó ọ̀rẹ́ ṣe mistake láti sọ̀rọ̀ yẹn jáde. Mo sọ ń gbà yẹn wípé tó bá ṣe irú mọ́níyà tán ti ń dín àkàrà, irú oṣù tán ti ń dín àkàrà lọ fún wọn ní 50,000. Mo inú wa dùn. Wọ́n sọ wípé ó fi ẹ̀bù wọn lórí iṣẹ́ wọn. Ọ̀tá ẹni tí ò níṣẹ́ àtọ̀. Owó tó máa fún yẹn gan kò tó, kò tó ṣe igbá àkàrà, kò ṣe sọ kúlíkúlí. Má gbà wọn fi jẹ ẹni tí ò tí ì jó ń jẹ òòjọ́ ẹni kó ń gba 50,000. Ṣé ó ń jẹ kọ́lá lọ fi rà sílé ká ní ìyìn ìyẹn tún kúrò ń bẹ̀. Ọlọ́run á ṣàánú fún wa, ẹ kú iṣẹ́.
3: Ẹ ṣeun ìyá Ògúnrìndé, ẹ ṣe gan ni, a dúpẹ́ àmọ́ lóore. Nínú ọ̀rọ̀ tán sọ pé kálẹ́ni tó ń ti ń tàkàrà lọ́wọ́ lẹ́nu
1: kówó fún
3: pé àbẹ́ tó ti ń ta kúlì
1: bẹ́ẹ̀
3: nígbà fi kún okòwò ẹrù.
1: Bẹ́ẹ̀ni.
6: Ẹ̀lẹ́ o.
3: Bàbá ẹ kó ojúmọ́ o.
6: Ẹ tó ojúmọ́ sá o.
1: Ẹ sá.
6: Ìlú yẹn dùn fún wa o.
1: Àmì.
6: Àwọn oníṣẹ́ ìjẹwà ṣe ló tọ́
1: lórí èyí yìí. Àmì.
6: Ṣé ẹ rí nǹkan tèmi ní sọ lórí ọ̀rọ̀ yìí?
3: Ṣé bàbá bá ibùrẹ́?
6: Ọ̀gbẹ́ni Adéolú
3: Káyọ̀dé
6: ni láti kú ọ̀la Àbújá. Ṣé ẹ rí sà? Ṣé ẹ bá wọ wọn lóòótọ́ èmi ò rí ẹ̀rù dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ. Ṣé ẹ rí àpéjọ àwọn tó pè tó wà nínú ìjókòó yẹn lèmi lè sọ pé ó ń bá sọ̀rọ̀ yìí. Wọ́n dẹ̀ ti rí àwọn pẹ́lẹ́bà wọn tó wà ń bẹ̀. Kì í ṣe ẹni tẹ̀ wá ń gbóró 50,000 tó fi jẹun ló ń bá rí. Máa ká tọrọ wá jẹ. Ibi kan nìyẹn ti máa bẹ̀rẹ̀. Tẹ́lòmíì bá rí 10,000 sá nínú bá ṣe jókòó yẹn. Tẹ́lòmíì bá rí 10,000 náà màmá wa tẹ́ ń wo yẹn. Ẹ nígbàgbọ́ pé 10,000 ló fi bẹ̀rẹ̀ òun. Ẹ jẹ́ ká jókòó ká ronú náà. Ẹ káyọ̀ tí ò tó gbà lákọ̀ ńgbà bí ìgbà ọtí. Tẹ́lòmíì bá gbọ́ tí ẹlòmíì ń fẹ́nu ṣáà 50,000 yẹn. Ẹlẹ́dẹ̀gbọ́n máa ṣe pè fún ẹ̀rọ tó dàkú ni.
3: Wípé lérò tí yín pé 50,000 ó lè dín wọn lè dígbà.
6: Lérò gbà tèmi 50,000 ó sì sọ èèyàn ó sì sọ wọn ìyá wa yìí ó sì sọ wọn di nǹkan. Ẹ lọ ṣèwádìí. Yes, being an investigative journalist kẹjẹ ẹ wọnú ògbóró lọ ẹ lọ wádìí ẹ lọ wo okòwò táwọn èèyàn ń ṣe lágbo lè sá ẹ lọ bèrè iye lọ lò. Ẹ̀jẹ̀ ká máa fi etí kọ́wọ́n yẹn máa fi etí tó
3: wà ní. Inú mi tún dùn ibi tí bàbá tún gbọ́rọ̀ gbà. Inú mi dùn ibi tẹ́ ẹ gbé gbà. Wípé 50,000 lè dúró lè dígbà. Inú mi dùn ibi tẹ́ ẹ gbé. Ẹ ṣé o, ẹ ṣe bàbá Adéorí Káyọ̀dé. Ẹ ṣe gan ni. Hello, ẹ ti wọlé o.
8: Ẹ káàárọ̀
3: sà.
8: Ẹ máa pè so.
3: Ẹ ṣe o, kọ yín o.
8: Olóyè Akíntilé ọmọ ni èmi.
3: Ẹ ṣeun.
8: Látọlọ́pọ̀ pàtàkì Ìbàdàn.
3: Ẹ ṣe bàbá.
1: Ẹ káàbọ̀ ẹ ṣe o.
8: Mo máa kí yín gan-an màtún ṣe. Bàbá tó wà mẹ́ẹ̀ mo kí yín o.
1: Ẹ ṣeun sà.
8: Ẹ ṣe sà. Ṣé rí ọ̀rọ̀ tí àwọn bàbá àwọn tó ṣe kọjá sí fọ́sọ ọ̀rọ̀ ni. Bọ̀sùn kan tẹ́mi èrò tèmi tó máa yàtọ̀ sí tiwọn díẹ̀. Ṣé rí ìlú tí ìṣẹ́ àti oṣù bá ti bá wọ́n máa ń ronú bọ́ ṣe ronú yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tẹ bá wo nǹkan tẹ bá kó 50,000 fún yọ̀ gbẹ́gbẹ́ lọ́dẹ ó máa nà jẹ ni ẹ má jẹ tàn yín jẹ.
3: Bẹ́ẹ̀ ni wo sí.
8: Ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wò kọ́ ẹ wo kan táàrin àdọwọ lọwọ báyìí. Ìlò náà ń ta rẹ́ẹ̀sì, ìlò náà ń tẹwà, ìlò náà ń ta sí. Sọ ni àwọn tí wọ́n bá jẹ́rẹ́ tẹ̀ sí ìjọ.

0: 2000 máa la ẹnìkan nílùú yìí. Ṣéèràn mi ń jí kàrà tó bá ṣe ẹwà. Ẹwà lásán tó bá sọ pé ó fẹ́ gbé síta kó tó ra bọ̀. Ṣé tó bá ti ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ ní ilé sọ pé ó ti ń ta ọjà yẹn tẹ́lẹ̀. Tó bá fi ní 50,000 kó fi búùsù ọjà yẹn ní òsọ yẹn o. Ṣùgbọ́n ẹjọ́ òní kankan tó ṣe ẹni ẹgbẹ́ 50,000 kó fi bẹ̀rẹ̀ kínní kan ó máa ná jẹ ní o.
1: Baba
2: ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú fi ń
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe mọ̀
2: pé
3: fa ti ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni fúnbẹ nìkan ní 50,000 lè làyàn fúnbọ ní gbogbo ṣé 50,000 lè pé tí ọba mú lọ ọjà nísìnyí kí kónìbàjì lè fi kó ọjà wálé kí ló bí ẹgbẹ́ tí ra ìrònú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣé ẹgbẹ́ náà ìyàwó ààrẹ tó sọ bẹ́ẹ̀ yẹn ẹ mọyì òbítíbitì bílíọ̀nù tó ń gbé lọ́kún wọn nílẹ̀ haúsá àìmọye bílíọ̀nù bílíọ̀nù náírà tó ń gbé lọ fún ilẹ̀ haúsá lọ ní niger state kíní kan ṣe tó ń gbé lọ́ngbà náà lọ́hùn. ìyàwó ààrẹ wá ní
2: kí wọ́n ìbílẹ̀ ti mọ wọ́n àwọn fíngọ̀ ọ̀tí wọn bí ìmọ̀ pàtó tí ó jú yín náà ṣe gbé
3: lọ. wọ́n lọ mọ díkà wọ́n lọ mọ ṣe kíní kan pẹ̀lú 50,000 ní orílẹ̀-èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí oníbi tí nǹkan ṣe yìí o kò sówó téèyàn lè fi 50,000 ṣe tó lè là á. owó oúnjẹ lásán ni owó oúnjẹ ni ń jọ̀ún ni ìyẹn wúlò sọ́jà pé tí ọba gba 50,000 ọba yìí ní 50,000 ó rí òkú tó fi ṣe tó rèrè nbẹ kì í ṣe sí i ẹgbẹ́ ìjàmọ̀ tara wa àwa yorùbá ti dé tara wa jù kò ní bàjẹ́ dáre nàìjíríà ọ̀dà.
1: àmì
4: o
1: ẹ ṣeun nígbà tí bàbá yẹn tẹ̀tù wá sọ pé tí bàbá tẹ̀tù wá ní kódà tán bá fún yàn 10,000 ibẹ̀lẹ̀ ibẹ̀ yẹn gangan ló ti wá fẹ́ rẹ̀ mí sára torí pé ó pẹ́ tí bàbá ní bàbá ní point ṣẹ́rí gẹ́gẹ́ bí ẹni yẹn ṣe sọ ṣáájú mi ò ní fẹ́ ká wò bí wípé kíní bí bàbá ṣe rò tiwọn ni àmọ́ bóyá ó pẹ́ tí bàbá ti lọ sọ́jà lọ ra nǹkan fúnra wọn ó ṣeé ṣe kó níbẹ̀ torí pé bàbá gbàgbé wípé nínú ẹ̀wà tí wọ́n ní kẹ́ ẹ fi lọ àkàràtà yẹn ẹ ra àtàsí o àmọ́ tó báyìí kan bá mọ iye tí wọ́n ń ta rodo báyìí láti fi dínkàrà tó máa jèrè tó bá máa ra ata láti fi díkàrà kí bàbá kọ́kọ́ lọ ná yìí kọ́kọ́ lọ wo bí wọ́n ṣe ń lè rodo lọ́jà.
4: ṣe àwọn tí màmá kan sọ̀rọ̀ kan àwọn tí wọ́n lè fún ní owó yẹn láwọn tí wọ́n jẹ́ owó tí
1: wọ́n jẹ́ pé bígbà tí ọkọ fẹ́
4: bígbà tí ọkọ fẹ́ boost wọn
1: exactly and ṣẹ́rí èyí tí bàbá yẹn sọ pé kán lọ wo àwọn kan tán ta gbá tán ta kí ni kán lọ bèrè lọ́wọ́ wọn bí ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe ń gba loan kún loan láti rí pé so ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ máa kọ̀ wo ẹ̀kọ́ fojú wo bẹ́ẹ̀ ni pé
4: ṣe network káàkiri owó yóò tó wọn
1: ṣe
4: kan
1: èyí tó ṣe kókó ṣẹlí èyí tí bàbá yẹn sọ yìí tó bá jẹ pé kódà tó bá jẹ pé wọn sọ níbi ọdún mẹwàá sẹyìn a sì lè sọ pé wọn ṣì tún rí sọ díẹ ọdún mẹwàá sẹyìn gan 50,000 yẹn gan kò tó fi ṣe kíní
2: kámẹ
1: ẹ wá wo èsì
4: gan ọdún mẹwàá sẹyìn
1: gan ọdún mẹwàá sẹyìn
4: sẹyìn bá tún rí àwọn èèyàn tó tún jẹ pé wọn lè tún kún yàn lọwọ ni
1: kámẹ ti sọ ibi tí
2: ìlú
1: wa wà báyìí
4: wa sọ pé ìlú wa
1: báyìí kí ni a máa sọ pé gẹgẹ bá yẹn sọ ọlọmọ jẹ kí
4: ìṣẹ mórí wọn wọn rò ní ọkàn ara wọn pé kí ló dé táwọn oṣáwọn wà jókòó lásán ni
1: nǹkan tó ń ṣẹlẹ̀ sọpọlọpọ
4: ni àwọn ọmọ wọn
2: jẹ kí n ṣe pé ó tẹ wọn lọrùn
1: bàbá òṣìmọ wọn òṣìmọ débi pé kódà ibi tó ti ta àkàrà yẹn gan ó sanwó níbi kékeré tó gbé
2: kékeré ẹjá jókòó lọ ká gbọ ìkéde àti ìpolongo ẹ nígbà bá dé àtẹ̀wájú ẹ kó kalẹ̀.

0: àwọn tó jẹ́ olóyè wọn ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tamọ̀ sí APM ní ìjọba àbílẹ̀ Ìbàdàn Southwest Local Government eléyìí tí alága wọn Honorable Dogunmu Àbáyọ̀mí James tán láǹfààní àti kóṣòdí wọn bẹ pẹ̀lú wa nínú kùlù láàárọ̀ òní bá ṣe wá ṣeré láàárọ̀ yìí ó èmi nìkan kọ́ ni mo bá àwọn ẹgbẹ́ òṣèlú APM takúrọ̀sọ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n lájọ láǹfààní àti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí ètò òṣèlú ìlápẹ̀kẹ́lò àti pé a tún dénú ẹgbẹ́ APM gan àmọ́ PDP àmọ́ APC èwo ni APM torí pé ta bá ń sọ nípa àwọn tó tún milẹ̀ tìtìtìtì lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ APM tún ti jẹ́ ọ̀kan gbòógì lára wọn ẹ wá pèrè ẹ fi tẹ́dì torí pé ẹ̀yin tẹ́ ń bẹ nínú ilé náà ẹ lè bèrè ìbéèrè lọ́wọ́ àwọn àlejò mi nígbà tásìkò bá tó alága mo kí yín ẹ kú kalẹ̀
1: ẹ kò lè o
0: ẹ ṣeun inú mi dùn tí a pè yín tẹ láǹfààní láti jẹ wá ẹyìn lérèfé ẹ bá yìnà náà ẹgbẹ́ òṣèlú Allied People's Movement kí ló dá lórí ibo ló ti wá bó ló ṣe jẹ́.
1: ẹ ṣe mo kí ẹ̀yin ara ilé mo dẹ̀ kí gbogbo ẹ̀yin èèyàn wa ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn Southwest Local Government. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tó fún mi ní òní láti jẹ́ kí n bá àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Ìbàdàn Southwest sọ̀rọ̀. Èkejì, mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ láti jẹ́ kí n jẹ́ ìkan nínú àwọn chairman ní Allied People Party lábẹ́ engineer Ṣèyí Mákindé gómìnà wa tí ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lídà mi Alhaji Adébísí Ọlọ́pọ̀ èèyàn àwọn ló fún mi ní àǹfààní pé kí n lọ ṣojú kí n lọ ṣe alága lábẹ́ ẹgbẹ́ APM ní Ìbàdàn Southwest. Ìbéèrè tí ẹ wá béèrè lọ́wọ́ mi àmọ́ APC àmọ́ PDP èwo ni tún ni APM níbo ló ti wá kí nìdí tó fi wá láì pé ìbéèrè tẹ́bìrì lọ́wọ́ mi nìyẹn. Alákọ̀ọ́kọ́ APM ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó ti ń function ní national level ó ti ń function ṣé mọ̀ pé nǹkan ló máa ń bí nǹkan wá tí ẹ̀yin àgbà lẹ́ máa sọ pé tí nǹkan bá dédé ṣẹlẹ̀ nǹkan ní ṣẹlẹ̀ ìdí tó bí ẹgbẹ́ ìwá sí inú Ọ̀yọ́ state ni pé a máa rí pé a ti rí APC a ti rí ìjọba wọn a ti rí PDP a ti rí ìjọba wọn a dẹ̀ tún rí àwọn ẹgbẹ́ míì tó tún ti wá àti àwọn míì tó tún wà nísìnyí ni pé bá a ṣe fẹ́ gba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú yà nínú ebi especially ní Ìbàdàn Southwest tí èmi ń ṣe aṣojú ẹ̀ ó pẹ̀lú nǹkan tí a wá wò ó ẹ máa rí pé ní bíi oṣù bíi mélòó kan àwọn PDP àti APM wọn náà fẹ́ ṣàṣepọ̀ àṣepọ̀ yẹn ló bí APM. Nítorí pé ta bá wò bọ̀ a máa rí pé bíìlù ṣe lọ wọn ti fẹ́ sọ Nàìjíríà pé àwọn olóṣèlú wọn ti fẹ́ sọ Nàìjíríà di pé àwa náà la ní báwo kí wá ló fa nǹkan tí APM fi wá sọ pé òun ni third force now number one ẹgbẹ́ olóríire ni ẹgbẹ́ bọ́ọ̀lù yóò ni ẹgbẹ́ tó bá ti símbọ̀ oúnjẹ ẹgbẹ́ onípákí ẹ máa rí pé kò sí nǹkan tá a lè fi pákí ṣe a lè fi ṣe èlùbọ́ a lè fi ṣe chips a lè fi ṣe starch kò sí nǹkan tá a lè fi ṣe
2: àwọn gangan fi ń gúnyán
1: bẹẹni
2: a lè fi ṣe fùfú
1: bẹẹni
2: a máa là
1: gàrí ibi tó bá ẹ mọ̀ pé ta bá dẹ̀ tún ti bọ́ọ̀lù yó a tún lè tà ká tún rere níbẹ̀ o ni ó ṣe dá la ṣe gbá jáde wá pé a fẹ́ change orientation àwọn ará Nàìjíríà
2: pé ẹgbẹ́ bọ́ọ̀lù ló dé o pé ibi ò ní pa wá
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so nǹkan tó fà á tí PDP àti APM tó ṣe ní àjẹṣọpọ̀ nìyẹn pé ibo ni a tún lè dàgbà torí a máa rí pé PDP ti sú àwọn kan pé láti wọ́n ṣe 16 years àwọn kan ṣe dáadáa nínú wọn àwọn kan ṣe dáadáa nínú wọn APC náà la tún ti ń tẹ̀lé yìí tó jẹ́ pé a dẹ̀ rí bí gbogbo òlu ṣe rí kò sẹ́ni tó gbàdúrà pé kí ìnira bá anybody so wọ́n gbà tó dẹ̀ ti a wá wò báyìí pé ọ̀nà tá a lè gbégbà ni pé àwọn tí wọ́n ní kí ni báwo ni mo ṣe lè sọ tí wọ́n ní àfojúsùn kan pé ok bẹ́ẹ̀ni àfojúsùn tèmi àti yín ṣó papọ̀ báwo ni a ṣe lè gbé ìlú Nàìjíríà sókè báwo la ṣe lè gbé Ọ̀yọ́ state sókè àti ìjọba àbílẹ̀ wa yìí torí ìjọba àbílẹ̀ tèmi ń ṣàkóso ẹ̀ lágbẹ́ APM yìí báwo la ṣe lè gbé sókè báwo la ṣe lè rántí àwọn èèyàn pé kan tẹwọ gbẹgbẹ wa láti gbé ìdàgbàsókè ìlú bá so nǹkan tó fà á nìyẹn tí PDP àti APM tó fi jọ ṣe àṣepọ̀ pé ok o now we are now APM fully now gbogbo àwọn tó wá láti inú PDP we are now APM now.
2: ṣùgbọ́n PDP náà ṣì wà.
1: PDP ṣé mọ̀ pé bí nǹkan tí mo sọ nǹkan kankan ló ṣẹlẹ̀ nínú PDP àwọn tó ní èròǹgbà táwa ní ni wọn kúrò nínú PDP
2: àwọn tó kù sí wà ń bẹ
1: tí èròǹgbà wa jọ papọ̀ ni àjọ wò báyìí pé ok ẹgbẹ́ wo la tún lè bá ṣe wọn ṣe wá bá wa ṣe àjọ wa ṣe pọ̀ torí àṣepọ̀ lápè wọn dẹ̀ ti darapọ̀ báyìí ní ìsìn àti wá di ẹyọ kan.
3: bẹ́ẹ̀ ṣe wá wo ìsìn a já sí pé ẹni àwọn tèrò yín papọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP ni ẹjọ́ ẹlẹ́jọ́ gbìmọ̀pọ̀ láti ìwò ipòdà
2: APM la fẹ́ lọ o.
3: ṣé tá a bá bi ni ṣé a já sí pé lẹ́yìn ìdìbò oníkálukú wọn náà lè padà lọ sí ibi tí wọ́n ti wà bí APM yìí gangan ni oníkálukú máa ṣe lọ.
1: ẹ ṣe mo dúpẹ́ ìbéèrè tó dá lẹ́bi rè tẹ́ bá wo bí oṣù mélòó kan sẹ́yìn àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ bí àwọn kandidate wa wọ́n ti resign kúrò ní PDP so wọn jẹ PDP mọ abẹ́ àsíyá APM ni wọn wà báyìí so kò ṣe pé bóyá PDP kankan mọ ni wọn àwọn PDP tó wà PDP dáwà tiẹ̀
2: APM dáwà báyìí
1: so ẹgbẹ́ oníkálukú ó dáwà so we are now pé gbogbo àwọn tó wá láti inú PDP yẹn wọn ti resign kúrò ní PDP wọn ti di APM tó dẹ̀ ti ṣe registration
2: yọ̀ǹda
1: ọmọ ẹgbẹ́. So nkan to ibeere yin te beere ni mo dahun
2: oya
4: ejo ibeere kan wa lati odo mi bi to n so kulukulu lokan mi ibeere yen ni wipe eni awon ti won wa lati inu PDP bo sinu APM awon ni sugbon ninu epolongo yi ti o waye nigba ti won fe declare ni mapo PDP APM ló jáde PDP APM ló jáde báwo ni ó ṣe lè rọrùn sí nígbàtí àwọn PDP kan sọ pé àwọn ń jẹ́ PDP tí APM sì dádúró ní gẹ́gẹ́ bí APM báwo wá ni ó ṣe wá rọrùn sí kí ó yẹ pé PDP APM ni ẹgbẹ́ máa jẹ́
2: àbí
4: torí ààrin yẹn ni ẹ bá wa yànnà náà àti kí ni ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló ṣokùnfà rẹ tí nǹkan yẹn fi rí bó ṣe rí.
1: ẹ ṣe mo dúpẹ́ bàbá wa àgbà yín adalẹ́ ṣe rí ìbéèrè yín yẹn ìbéèrè tó dáa ni in tó ṣokùnfà ẹ tí àwọn kan jẹ́ PDP APM ìgbà tí a kọ́kọ́ sọ pé àjọ fẹ́ ṣe pọ̀ ló kọ́kọ́ fà yẹn but ní ìsìn APM ni gbogbo won je.
2: Okay.
1: So ti yin ba yen pe APM ni gbogbo wa nje. So bi nkan ti mo so lekan ni pe PDP ti da duro. APM ti da duro ko si nkan ton je PDP APM.
2: Okay. Okay, se pe a do ri ba lot paper. How am I wa PDP APM?
1: Candidate kan na na ni.
3: O da, won ti yan na. O da.
2: O da, e je ki wa bele ikun. Ninu oro te so lekan bi pe PDP ti se ijoba odun 16 ati ri APC na lo no.

0: ṣùgbọ́n abẹ́ ìṣèjọba APC náà ti ṣe kọmíṣánná yìí tó túmọ̀ sí pé APC náà òun náà ti wọnú APM ọ̀nà wo ni òfin ni wá dàbí pé ẹgbẹ́ la yí padà ìwà wa ò yí padà tó fi jẹ́ pé the same thing náà oko kan náà lọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó tún wá wọn padà ro.
1: Ẹ ṣe mo dúpẹ́. Mo dúpẹ́ pé àwọn ìbéèrè tẹ́ ń béèrè ọlọ́gbọ́n ló lè jẹ́ èyàn dọ́dọ̀ gbọ́dọ̀ fi ọgbọ́n dáhùn ẹ̀ ni. Ṣé ẹ rí bí n bá Adékànbí tẹ́ ń sọ tí n bá nílé iṣẹ́ nìsín ká ni mo nílé iṣẹ́ tí mò ń darí tó jẹ́ páwọn ọmọ ìyá mi ló ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo dẹ̀ rí ẹnìkan ládùúgbò mi tí mo dẹ̀ rí pé àwọn iṣẹ́ tó ń ṣe bó ṣe ń ṣe ó ń lálùyọ níbi nǹkan tó ń ṣe tí mi dẹ̀ fẹ́ jẹ́ kí ilé iṣẹ́ mi bàjẹ́ tí n bá pè é pé ọgbọ́n wo ló ń lò báwo lo ṣe ń ṣe báwo la ṣe lè ṣe kíni tí mo rí pé ó dàbí pé ẹni yìí tí mo ti lọ ka púpà ẹ̀ pé ìjẹnumọlúàbí iṣẹ́ tó ń ṣe olófà tí late ajimobi tí wọ́n fi bá wọn ṣiṣẹ́ tẹ bá wo nǹkan tó ṣe ẹ máa wo federal government nísìn wíkẹ́ òun wà nínú pdp nígbà tí wọ́n dìbò tán tinubu ayẹ pé kó wá ṣiṣẹ́ fóun kò sẹ́ni tí ìyàn ò lè ayà láti wá ṣiṣẹ́
0: pé ẹni orí rẹ pé
1: orí rẹ pé n tí iléeṣẹ́ mi ó fi máa gbòòrò ẹ jẹ́ kí n mú wá sọ́dọ̀ mi pé kí ilé yẹn iṣẹ́ yẹn lè gbòòrò sí i ṣé wá rí bí n bá Adékànbí tẹ̀ ń sọ ní ilé sọ pé APC ni ó kàn ṣiṣẹ́ lábẹ́ wọn ni ìgbà tó tún yá ẹnjìnìá Ṣèyí Mákindé ẹ wo ti ti airport wa ó handle ẹ̀ ó dẹ̀ wá wò báyìí pé
0: ẹni tó lè ṣe eléyìí
1: ẹni tó lè ṣe eléyìí tóun bá kó máa tẹ̀síwájú nínú iṣẹ́ tóun ń ṣe ìta dẹ̀ bí máa ń ṣe mi ṣé kì í lu ìní pé ní ti pé èèyàn mi ni tó dẹ̀ mọ̀ pé kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe kó má bàjẹ́ ṣùgbọ́n ìlànà tóun fẹ́ tí ìlú dẹ̀ fẹ́ pé ìlànà báyìí yóò tún ṣe ju tèmi náà ṣe lọ o ní bí n bá Adékànbí ṣe jáwọ́ ẹ máa rí pé àwọn ọmọ ẹgbẹ́ ń sọ́gbà kan pé àwọn ọmọ bí n bá Adékànbí pọ̀ gómìnà mọ̀ even though àwọn ọmọ ẹgbẹ́ mọ̀ ṣùgbọ́n kò bá wa ṣe ṣùgbọ́n ó ti bá gómìnà ó ti ṣiṣẹ́ lọ́dún.

0: iru eyan ti wike ati adekan bitayan ni bi je
1: seri wike oselu wa nbe ise na de ti wa nbe ma lo wo rivers awon se ba sise na o wo bayi pe o na fe mu ni rivers lo se lo wike pe ko wa se minister
0: se leyin o ti wa je mo bi oselu bayi
1: e gbo nkan ti mo so mo ni oselu wa nbe ati adehun na tu wa nbe eni to ba mo pe o le deliver fun e lo ma mu
2: okay
1: e wo nkan to sele ni 20 choro pdp river kan ni oyo state igba ta mo pe seyi makinde ni a seyi makinde ni awon aralu fe pdp lo mu wa se awon aralu de tewo gba ta de seri bisuri to nse
2: okay
1: ni pe eni ta ba mo ko le deliver fun state ni economy oselu na wa nbe o ko si bi ti oselu o bi ta wa na oselu wa nbe
3: ni pe o je poro oselu na la
1: ba o poro
0: oselu na ni
1: e understand pe oselu na la nse but oselu ta ba nse e ma ka ma je ko pa ilu lara
3: ka ma fi tomo
0: ni ka fi tomo ni yan se
3: o da eh ta ba wa bi ni eh egbe yin ti se egbe Allied People's Movement abi eh nje egbe yin tile ni boya bi alakale to je ti egbe gangan abi se ki se pe yi ti awon oludije ninu egbe yin ti won bo lati nu egbe oselu mi ohun ton ba la le egbe yin lowo ohun na ni abege
1: e se won le la le wa lowo nitori pe egbe ti ni program ti e
3: amo tori
1: ati ni manifesto ti mo
3: awon ta nso yi awon egbe ta nso ise mo pe awon to nbo yi awon ti eh ta ba wo dada ti won ti loruko abi ton wa lori
2: ko ma da bi pe
3: awon ko ba ye pe pelu be se gba yin sin e de sure pe e le kawo won tori pe opolopo won se mo pe awon ti won ti wa lori oye ton ti lo ko ko to di pe won denu egbe yin ni nje egbe yin ni alakale abi pe ti e le so fun won pe eh ohun ti egbe ta le fe egbe re fun araalu nje se ki je pe bi a ti ti e ton ba fun yin le ma tele e je ki gbugba araalu mo
1: kori be
2: okay
1: bi emi se je chairman ni Ibadan Southwest Local Government chairman yi mo je nikan to je pe ko sentimi le ba soro egbe de ni alakale
2: okay
1: senator wa to fe dije eni ti mo le ba soro ni se mo pe nu gbogbo egbe ko senti o gbogbo wa la don gbadugbo gbogbo wa la si mora wa
3: amo ti bo ba ti pari
1: oro ori be se wa ri ibi ta e wa nso yen
3: eh
1: ibi ti araalu ati awon omo egbe ibi ti won ti ma ni soro niyan nitori pe ngba te ba dibo pe lo soju wa ti o ba soju wa dada e wa joko e wa ma so pe eh olohun eh afayin lolohun lowo a le fa won lolohun lowo aran won se ni emi dai ma so ta ba wa ni meeting mo ma so pe ko so mo egbe kankan to ma jiya to mo egbe ba ti jiya araalu o le jiya nitori omo omo araalu na lo
0: egbe egbe be ni
1: iyen lo ye ki gbogbo wa ka ma sawo ko se e because mo ti ko to di pe mo so pe boya mo fe wonu oselu emi no like bo se se tele tele pe ah ki lo de ma dibo fun yin te ba ti wa de ori aga tan ikakun ni wo yin di mo gbogbo awon leaders yin gbogbo awon chairman to de je pe chairman super o
2: oju
1: oju eni to dibo lo ta ba ri ni aye awon go wan abile aye awon sagari ẹ rí pé party chairman ẹni tó bá ti sọ òun labẹ gé tí wọn bá ní meeting tí ta party chairman tó bá jókòó báyìí president a máa sáré bọ ni pé ah chairman òun ti dé but ìlú ti change mo wá máa ń sọ fáwọn èèyàn pé ẹni wọn ò ṣe dá ǹjẹ́ bá wọn dá sí tẹ́ ẹ̀ bá ti bá wọn dá sí wọn a máa jẹyin máa yé ni ṣùgbọ́n tá a bá ti bá wọn dá sí ma sọ ẹ̀yin náà lọ jọyàn òṣèlú tẹ bá ní ẹni ọgbọ́n àtìmòye tí ẹ fi change orientation àwọn èèyàn pé ẹ dìbò fún wọn ni wọn lọ ṣojú yín ni pé wọn lọ ṣojú yín ni ẹ rán wọn ṣẹ́ ni ṣùgbọ́n àwọn èèyàn wa bóyá èèyàn tó mú lóde bóyá àìrébi pa bóyá ẹdí ń pa wọn sí wọn ọmọ bọ́n ṣe máa bèrè ẹ̀tọ́ wọn mo dẹ̀ máa ń sọ pé this time around I will put my possible best lágbára ọlọ́run pé gbogbo àwọn tí a bá dìbò fún ní under APM kò ní sí ẹni tó máa jìyà gbogbo nǹkan tó dẹ̀ yẹ kán ṣe sí constituency wọn I will make sure lọ́ńdà ìbàdàn south west ni mo ń sọ o kò sí tí wọn ò ní múṣẹ wọn lè má mú gbogbo ẹ̀ṣẹ̀ tán o ṣùgbọ́n at least 75-80%
3: wọn yẹ kán múṣẹ. Àmọ́ ẹ má bínú ẹni ẹ̀rí ẹni àwọn tí bóyá nítorí èèyàn àbí nǹkan kan tó wà lóde ọ̀pọ̀lọpọ̀ aráàlú ò kì í fi mọ bí wọ́n ṣe lè bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wọn. Àmọ́ àwọn tó ń bèèrè àti ráwọn aráàlú ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa láyé òde òní sìn ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ti fẹ́ dìbò lẹ́ẹ̀ma rí wọn ní ọ́fíìsì àbílẹ̀ ẹgbẹ́ àmọ́ tán bá ti dìbò tán irú ọ́fíìsì wọn yẹn a kì í rí wọn bẹ̀ mọ́ tá a bá sì ní ká wò ó a rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mú mọ́ àbí àwọn bí ẹyọ méjì kan tó jẹ́ pé títí dìsìn àwọn èèyàn ń kọ́lù wọn out lórí ayélujára wípé wọn ò ṣe ohun tó tọ́ báyìí gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ṣe fáwọn ìyẹn ní ọdún 2019 tí wọ́n sì ń pè wọ́n tó sì jẹ́ pé inú ẹgbẹ́ yín òun ni àwọn ará nírú àwọn méjì tá à ń sọ yẹn ni wọ́n tún padà wà òun ni mo fi ń bèrè pé ǹjẹ́ apá yín ó lè kà wọ́n.
1: Kò sẹ́ntì apá ò lè kà lágbára ọlọ́run.
3: Ọ̀dà
1: kò sí.
2: Ẹ ṣeun ọ̀dà alága ká tó lọ sí ọ̀dọ̀ àwọn ará ilé ká tó ṣe ojú òpúlẹ̀ ẹ jẹ́ kí n bí yín ní eléyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tàbá sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ Ìbàràpá òkè ògùn gbogbo ẹ̀ mọ́ra wọn báwọn abẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀ náà ló ti ní olóyè ẹgbẹ́ àbí àwọn tó ṣojú ẹgbẹ́ òṣèlú APM gẹ́gẹ́ tó jẹ́ pé grassroots tó jẹ́ pé wọ́n ò lè mọ ṣiṣẹ́ fún wọn lábẹ́nú mo nígbàgbọ́ pé ó ti wà lẹ́dà ẹ̀yìn irú àwọn yùn kí wá ní APM fẹ́ fi dá wọn lójú wípé àwa tá a wá dé yìí o a yàtọ̀ kí ẹ mọ̀ pé tá a bá wò ó lẹ́nu nǹkan tó kù sí ètò ìdìbò ó súnmọ́ kò pẹ́ tá a ṣe ìdìbò ní Èkìtì àmọ nkan tí APM gbà ń bẹ tí ò fi ní wá dàbí tèkìtì akitiyan wo ni àwọn olóyè ẹgbẹ yìí wá fẹ kó ipa òun náà fẹ sà láti rí pé ẹgbẹ òṣèlú APM ó rí bọn ti fẹ kórí fún.
0: Ẹjọ́ ní àfikún ìbéèrè yẹn ẹ ó rí pé Èkìtì a rí arábìnrin kan tó ń fi owó hàn pé owó rè owó sì ti dìbò òun ti tẹ̀ka fáwọn tí wọ́n fún òun ní owó. Kí ni àti ẹ̀kọ́ sí ọ̀rọ̀ ìdìbò ẹ̀ṣẹ̀ bẹ̀ náà.
1: Ẹ ṣe ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ká má tanra wa jẹ ẹ dìbò ẹ sọ ẹ gbowó ẹ dìbò yóò sì máa wáyé torí èmi ò ní parọ́ fún yàn nítorí ebi ti paráàlú ẹni tẹ́bí bí lẹ́yìn pa ẹlòmíà kú sọ pé tẹ́bí kí n gbà wọ́n kú ṣe nǹkan tó fẹ́ ṣe ni ṣùgbọ́n àwọn tó ń gbà yẹn ǹjẹ́ ẹ̀ta ogún àwọn ọmọ yín igun ogún tẹ̀yìn gan ò tíì ti yín gan ẹ̀ tíì jẹ́ ẹ̀tún wá ń jẹ tàwọn ọmọ yín àwọn aráàlú ló yẹ kó jígìrì sí nǹkan tí wọ́n bá ń ṣe kán jáde kán dìbò ẹlòmíì inú wọn tó ń tẹ olóṣèlú ló ń dìbò aráàlú ò ń dìbò ẹ má jà tanra wa torí ní àdúgbò mi mo ṣe ń kàn bí àwọn èèyàn ni pé ẹ wá lọ gba voters card kẹ ẹ dìbò kódà ṣe bẹ ṣá mọ mi ládùúgbò ẹ mọ bí mo ṣe ń ṣe ní ìkúkú sọ pé bóyá mo fẹ gbégbá councilor kankan ṣùgbọn kí àdúgbò lè dáa

0: awon olo ma fe ma finance egbe bi oro Nigeria bi se ri nisin governor of the state don finance egbe pelu awon candidate to ti wa nbe tele tele awon lo ma ma finance egbe.
1: Okay,
0: so now iru Ekiti te wa so fun mi yen te wa bi question yen pe eh won bi gbe nkan ta mu isueli.
1: Okay,
0: inu general election bo ni sin se mo pe ibo eyo kan ni won dadi le Ekiti. In ti egbe wa ni lati se ni sin ni pe gbogbo boya house of assembly ni o, boya senator ni o, boya rep ni, ibe ni kegbe lo sise si.
1: Okay,
0: ti mo de mo pe egbe na agbegbe se bo se ri
1: a le fele to se Ekiti George
2: oda
1: e ja dodo awon ara le 0916 893 1000 ibere yin fun alaga. Hello, e ti wole o.
3: Hello,
1: e ka ro sa
3: mo ku eto ko re yin
1: ami o
3: o ki awon le je wa ka gba olohun olomo de lele
1: ami o ko yin o
3: bogun be lo ko lati ran.
1: Okay,
3: ri nke te jowo ko ko to ko ve se so mbe ni se ki won lo tuwa di ni pa o bi di won dada san di lowo awon gaga fura won wo mo ina na su o di di me dada aboro me yin
1: be se wo si
3: but not it no claim papa ni be yo ka toro mi yin tin to oni ba yen jije ni fe to le pa ni yen
1: ko
3: se wadi nipa olidije fupo gominon da ko da pe pe wa le mo be se ma qualify olidije won because en ti o lagbele se bi ate fun ijoba bi olorun ki won ede local government ori mimi e ba bi awon local government ani olo anu ti yi ko ko lo babura to je pe government gbe na o fe na so pe awon ole awon pe won ati fun ati lati da duro se be na ni government ti o ba ti je wole ni la la be won lo ti mo fun ijoba bi olorun ibere mi ni ye fun
1: question question se ki se bata ti government se yi makide ba bole ini eni ti o nbo na ma tese bo 0916 893 1000 tabi 0915 3334 893
0: ibere ti won bere yen nipa ti local government ijoba apapo ko tu ijoba abile sile itori e lo se je ki araalu ko ma gbo iroyin daada si araalu o ba ti gbo iroyin daada ijoba apapo o nsi awon araalu lona abebe na ni mo so fa won governor yen ba si.
1: Okay,
0: ti ori ofin yen won kan gbele ile ejo won tu joba si le sile patapata
1: eh
0: mo gbo program kan mo se gbo laaro imi tori mi ma lisi si program gan mu ide phone mi mi ide news because e mo pa won news mi a ni gbo ninu radio sugbon authentic e wa elomi akan wo content la so ko ni ka gbogbo details problem ta wa ralu ni niyan nkan ba la gbon sugbon e lo wadi dada bi nkan ti eniyan so e je ka ma se wadi dada ko de ti wo bayi pe black man problem won ni pe won kin kawe kan ma gbewe fun won nisin won pifa owo bi ku won kawe yen lo
1: ni alawo dudu
0: be ni.
1: Okay,
0: so now nipa ti joba abile onti ti federal government ba se nkan to ye kan se
1: tori pe inu apo isuna ti ipinle na ni joba apako si nsanwo ti joba abile si
0: se wa mo pe ninu program ti mo wa ninu kini yen ori phone ni interview ni national news lo gbe niyan ton interview eniyan lo wan ta lati so pe local government gangan ni account ti won ton ni account ti won state not wa lo open fun won again
1: o wa pe meji
0: o wa pe meji won ni awon kan owo to nwole ni owo yan wole owo yan le jade pada so ti won ba ti isofin yen daada awa aralu akan ma bu awon governor yen ni awon asofin wa awon lonise se iru e na ni pe awon ti awon oludije wa ikan mo ti e mo daada emi ati e ma nsoro daada emi ati eniye ma soro daada a ma soro daada to je pe nti n ba so pe nkan bayi
1: oda e ja gbe ipe yi na hello e ti wole o e se o
2: yes sir mo dupe lowo wa tun ba wa soro ni
1: ase
2: o nkan se mi ko fe so ati atm o ati pdp o eyin le isuru bu ojo se ti ba e jo mu polohun be ni e to ri po to ga ju bayi bi se o
1: amen
2: gbo ikan ni yin lori ojo se ti olohun amuse awon to wa ni igbeku ni e ba wa wa ti ja won pada kankan e jo tori be n pologo nsin ko le ka wa lara be n se gbogbo e ko le ka wa lara ju bi pe awon to wa ni igbeku ni e te ba ja won pada iyi le ti gba e jo e wo
1: e seun gege bi alaye e seun ki lafikun si oro iya wa ogunride yi lati ojo eto aborile de nigeria generally oju wo le fi wo se eyin owo pe ni woye ti yin bayi e ja fi alaga le ki ngba pe eyin gangan mo ba so pe alaga ko eyin ni woye ti yin se o ye keto idibo ko waye gan pelu eto aboseri se ko ye ka pa idibo ti ka gbajumo eto abo bo se ri e je ki n gbe pe ikan to down hello
4: e ku eto
1: e sir e ku jumo
4: olorun ati se ni be ko to
1: e se
5: sir
4: o ti ale do wa olorun mo te ku waju
1: amen
4: bo je ri koko to wa nbe ni pe a ma n tan ra wa je gan to nlo ide ori a ri nkan to to àwọn àwọn arí àtúbà àjẹ máa ma pè lóyìnbó sẹ́rí ní òtòdú tèmi ìwòye tèmi àti ọgbọ́n orí tèmi gbogbo àwọn olóṣèlú pátápátá ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà láàrin wọn ẹ tó bá ti pé wò orí kankan mú níbí níbí níye àtàlọ́ bí tó bá yẹ òun kan wò orí kankan mú níbí àtàlọ́ sísí admission ni gbogbo wọn ń wá somebody dey be ti won ti papa won tekini e wa wo kankan wa nje lati 1999 isi lati paro ti lati paro won na won pdp o mo se sawo fc lo mo se bayi gbogbo won paro ara won ti party won paro won ti party ideology wo na ni awon party gbogbo awon party ta ni isi ideology wo na ni kan gba party ye kale
1: e seun
4: ko je ye ko ma se mo se n se yi
1: e seun e jan fun
4: alisi ajo ko je mi loguju
1: okay
4: o na le bere leko ye so ye ki a ti e se eto odibo rara pelu gbogbo nkan to n sele yi
1: e seun
4: pelu awon eyan kan jibe
1: e jan fun alisi
4: e je ko je koko stop eto odibo mo
1: eyin na le tun down
5: eyin le da eyin le bere bere eyin na le n down
0: ìbéèrè tí wọ́n béèrè yẹn tí ìyàwó àti bàbá nítorí mo máa ń gbọ́ wọn bàbá wa dáadáa mo máa ń gbọ́ wọn dáadáa torí mi máa ń lis ten to program kò sí program tí wọn kì í pè sí wọ́n dẹ̀ máa ń sọ fact èmi wá síbí mo wá defend party wa mo dẹ̀ tún wá fẹ́ defend ìlú ṣe rí ọ̀rọ̀ ètò ìdìbò tá a bá máa wò ó ọ̀yọ́ state kan nìkan ló ti ń ṣẹlẹ̀ ǹjẹ́ ó wà nínú òfin nàìjíríà tó wọn gbọdọ̀ dìbò tí nǹkan bá ń ṣẹlẹ̀ àtòkè náà láti bira wa léèrè ǹjẹ́ àwọn aráàlú ǹjẹ́ àjáde ǹjẹ́ àṣetán tá a bá tí ì ṣetán bá ṣe máa bá lọ nìyẹn kò ń ṣèpè o kò sì ń ṣàdúrà mo wá síbí láti wá bí ebéèrè tẹbèrè ni mo fi ara mi bíi aráàlú kápá tó ṣe lítì kápá ti pátì ti fọ̀ náà bí aráàlú ṣá a ṣe tán àwọn aráàlú tá a fẹ́ gba ara wa lẹ̀ wọ́n ní wọ́n jí àwọn ọmọ pé kò sẹ́ni tínú ẹ̀ dùn ó yàtọ̀ ní pọ́lọ́ ń ṣàánú èmi díẹ̀ mo rán àwọn ọmọ mi lọ sí private school wọ́n ń lọ school mo wá mọ àwọn ọmọ tó ń rìn káàkiri ládùúgbò inú mi á bàjẹ́ àwọn wa ti lọ ọmọ kan mo fẹ́ wà lé ìyá wọn ti lọ látàárọ̀ ó ti bá jíjẹ mímu lọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ti ṣeré lọ èmi àtẹnìkan ni mo ní pé àwọn ọmọ yìí èyí náà ẹ̀wò tó bá jẹ́ pé wọ́n ń lọ sí skul nísìn beto na ti school di owo role na ti school di awon na ni pe di amo yen kon ni kakiri ijeta ya de ta lojoro won bere si ni sere kakiri tori grassroots politician ni emi mo de mo nkan to nse so awon mo ti won ji gbe yen ko se to dun mo nu ijoba na de nti sapa won ipa won ni o ti to tori te bi ba pa yan na ni yan lo mama joyan daran awon iya to ti lo lataro ni isin won mo nkan to mo won se omo won lo si school ijoba ni ko se bo se ye ki won se sugbon pe kon pa eto dibo ti emi kon ni so pe kin pa kon pa eto dibo ti ile egbimo asofin lo ye ko sofin yen
1: okay
0: ni ero okan ti temi o
1: pe ko wa latọ
5: ni ko wa latoke
0: be to ba ti wa latoke pe eto debu bo bi kan teni yen so pe personal ambition ti won ni won ba kakiri o na mo fi so ko la koko pe si ara ilu setan temi ba le mi setan
5: nje ni se gba ara ilu setan
1: dugbon alaga laarin mi ati yin se ibo wa ka ibo wa shoka
0: ibo wa ka o se ri ti won ba di ibo eyo kan ibo eyo kan yen na ma ibe na ti ma rigi o but ara ilu o ba di oni mo so fun yin pe oloselu lo dibo
1: eja gbe pe hello
6: hello e ku eto
1: e seun
5: lo se
6: mo fi eyin baba wa to wa be yen ati alejo wa
5: e seun
6: alaga e ku ade yogi segun lo ko ti mo pe latari ko le yo
1: e seun
5: ka bo sa
6: eh yi ti mo fe ko ni ti local government ni awon eyan menuba yen a ri ke yi ti oyo state ni kan ni local government ko ti function gẹgẹ bi alaga wa ti so owo owo are gan ni kini yen wa e ri pe ngba re ke di sai lati ti e ke di nisin to ya gbogbo agomina to ko sodo re ko ya yo le kase fun wa pe ti local government autonomy ko ko wa tori local government autonomy kaka o ni ni ti o le
1: jakejado
5: throughout Nigeria
6: jakejado won o tele kì í ṣe ọyọ nìkan kì í ṣe ọyọ nìkan ṣùgbọn wá dàbẹ ni pé gómìnà mákindé ni à ń kíje pé kò jẹ kí local government autonomy function bó sì ṣe yí àwọn èèyàn sí ni fún owó àwọn míì ṣùgbọn ní tó jẹ ká máa sọ bẹẹ ni pé ọyọ state là wá wà ọyọ state là wà.
1: ẹ ṣeun ẹ ṣeun ẹyin ẹ ṣeun alága ilé tẹ̀ ń bá bọ̀ ẹ bá yàn náà ìdílẹ̀ kẹ́ wá bá ń gba àwọn èèyàn mọ̀ràn kí n yọ̀ǹda yín.
0: Ni pé
1: ìbò ń kà
0: ti mo sọ pé grassroots politician ni mi tó bá jẹ́ pé àpótí kan lẹ ni wọ́n ti ń dìbò lọ́dọ̀ yìí tó dẹ̀ yẹ pé gbogbo àwọn èèyàn tó rẹ́dí sàn bẹ́ẹ̀ 300 ni nínú àpótí kan ìgbà tá a bá máa ka wọ́n dẹ̀ gbé ballot paper wa mo ti ṣe party agent rí wọ́n dẹ̀ gbé ballot paper wa iye ìbò tó wà tó yẹ kí wọ́n ń ke àwa rí èèyàn 15 tó wá dìbò sínú àpò tó jẹ pátì kan tẹyìn pátì kejì ìmí má ti gbàbẹ tẹlẹ ìmí tó bá jẹ pé ẹyọkan náà dì fún ẹ ẹyọkan yẹn ni ìmí má ṣe bó ṣe wù ibi tí wọn bá ti mọ ẹ máa ń wo olóṣèlú pé ibi tí wọn bá ti mọ pé àwọn ò lè àwọn ẹ máa wo gbogbo òṣèlú tá a máa ṣe mo gbè pé ẹyin olóyìn ẹ máa ń jáde dáadáa lọjọ bù ẹ máa gbọ pé wọn jí àpótí ìbò kan bí kan ibi tí wọn ti mọ páwọn ò lè rí igi nìyẹn bọ ibi tí wọn bá ti mọ páwọn ò lè rí igi wọn ti mọ pé fígọ tó wà ń bẹ pa àwọn olóṣèlú ara wọn máa ràn wọn síbẹ aráàlú ni pọblẹmù ìdìbò sẹmọmù ìdìbò ẹrántí ìbò tí Adeleke kọkọ dìlà lákọ̀ọ́kọ́ mọ́ra torí pé bò yẹn súnmọ́ra wọn ló ṣe ní gbọ́dọ̀ kékeré kórì nígbà tí ẹlẹ́kejì dé jáde bájípa àwọn aráàlú jáde ẹwọ́ ti ṣèyí Mákindé ní 2019 ìbò tí ó bá pọ̀
1: kò ṣeé rí ẹ bá gba aráàlú nímọ̀ràn àwọn olóṣèlú ẹ bá gba wọn nímọ̀ràn káyọ̀ ọ̀dà yín.
0: Àwọn aráàlú máa kọ́kọ́ gbà ní gbọ́ràn ni pé ẹ jẹ́ ká jáde kí ẹni tó bá wù wá káàdì bò fẹ́ni tó bá wù wá ó ní òsínbẹ̀ wọn pin dáa àwọn aráàlú ọwọ́ wa ló kù sí ẹ̀jẹ̀ ká ṣẹ̀tọ̀ wa ká dìbò ká ṣojúṣe wa dẹnu àwọn olóṣèlú torí mo kara mi kú náà olóṣèlú ẹ̀jẹ̀ ká ṣe dáadáa nítorí ọ̀la òṣèlú tó máa ṣe tó jẹ́ pé tí ọmọ rẹ bá sọ pé òun fẹ́ ṣe nǹkan lọ́la wàá sọ pé nígbà tí bàbá rẹ ṣe dáadáa òun ló máa tẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká ṣe nàìjíríà dáadáa ẹ jẹ́ ká ṣe stéètì wa dáadáa gbogbo èyí tá a wá olùdíje pátápátápátá ẹni tó bá ti dìbò tó bá ti wọlé ẹ ṣe dáadáa sí gbogbo kọ̀ǹsẹ́ǹsì yín kò sí nǹkan tẹ́ ẹ̀ ń wá tẹ́ ẹ̀ rí ẹ̀ ń lo mọ́tò ẹ̀ ń lo epo ọ̀fẹ́ wọ́n tún fún yín mọ́tò kí lẹ tún wá ń wá ṣé ká jẹ ká mú yín náà ni tí aráàlú bá ti rí oúnjẹ tó ti ríṣẹ́ tó ti ń rán ọmọ ẹ̀ lọ sí skul tó ti ń lé bí sùn sí lá wọn wá nǹkan kan mọ̀
1: nǹkan
0: tá a fẹ́ ò pọ̀ ọ̀nà kan náà da mo ní ẹ̀gbọ́n lábúròdù náà ó ní wọ́n sọ fún mi pé ibi tó jẹ́ pé in the next 20 years ọ̀nà ò tí ì lè débẹ̀ wọ́n á la ọ̀nà síbẹ̀ wọ́n á dẹ̀ fa iná síbẹ̀ wọ́n á dẹ̀ rọ́ọ̀nù pipe omi síbẹ̀
1: tílé ò tí ì lè dé
5: rárá
0: the next 20 years wọ́n wá sọ fún mi báyìí mo wá sọ fún ọpẹ́ yìí náà ó ní kí ló ń fẹ́ wá ṣe ó ní mo máa ṣe òṣèlú tí ẹ lọ ẹ̀gbọ́n tèmi wá látàbúrọ̀dù nígbà kan gbogbo nǹkan tó kó wálé ẹkọ́nọ́mì ló jẹ́ kí gbogbo ẹ̀ rùn ó ní ìsìn òun àtàwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ló wà bẹ̀ ó fẹ́ wá dá skul sílẹ̀ gbogbo nǹkan tó ṣe bí ìjọba ṣe dé báyìí ní 2015 báyìí bùkínì yẹn ẹ mọ̀ pé pọ́lísì ló máa ń jẹ́ kí aráàlú gbádùn tàbí káàlú má gbádùn pọ́lísì tíjọba bá mail mo rántí ìgbà tára wà ní secondary school láyé ológun tí wọ́n bá ka bọ́jẹ̀tì báyìí tí sójà bá sọ pé ibi ọ̀nà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ tó bá di ọjọ́ kejì ẹ̀bà tractor bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn kan wá kan commission rọ ẹ jẹ́ ká ṣe dáadáa àwa tá à ń ṣòṣèlú nítorí ọ̀la nítorí àwọn ọmọ wa nítorí generation wa.
1: ẹ ṣeun ẹyin kí n tó yọ̀ǹda yín ìbéèrè kan wà lójú òpó facebook olùs tèmi káyọ̀dé ló fi ṣọwọ́ wípé kẹ́gbà wà nímọ̀ràn ọ̀nà owó ẹni aráàlú fi lè dáàbò bo ìdìbò ìbò tá a bá dì tí wọn ò fi ní ṣe báṣubàṣu.
0: ẹ jẹ́ kí a pè àwọn èèyàn jáde ní àdúgbò wa lágbájá tó ò ní lọ dìbò kẹ́ ẹ wá dúró títán máa fi kà á ẹni àwọn ẹnìyàn ni bí méjì mẹ́ta nínú yín tó máa tẹ̀lé wọn jánẹ̀ kíbi tí wọ́n ti ń bo ìbò yẹn kẹ́ ẹ bá ti nà wọ́n kẹ́yìn náà dúró ti ìbò yín gbọ́dọ̀ kẹ́ ẹ dìbò kẹ́ ẹ máa lọ lé yẹn ìbẹ̀lẹ̀rú ti ń bẹ̀rẹ̀ o fígọ̀ ni o kò síbi tí wọ́n ti lè yí fígọ̀ ó lè jẹ́ pátí ejẹ̀ǹtì gan ló máa gbàbọ̀dè ẹ̀yin tẹ́ ẹ dìbò tẹ́ mọ́ tẹ́ ẹ dìbò fún ó lè jẹ́ àwọn pátí ejẹ̀ǹtì ló máa gbàbọ̀dè so mo wá ran gbogbo àwọn aráàlú ẹ jáde lọ́jọ́ ìbò kẹ́ ẹ dìbò fún APM kán lè ṣèlú dáadáa.
1: ẹ ṣeun àsìkò campaign yóò wá ń bọ̀
0: báyìí
1: ẹni tá ti ṣe bẹ́ẹ̀ tá ti jọ ń ta àmúrọ̀sọ látẹ̀kan ni ọ̀nàrẹ́bù àdógúnmọ́ àbáyọ̀mí james tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú allied people's movement APM ní ìjọba ìbílẹ̀ ìbàdàn south west local government lára àwọn tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bọ́jọ́ láǹfààní láti kọ́wọ́rìn wá ìlàtìrí ọ̀nàrẹ́bù isa oríyọmí tọ́jẹ́ alága fún ward 5 bákan náà ọ̀nàrẹ́bù wàhábù babátúndé tí wọ́n jẹ́ alága fún ward 2 ọ̀nàrẹ́bù ògúnkẹ́yẹdé ọlájídé tí wọ́n jẹ́ alága fún ward 6 àti alàgbà rufus tìjáni tí wọ́n wá láti ward 12 ní agbègbè àpáta nílẹ̀ ti ìbàdàn àdúpẹ́ tí a pè yín tí ẹ̀dẹ̀ jẹ́ wa ẹ ṣe gan ni ìbànújẹ́ kí ló tóbi ò ní jẹ́ tiwa o àní ronú gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ jẹ́ kí n yọ̀ǹda yín.

0: Ọlọ́run a jẹ́ kára ó tù wá lórílẹ̀-èdè Nàìjíríà. Lórílẹ̀-èdè Nàìjíríà yé, ìbànújẹ́ ó kéré ó tó bí òní jẹ́ tiwa. A ò ní róngbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n yọ̀ǹda àwọn ọ̀jọ̀gbọ́n mi kọ́mọ lọ lé kán lọ sinmi látàárọ̀. Àbí bàbá wọn lè ṣe.
1: Orí báyìí bí.
0: Àkọ́kọ́ àlejò.
1: Ọmọ ṣàánú àlejò nìyẹn.
0: Ẹ ṣeun. Ẹ bá fáwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn kí n yọ̀ǹda yín kẹ́mọ lọ lé.
1: Tó ìlọ ti yá oníbodè àpò mọ̀. Gbogbo àwọ èèyàn ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látàárọ̀ yìí o. Ẹ má jẹ́ ká jókòó lé ńgbà tí ìdìbò bá dé ká máa lọ ka newspaper. Kọ́ jẹ́ pé a lọ po tíì, a wá ń nasẹ̀, a wá ń so èbó. At the end of the day, ngbà tí kiní yan ọba wa fífọ́ ẹ̀ wá máa ìgbà yẹn ni grammar uses, you don't eat my car, be yasa. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde kí a dìbò. Orúkọ tèmi ni Ambassador Wale Egbewumi, Baba One Nation.
0: Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ ẹ̀yin náà ẹ̀ dágbére
2: kàmọ́ ọ̀dọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run a ó tún ní àǹfààní láti pàdé ní orí ètò yìí lọ́sẹ̀ tó ń bọ̀. A kí gbogbo ara lé o, ẹ sì jọ gẹ́gẹ́ bí a ti ṣe sọ ṣáájú, ẹ jẹ́ kí ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà ìtẹ̀síwájú àti ìlọsíwájú orílẹ̀-èdè ọwọ́ gbogbo wa pátá ló wà. Ẹ sì jẹ́ ká mú lọ́kùnkúndùn yóò jù wá ṣe.
0: Àmì àmì ẹ ṣe gan. Ibi náà ńlá mọ gbà lọlé láàárọ̀ ọjọ́ tòní. Balago ọba balago tán. A ní ṣé mo wíire àbí mi wíire? Bẹ́ ẹ bá ló wíire, a jẹ́ pé ọba wíire. Bẹ́ ẹ bá ní kò wíire, a jẹ́ pé ẹ dá ọ̀rọ̀ ọba padà sọ́ba lẹ́nu ni. A ti rí wú, a ti rí itú. Ògùn ibà tó ti jẹ́ láàárọ̀ ọjọ́ tòní. Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ ṣeun ẹ̀kọ́ àìbínú o. Títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti mú ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n wá. Pẹ̀lú àlejò míì pẹ̀lú àkòrí míì. Lásìkò kan náà nìkan nìkan náà. Ẹ má yìí kò níkàn ní West Radio. Wá di alẹ́ ọ̀la. Aago mẹ́sàn-án àbọ̀ ni tàwọn akọni báyìí o. Wọ́n ti kówó lé ọgbọ̀n ṣẹ́jú nínú rẹ̀. Aago mẹ́sàn-án àbọ̀ ńlá láǹfààní àti bẹ̀rẹ̀ ètò ìtàwọn akọni lálẹ́ ọ̀la. Ẹ má gbàgbé torí tẹ̀ bá gbọ́ mi láti aago mẹ́sàn-án kẹ́ mọ́ mọ́ wò pé àbọ̀mọ́ Ọláwọlé ò wá ni. Aago mẹ́sàn-án àbọ̀ lálẹ́ ọ̀la a pàdé lórí ètò ìtàwọn akọni. Ǹjẹ́ títí ìgbà wọn tá láǹfààní àti pàdé? Èmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Shapled MC Noodles ni orúkọ tèmi. Wọ́n máa jà nímọ̀ ẹlẹ́jọ́ àníkpẹ́tù àròdò abẹ́jágbóró lómi ìyẹn ìlú ìpẹ́tù ìjẹ̀ṣà city. Ìlò ń dágbére lápá àbí tá a bá ti dìde. A mú ròyìn àgbáyé wá fún yín lédè Èbó àti lédè Yorùbá. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì West Radio 89.3 FM. Tó bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ bá mi sọ lẹ́yìn ètò fún ìkéde ìpolongo ọjà lórí ètò ìtàwọn akọni àbí ẹ fẹ́ jàlejò lórí ètò ìtàwọn akọni, ẹ lè pè mí àbí ká sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0813 864 25.

0: Elves Radio 89.3 FM ニベゴンゴンレワ。Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa tà wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Ilé-iṣẹ́ ńlá ńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ wò. Ẹ tọ́ wò jọ. Gbà tó ga ni master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má gbọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 0706-16-5053 tàbí 0803509-3394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
2: Bàbá Bàṣírá, ètò ìdìbò gbogbo gbòlómọ̀ tó ti wọlé dé tó gbẹ́rẹ́ yìí.
3: Wo, èmi ò ní káàdì ìdìbò járe.
2: Iyán ò da tó, so mo tí ìgbọ́ bí kàn ní kànga gbọ́mọ̀gbẹ́ ṣe ń fọn rere rẹ̀ sétí aráyé pé ẹ má ṣe gbàgbé láti gba káàdì ìdìbò alálòpẹ́ PVC yín, torí òun ni agbára yín láti yan àwọn olórí tẹ́ ẹ fẹ́ sípò. Ó sì ní ohun yín láti sọ̀rọ̀. Ó yá kí ló dúró dè? Tara ṣàṣà láti kàn sí wọn lọ́fíìsì àjọ INEC, eléyìí tó súnmọ́ yín láti gba káàdì ìdìbò alálòpẹ́ rẹ ní ọ̀fẹ́.
4: Rántí o, wípé káàdì ìdìbò rẹ ni ohun rẹ, ìdìbò rẹ, ọjọ́ ọ̀la rẹ. Lọ gba PVC rẹ lónìí kí o lè fìbò rẹ sọ̀rọ̀.
5: Ṣéwo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú móhùnmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́. Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
6: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Ilé-iṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
0: Your preferred wholesome radio.

ohunkóhun tó lè máa là kọjá lọ́wọ́lọ́wọ́ gbà pé ọlọ́run mọ̀ sí ṣáà máa dúpẹ́ torí pé ó ti yọrí ọlọ́run ti yọrí ẹ̀. Fisayo òní lóòkọ tèmi. This is your radio evangelist. Ajínrere ilé tó gáyàtà tó stand out yàtọ̀ lórí afẹ́fẹ́. Ìbá gbogbo pèdèpèdè tó ti ń pèdè káwa wọ̀nyí tó máa pèdè nígbà tá a mọ̀ pédè pípé ìlàwó pè tí ó fi pé wa. Ìbá gbogbo sọ̀rọ̀ tó ti ń sọ̀rọ̀ káwa wọ̀nyí tó máa sọ̀rọ̀ nígbà tá a mọ̀ pọ̀rọ̀ sísọ gangan làwó sọ̀sọ̀ lásọ̀la.

kí n tó wọnú ètò lọ yẹn lónìsànsán kí lohun tó ń ṣẹlẹ̀ yẹn lágbègbè ti yín gangan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ẹ̀dẹ̀fẹ́ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà kan sáré dá sí àbí bóyá ohun tí àwọn agbó elétò ààbò tán lè sáré bá yín dá sí ìyẹn lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0916893 1000 0916893 1000 tàbí 0915333-4893 0915333-4893 bóyá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ rò bóyá ó yẹ káwọn agbófinró sáré bá yín dá sí àbí àwọn elétò ààbò àbí nkankan àbí kí ló ṣẹlẹ̀ ládùúgbò tí tẹ fẹ jẹ káwọn ọmọ nàìjíríà tẹ fẹ jẹ kán gbọ ẹ lè pè wá torí eléyìí tí gbàgbàrò yìí ni àwọn ìjọba wa àwọn èèyàn dẹ ń tẹ́tí sí kan ní west radio dáadáa

Alájì àti àlájà wọ́n ní ìnáwó yẹn ní ìlú wọn. Bẹ́ẹ̀ wọ́n gba ìlú wọn lọ láti lè ṣe ìnáwó. Ó wá ku àwọn ọmọkùnrin mẹ́rìnrin àti ọmọ tí wọ́n ń pè ránṣẹ́ ìyẹn ní inú ilé wọn. Géńdé ọkùnrin mẹ́rin. Eléyìí tó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún yìí tó kéré jù nínú wọn yìí. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé òun náà ẹ̀mọ̀ báwọn ọmọ olówó ṣe máa ń rí bọ́ ṣe máa ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún mi gan-an ẹ ti máa wò bóyá bíi 25 years ni. Òun náà yíran mọ́ra dáadáa. Àṣé eléyìí tó jẹ́ àkọ́bí ó ti ń fi tipátipá jẹran sunkún sí lára ọmọ yìí. Tẹ́nikẹ́ni ò mọ̀. Bẹ́ẹ̀ ló ń lérí mọ́ ọmọ ọ̀dọ̀ yìí tó bá sọ fẹ́nikẹ́ni pípa ni màá pa ẹ́. Kò dẹ̀ sẹ́ni tó bá gbọ́ ọjọ́ ọkú ẹ̀ náà. Tẹ́rù ò ní bà. Ọmọ yìí ṣáà mú mọ́ra. Ó mú mọ́ra. Ó mú mọ́ra. Débi pé ọjọ́ tí eléyìí tó jẹ́ ìkejì tó jẹ́ àbí second born àbí lékejì. Ó ká ẹ̀gbọ́n ẹ̀ àti ọmọ yẹn papọ̀ tó ń ṣe kò tọ́. Ibẹ̀ ni ìkejì yẹn náà ti ní ẹ̀gbọ́n ṣe pé ẹ̀yin náà ṣe báyìí ẹ̀yin lẹ̀ ń ṣe báyìí mi náà ṣe tèmi o. Ìwà burúkú gbáà tẹ́ẹ̀bà fẹ́ jẹ́ kémi náà kí n lọ sọ fàlàjì èmi náà ṣe tèmi o. Bẹ́ẹ̀ ni tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì lòun náà bẹ̀rẹ̀ kò tọ́ pẹ̀lú ọmọdébìnrin. Ẹ̀yin abiyamọ tẹ máa ń fọmọ yín sọfà káàkiri. Ojú yín ò ta mi pàápàá jùlọ ọmọbìnrin ẹ mójútó wọn dáadáa torí ilé ayé tá a wà ẹ. Ó ti dojú kejì ọbẹ̀ rẹ kò tọ́ ìyẹn ó ti di ọmọ méjì lórí ọmọdébìnrin. Àwọn méjì tá a dẹ̀ ń sọ yìí ẹ̀gbọ́n yẹn á ti wọ bí ọmọ 30 years. Eléyìí tó tẹ̀lé a ti wọ bóyá bíi 26 to 27. Nínú iṣẹ́ ìwádìí tá a ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kò tọ́ pẹ̀lú ọmọ yìí. Wọ́n bẹ̀rẹ̀ àmọ́ láláìdé ìnàpẹ̀nu ọmọdébìnrin yìí fẹ́ràkù. Ó fẹ́ràkù o àmọ́ wá ku bí ó ṣe sọ. Bẹ́ẹ̀ ló pe àwọn méjèèjì tó jẹ́ ọkùnrin méjèèjì tó ń bá pé bàdá lágbájá bàdá tàmẹ̀dù mi ò máa rí nǹkan oṣù mi mọ́. Ó rí mọ́kẹ̀ kinní kan àwọn tẹ̀gbọ́n-tàbúrò bá ń ti síra wọn pé ọ̀dá ẹ̀yin lẹ ti ń ṣe tipẹ́ igbá àwo ìkòkò bàbá sásun. Wọ́n wí fún ọmọdébìnrin pé a ó dọ́gbọ́n sí ni o ọgbọ́n là á dà sí. Àmọ́ nípa torí ẹ̀rù tó ń bá ọmọ yìí nígbà náà lọ́hùn ó gbà sí wọn lẹ́nu. Wọ́n dọ́gbọ́n sí o wọ́n dọ́gbọ́n sí. Lẹ́yìn tí wọ́n dọ́gbọ́n sí tán lẹ́yìn bí a bí oṣù bíi méjì àbí bíi mẹ́ta wọ́n tún kò sí. Wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún kò sí. Wọ́n tún ṣe bí wọ́n ṣe máa ń ṣe tẹ́lẹ̀.
nígbà tí wọ́n bẹ̀rẹ̀ láti máa ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀, kò pẹ́ kò jìnà, ọmọ yìí tún padà fẹ́rakù. Nígbà tọ́mọ yìí fẹ́rakù, wọ́n tún wá padà sọ fọ́mọ yìí pé bá ṣe ṣe tọ́jọ́ yẹn ṣe bó ti yí ẹ̀ náà, kò ṣàmọ́ bá ṣe ṣe tọ́jọ́ yẹn, kò dẹ̀ ní ẹ lára àbí kò yí ẹ, gbogbo ìgbà náà lọ́hùn-ún ọmọ yẹn ti ń wọ bí 18-19. Bá ṣe ṣe tọ́jọ́ náà náà là ṣe máa ṣe, ó ṣàyí ẹ̀ náà àbí ṣèbí kò ṣáà kò ní ẹ lára, ọmọ yìí bá fárígá ní láíláí, òun ò ní ṣe nǹkan kan o, ló bá pe àwọn òbí ẹ̀, ọmọ yìí pe àwọn òbí ẹ̀ nílé, ló bá ṣàlàyé ọ̀rọ̀ ìfún wọn kọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ o. Àwọn ọmọ àwọn òbí wa ni irú àdúrà kan báyìí ṣẹlẹ̀ ló dẹ̀ fi tó àwọn létí. Ọmọ yìí bá dáhùn mọ̀dálágbájá ni tóun bá sọ òun máa pa òun nì, òun máa pa òun nì, ìbẹ̀rù yẹn ló wà lọ́kàn òun tóun fi lè sọ fún yín. Nígbà tí àwọn ọmọ tí àwọn òbí ọmọdébìnrin yìí gbọ́rọ̀ yẹn, wọ́n wá gbéra ńlẹ̀, ó di ilé aláàjì. Wọ́n gbéra ó di ilé aláàjì o, kí náà bá lẹ́nu aláàjì àti alájà. Ilé ayé yìí, ilé asán, ilé ayé yìí múlẹ̀ mọ́fọ̀, mò ń bọ̀.

yes ọmọdé ilé alájí àti alájà ìyẹn àwọn ọmọdé àwọn òbí ọmọdébìnrin nígbà tí wọn débẹ wọn kí wọn dáadáa ẹran sá ẹ kú ìtọjú wa ẹ ṣe o ẹ kú gbogbo gbà wa àdẹrọwọ yín bẹẹ náà ni alájí ẹ pẹlẹ sá kínní kan ẹ mọ àwọn bàbá olówó yẹn wọn ṣáà kí wọn dáadáa wọn ṣe ẹ dẹ mọ àwọn obìnrin ara máa tètè gbóná bẹẹ ni ìyá ọmọdébìnrin ni ẹyin ni awárí o bàbá wa dá ọrọ yẹn ìyẹn mọ ìyá ọmọdébìnrin yẹn ó dá mọ lẹnu ìyẹn bàbá ọmọ obìnrin yẹn bàbá ọmọ obìnrin yẹn wá òun ló gbé ọrọ kalẹ alájí àti alájà ọrọ kan ni a fi wá tó yín létí sá kí ló ṣẹlẹ ṣé kò ṣáà sí nǹkan kan irọ́ kò sí nǹkan kan kí ló ṣẹlẹ̀ bàbá ìbá tẹnu bọ̀rọ̀ láti bí ọdún kan àbọ̀ sẹ́yìn ni àwọn ọmọ yín àtàkọ́kọ́ àti ìkejì wọ́n ti ń bá ọmọdébìnrin àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ tí wọ́n ti ń bá ṣe kó tán bẹ́ẹ̀ ni ìyá àwọn ọmọkùnrin ló bá tọ́ sókè ló fojú gbà ló ní láyéláyé àwọn ọmọ òun ò lè ṣe bẹ́ẹ̀ ó ní láyéláyé àwọn ọmọ òun ò lè ṣe bẹ́ẹ̀ alájí náà fárígá láyé àwọn ọmọ òun ò lè ṣe bẹ́ẹ̀ tí àwọn ọmọ òun bá tiẹ̀ máa ṣe irú nǹkan báyìí ó máa jẹ́ ọmọ eléyìí tó ń bá wọn ṣiṣẹ́ ni àwọn ọmọ òun a máa máa ṣe kùtọ́ pẹ̀lú ó lòun mọ irú àwọn ọmọ tó ń bí dáadáa bẹ́ẹ̀ ni bàbá ọmọdébìnrin ni ohun tó ṣẹlẹ̀ ni a sọ fún yín o wọ́n bá ní kán lọ pé ọmọ ìwá àtọmọdébẹ̀ lòun náà kẹnu bọ̀rọ̀ báyìí kàṣà báyìí káwòdì ohun tó ń ṣẹlẹ̀ rè ohun tó ń ṣẹlẹ̀ rè ọ̀rọ̀ yìí di iṣu atayanyan láàrin alájì àti àwọn òbí ọmọdébìnrin tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ọwọ́ agbára ó di fàákàjà ó di gbàràgbòrògbòrògbòrò bẹ́ẹ̀ ni alájì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀ ló pe àwọn agbófinró pé àwọn kan wọ́n wá dálé àwọn orú nǹkan ẹ ṣàmọ àwọn òyìnbó bú òyìnbó bú táwọn olówó yẹn máa ń sọ àwọn agbófinró dé lóòótọ́ wọ́n gbé ìyá àti bàbá ọmọdébìnrin tó ń ṣe ọmọ ọ̀dọ̀ nílé àwọn alájí wọ́n gbé wọn lọ ọ̀run lọ tì wọ́n mọ́lé ìgbà tí wọ́n máa dé àgọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá ní kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn bàbá àti ìyá ọmọdébìnrin tẹnu bọ̀rọ̀ báyìí kàṣà báyìí káwòdì kódà ọmọ àwọn ó ti fẹ́ra kù oyún bẹ nínú ẹ̀ àmọ́ ṣẹdẹ̀ mọ àwọn agbófinró wa ọ̀rẹ́ aráàlú mo kí yín o ẹ̀yin ọlọ́pàá wa ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mú fò.

0: Alhaji Sayare oni lai lai awon mo nko ni oloyun iyen leyin ti omode birin yi to ti se oyun akoko o tun ni oyun elekeji Alhaji Yari amo omode yi ko le o mo ohun to nse o de mo awon meji to n ba ohun se koto ṣugbọn bẹ́yà torí owó àti pé wọ́n wò pé standard wa alama irọ́ o àwọn bàbá ìfi yarí àti pé ìwà kò tọ́ àti ẹ̀gbọ́n àti àbúrò lọ́n fi tipátipá bá ọmọ ní àjọṣepọ̀ yé lódì evangelist mi ò níwò ọ̀rọ̀ yìí níran àfà àdébì tó yẹ ká fàdé ọlọ́run á dẹ̀ fún wa ṣe lè lórí agbara lọ́wọ́ ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn kankan náà tá a mọ̀ nínú òfin a tọ̀ bó yẹ ká ṣe tọ̀ ọ̀rọ̀ yóò tán síbẹ̀ Alhaji ṣàsọ ó ní ó dá kán fi àwọn bàbá àti màmá arábìnrin yìí lẹ̀ ìyẹn ní àgọ́ ọlọ́pàá wọ́n fi wọ́n lẹ̀ Alhaji náà ti rí pé ibi tọ́rọ̀ yìí ń lọ ó dàbí ẹni pé ó ṣẹ́wò mọ́ àwọn ó bá pe ìyá àtàwọn bàbá ọmọ yìí sílé pé ó ti ṣẹlẹ̀ bọ́rọ̀ ti ṣẹlẹ̀ báyìí tó bá ti ẹ̀jẹ̀ pẹ́ nìkan ló ṣe ó ṣe gbọ́ àmọ́ àwọn méjì ni àmọ́ ìyá àti bàbá wọn ṣáà lè máa kílẹ̀mù oyún kan náà pípẹ́ kí la fẹ́ ṣe sí báyìí ìyá ṣàyárí ìyẹn ìyá ọmọdébìnrin yẹn irọ́ o àwọn òṣè kankan o àwọn òṣè gbá o àwọn òṣàwò àwọn òṣèṣe kókó bá sásùn wọn bá ní o káwọn òbí kan máa lọlé wọn bá lọlé obìnrin ayé lọ bá lọlé ọmọdébìnrin dẹ̀ sì wà lọ́dọ̀ àwọn alájà àti alájà tó ń báṣẹ́ ẹ lọ toyún toyún nínú àṣé èyí tó jẹ́ ìyá ó ti mọ ohun tí ó máa ṣe wọ́n má tún ṣẹ́ oyún yìí wọ́n ṣẹ́ oyún kejì yìí o wọ́n ṣẹ́ àmọ́ oyún kejì tí wọ́n ṣẹ́ yìí ibẹ̀ ni aláre ti jàgbà tí nǹkan ti gbé nǹkan hanu bẹ́ẹ̀ ni inú rírun kí ọmọdébìnrin ló ń lọ́nú mọ́lẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀ Alhaji bá sọ fún ọmọdébìnrin pé káwọn fún láàyè díẹ̀ kó máa lọlé wọn kó lọ fara nísìnyí ń bẹ̀ káwọn fún láàyè kó lọ fara nísìnyí díẹ̀ ń bẹ̀ ìgbà tọmọdébìnrin ìdélé ọmọ ìjọlọ nípe o ọmọ ìjáde láyé o ìmọ̀rí tálíkọ̀ ọlọ́run dẹ̀ ní ìyá àti bàbá ọmọdébìnrin wọn ò léèyàn wọn ò lágbára ṣé irú ìyá yìí yóò jẹ àwọn òbí ìgbé ni àbíbò ni ẹ̀yin ọmọ nàìjíríà ẹ dìde sọ̀rọ̀ yìí kí ni èròǹgbà tí lórí ọ̀rọ̀ yìí nígbà tọmọdébìnrin yìí jáde láyé bẹ́ẹ̀ ni Alhaji àti Alhaja wọ́n lọ kí wọn sílé wọ́n gbé 2 million naira lọ sí ilé àwọn Alhaji. Alhaji àti Alhaja wọ́n gbé 2 million naira lọ sí ilé àwọn ọmọdébìnrin bàbá àti ìyá ẹ̀ káwọn lọ kí wọ́n nìyẹn kì í ṣe oyún tó ṣe ọmọ ló pa ọmọ àwọn ló sì yọ oyún fọmọ ilé ayé ilé asán ele aye imule mofo. Kini erongba ati yin lori shele. Ekpe yu, sori ero ibani soroy. 091-68-93-1000. 091-68-93-1000. Tabike loju opo yi. 091-53-33-4893 Kini erongba ati yin gaga. Kini igbese te eruboya baba ati ya omode benin. Kini igbese te eruboya uye ki wongbe lasiko ta wai. Amo baba olowo ati ya olowo. Won ti sheti won. Won ti sagbara won. Oju opo yen ti nseju. Engineer Steven Ebanwo. Oju opo yen ti nseju. Kini erongba ati yin gangan. Kini ki won se. Hello.
1: Hello, sir.
0: Yes, sir. Oruko yin, sir, ibi tetin baba soro.
1: Ezekiel Balagadi Olajide.
0: Lati bo, sir?
1: Lati Abuokuku area.
0: Sir?
1: Lati Olajide.
0: Yes, sir. Kini erongba ti yin, sir?
1: Erongba ti mi pe iyan je pa ta ni. Kẹ́kẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìyẹn gan-an mo fẹ́ lè máa sọ ẹkún. Owó owó yẹn wọ̀ gbọ́dọ̀ bá wọ́n tún wọ́n sí kọ̀tù ni.
0: A máa mú lágbára kò sówó tàbí tí ó ń gbẹ̀wọ̀.
1: Bí ọ̀bà sówó àwọn ọmọ ríran orílẹ̀-èdè á dìde sí.
0: Bẹ́ẹ̀ ṣe Ọlọ́run á fún wa ṣe.
1: Kọ́lọ̀ fún wa ṣe ni.
0: Ọlọ́run á fún wa ṣe.
1: Ẹ gbàgbé pé kò sówó.
0: Ọlọ́run á fún wa ṣe. Ọlọ́run á fún wa ṣe.
1: Èròǹgbà tèmi nìyẹn.
0: Ẹ ṣeun gan sa. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa sa. Ẹ ṣe. 091-68-93-1000. Ojú òpó yẹn ti ń ṣẹ́jú. Hello.
2: Hello, ẹ̀ka sàn.
0: Ẹ̀ka sàn, sà. Orúkọ yín, sà, ibi tẹ́ ti ń gbọ́ wa.
2: Orúkọ tèmi, Taiwo Akintola láti Olúyọ̀lì.
0: Ẹ bá wa dá sètò yìí, sà.
2: Irú àwọn woman tí jẹ́ ìyá ọmọ tó fẹ́ tó kù yẹn, orí ẹ̀kan gba tẹ́ǹkọ̀wọ̀ lọ́wọ́ wa.
0: Yes,
2: olùgbèjà wà nínú Nàìjíríà ládẹ wà. Ibi ń pa ọ́ náà ni ó gbẹ̀ ẹ̀ wà. Àlàjá yóò kan máa ṣe.
0: Ara wọ́n ní fún àwọn lè kan náà wọ́n mọ̀ yẹn.
2: Ẹ̀rọ òṣèlú lágbàáyé ò lè lágbára tọ́ lọ́hùn. Human rights wà àwọn ni wọn ò ní dákẹ́. Níwọ̀n bá ti dákẹ́ ìyá yẹn ò lè jẹ́ wọ́n gbè. Olóògbé máa bí tó bọ̀.
0: Olágbára pọ̀. Ẹ ṣeun gan sa. Ẹ pè wá, ẹ dá sètò yìí. Ojú ẹjọ́ ẹ má fíláàṣì wa. Ẹjọ́ nítorí Tọ́lọ́run. Ẹjọ́. Yes. Hello. Hello, sir. Ẹ káàsán, sir. Orúkọ yín ibi tẹ́tí bá wá sọ̀rọ̀, sir.
1: Olúkúlùmọ̀ sọ̀rọ̀ tèmi ni Olúmọ̀kù láti ọjọ́.
0: Ẹ bá wa dá sètò, sir.
1: Òkè sà, ṣe rí àwọn alájà àtàlájà yẹn.
0: Jẹ́ sà.
1: Mo ti ṣe ẹni Ọlọ́run, ẹni èṣù ni wọ́n. Èèyàn rádáradá wo ni wọ́n. Nígbà tí ọmọ wọn tí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ tó fún lóyún. Ṣé wá ní pé ọba yóò bá sẹ́nu lẹ́ẹ̀kínní ẹ̀ẹ́kejì. Wọ́n wá ní kọ́ gba 2 million, owó kí ni 2 million? Tó 2 million ọkọ ìmọ̀ ọmọ ìjọba ó tó ọmọ ìjọba ọmọ ìjọba
0: fún wọn. Kọ́ lọ ṣàánú wa lọ́wọ́ àwọn alágbára yìí.
1: Ìkànnìwọ̀n owó iṣẹ́ ìdájọ́ fún wọn bá.
0: Áfà tí ó tó ra wọn lágbára lọ́wọ́ náà. Ẹ ṣeun sà.

0: Hello.
1: Hello, Ekasan.
0: Yes, sir. Orúkọ yín, sir, ibi tẹ́sí bá sọ̀rọ̀, sir.
1: Mr. Ajayi láti inú Ọlọ́gẹ̀dẹ̀ State.
0: Ẹ dá sétò, sir.
1: Àmà ní ìdààmú.
0: Àmì lórúkọ Ọlọ́run.
1: Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí wa.
0: Àmì lórúkọ Ọlọ́run.
1: Ìjẹ́ gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí, ta ló lè tẹ̀lé yìí, àfi tí Ọlọ́run bá gbé àwọn yẹn jà.
0: Bẹ́ẹ̀ni o.
1: Because wọ́n ti ṣòfò ẹ̀ méjì láyìí.
0: Ah.
1: Kó fò méjèèjì. Ká máa gbé lọ kóòtù, ta ló fẹ́ dúró.
0: Ta ló fẹ́ dúró, ta ló fẹ́ jà.
1: Kò yé yín. Kò sẹ́ni tó fẹ́ dúró bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ sì ní máa lọ pọ̀lọ́pọ̀ àwa gbé. Kò sí ìdájọ́ òdodo Nàìjíríà. Ọlọ́run ṣàánú wa ni. Ọlọ́run fún yín tó but the ẹ̀bàráàsì ń bẹ̀ pé káwọn yẹn má ṣe ọ̀fọ̀ ẹ̀ẹ̀mejì. Tọ́ bá lè mú owó fún. Because wọ́n lè fà á gan kan kí ló fẹ́ ṣe àfi Ọlọ́run. Kan 2 million tó ná bẹ́ fún ẹ tá a bá ní ó mọ̀ gbà tébi káwọn bá gẹ́rẹ́ iṣẹ́ tó mú kọ́. Ìrònú ẹ̀ ló máa pa wọ́n. Kò yé ìsà Ọlọ́run fún ìṣòro kò sí ìdájọ́ òdodo Nàìjíríà tó jẹ́ pé wá fọ́ pa títí ta ló máa ń bókú rojọ́.
0: Ó lágbára pọ̀.
1: Kò sí.
0: Ó lágbára pọ̀.
1: A ní dáàbò.
0: Àmì ẹ ṣeun gan sa, tẹ́ ń gbọ́ wa sa. Lápá ọ̀dọ́ tí níbo ló kọ sí yín, kí ni kí àwọn òbí ọmọdé bìnrin kí ni kan ṣe? Irú ìgbésẹ̀ wo lẹ rò bóyá wọ́n lè gbé? Ṣé kán gba owó ni àbí kí kán kẹsẹ̀ òfin bọ̀? Kí n bá ìhàwó gangan ló kọ sí yín? Ẹ̀yin abiyamọ ayé ẹ jáde ẹ̀kẹ́ ẹ sọ̀rọ̀ síta. Ẹ̀yin abiyamọ ayé ẹ̀kẹ́ ẹ sọ̀rọ̀ síta. Ẹ jẹ́ ká gbọ́ ni látọ̀dọ̀ tí yín. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0968 93 1000 abike loju opo yi 0915338 93 0915338 93. Hello.
2: Hello, Ekasan.
0: Yes, sir. Orúkọ yín, sir. Ibi tẹ́ sí ń bá sọ̀rọ̀?
2: Mr. Oladimeji láti Àpáta, ní Ọlọ́sàn, Àpáta.
0: Ẹ dá sétò, sir.
2: Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, tẹ̀mí ibi làwọn pípọ̀ yẹn.
0: Yes, sir.
2: Níbi èrò ti tèmi, kí àwọn òbí ọmọ yẹn má gba owó yẹn.
0: Yes, sir.
2: Kí wọ́n fi ẹsẹ̀ òfin tọ̀. Mo mọ̀ pé ní àárín yẹn, àwọn èèyàn Ọlọ́run á dìde.
0: Ọlọ́run á dẹ̀ gbèjà wọn. Ẹ ṣeun gan, sa. Ẹ ṣeun. Ẹ máa bá a bẹ́ tó bọ̀, sa. Hello.
3: Ẹ káàsán,
0: sa. Orúkọ yín, sa, ibi tẹ́tí bá a sọ̀rọ̀.
3: Mr. Ọláìtọ́ ló sọ̀rọ̀, sa, láti Mọ́níyà.
0: Ẹ dá sétò, sa.
3: Ṣé nǹkan tó mi rí ibi program tẹ ẹ jẹ́ àwọn parent ọmọ tó ṣaláìsí àwọn náà ṣe ni pé pàtó ti torí ti ṣàdé yẹn wọn ti jọ dragẹ yẹn kò yẹ kó jẹ́ kọ́ ọmọ yẹn tó pọ̀ sí láti ṣe àwọn alájí yẹn mọ́. Nǹkan tó yẹ káwọn náà ti lọ́ọ̀kì ti ọ̀nà tó fi máa ta mi ní ti orí yẹn làwọn fámìlì àwọn gbọ̀ngbọ̀n àwọn ọ̀gbọ́n yẹn máa wá. Kò yẹ kó ọmọ yẹn sì máa ṣiṣẹ́ lọ́sọ̀ wọn mọ́. Nǹkan tí mo fẹ́ sọ
0: yẹn. Ẹni pọ́ìntì lápá abẹ yẹn náà, sà. Ẹ ṣeun gan, sà. Ẹ ṣeun. Hello. Orí bété, ok. Hello.
4: Ẹ̀mí sàwọn ẹ̀fíṣẹ́ pàtàrọ̀ o.
0: Yes, ma. Orúkọ yín, ma, ibi tẹ́sí bá sọ̀rọ̀.
4: Orúkọ tèmi ni Evangelist Adébísí Bákàkàkà.
0: Ẹ bá Adésétò, ma.
4: Ṣe rí èrè tèmi. Nígbà tí ọ̀rọ̀ ti rí bá yẹn, tí Ọlọ́run ti jẹ́ kí wọ́n jáde ní police station. Mistake táwọn àwọn parents yẹn ṣe ni wípé ìgbà yẹn ló yẹ kó ti mú ọmọ yẹn mọ́ra. Orí pé ìgbésẹ̀ tí wọ́n kọ́kọ́ gbé lákọ̀ọ́kọ́ yóò sì fi mọ̀ wípé wọ́n fẹ́ gbéjà wá ni. Ṣùgbọ́n lọ́bẹ̀ bó ti wù kó rí, ọ̀rọ̀ ti rí bó ṣe rí nísìn. Wọ́n bá fẹ́ pé káwọn máa lọ sí court tí wọ́n lọ sọ́tún tó ń lọ sósì. Ọlọ́mọ àkójẹ́ pèrò ní ẹ̀lẹ́ máa pàkọ́ nínú bàbá àti báyìí. Ṣùgbọ́n tó bá fẹ́ ṣe bẹ́tà ni pé kó má gbowó lọ́wọ́ wọn.
0: Ẹṣun Matiba Adasito, yes ma. Ọpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa dá sí ètò ìyẹn fún tọ̀sán ọpẹ́ adúpẹ́ gidi gan amọ̀ lórí. Lọ́wọ́ iléeṣẹ́ tó ń fún wa lẹ́bùn náà, àmì ní lórí ọ̀fẹ́ àti gba ìpè kankan mọ́. Lọ́wọ́ iléeṣẹ́ tó ń fún wa lẹ́bùn náà, Abani Fresh Bread. Ẹṣe o, ẹṣe gidigidi gan, amọ̀ lórí, ẹṣe gan, ẹṣe gan. Ẹ jẹ́ kí n máa fi àkókò yìí kí ọlọ́jọ́ bí èní, Mr. Emmanuel Ọláwálé Owólabí. Bàbá ń ṣọjọ́ bí lẹ́ni, àṣeéṣe mi lágbára lọ́wọ́ Ọlọ́run. Nínú owó, nínú ọlá, nínú ayọ̀, nínú àlàáfíà, òun lẹ ti lo, òun lẹ máa fi lo gbogbo ọjọ́ ayé yín o. Happy birthday to you, my brother, long life and prosperity. Bàbá ní kété tí n bá ti ṣètò tán, wọ́n ní máa bọ̀, wọ́n ní àjọ wa fà á já ni. Ẹ ṣe o, Radio Evangelist mo mọ̀ lórí. Fún gbogbo ẹ̀yin tẹ bá ní ohun tẹ fẹ́ bá wa sọ, àyẹn ní bóyá ní ìrírí kan eléyìí tó lágbára, tẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Nàìjíríà kan fetí kó ìyàwó ọ̀rọ̀, tẹ fẹ́ jẹ́ kí wọ́n gbọ́, ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan 08033 17 79 03 08033 17 79 03. Ìkéde àbí ìpolówó ọjà yín, ẹ ṣáà máa bọ̀ ní iléeṣẹ́ West Radio, ẹni orí ètò ìrírí mi, òun lẹ ti fẹ́ polówó ọjà. Àwọn amọ̀ bọ́ ṣe máa bá yín tó, àbí kẹ́ẹ̀pè mí gangan yẹn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan. Bóyá ó ní ohun ìrírí kan tẹ fẹ́ sọ, tẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà náà kí wọ́n gbọ́ kán fi ṣàrí kọ́gbọ́n, ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08033 17 79 03. Èmi àmà ní mi ò ní ṣohun tí ó bo ọkọ̀ bàbá tó bí mi lọ́mọ jẹ́ láyé káfàtà. Radio Evangelist, mo ní àmàlàyàwó mi ti ń tutù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, mo fẹ́ gbéra ńlẹ̀, mo fẹ́ gbéra sọ, mo fẹ́ lọ rèé jẹ́ o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Inú ire ayọ̀ àlàáfíà tí mo fi yín lẹ̀ ìyẹn fún tọ̀sẹ̀. Mi ò ní báyín nínú ràbájì gan ìbànújẹ́ ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀. Mo kí yín, mo kì yín, mo lù yín lọ́gọ ẹnu, mo sọ wípé ó dàbọ̀.

0: ọlẹ́ ò ráyé wá.
1: Bó bá tún ṣe wọ́.
2: Bóyá.
0: Ìfara lórí ètò iṣẹ́ ọwọ́ ní ti ọ̀sán yìí. O náà ni pàtàkì pàtàkì kí là ń pè ní pàtàkì. Ọwọ́ pàtàkì wo ló jẹ́ pé a fi mú iṣẹ́ ẹ wá. Wọ́n ní tó onígbá bá pegbá rẹ̀ ní àkíkàrà gbá, wọ́n ó bá fi ṣe kíni, wọ́n ó bá fi kó gá. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ti mọ tó jẹ́ pé wọ́n ń pè ní gá. Ǹjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ pàtàkì wo ló jẹ́ pé o fi mú iṣẹ́ ọwọ́ rẹ láàrin àwọn ènìyàn gẹ́gẹ́ bí oníṣẹ́ ọwọ́? Ẹ wo ẹ̀yin tẹ́ wà lójú òpó, mo mọ̀ yí pé ẹ ti rí àlejò wa. Ta bá wo pé èèyàn ṣiṣẹ́ kan, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ rẹ̀ kò lè fi yan gàn, kò jẹ́ pàtàkì sí. Bí àpẹẹrẹ, ẹ já mú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ amúnidára, tó jẹ́ pé wọ́n rán aṣọ sí ọrùn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ tí a bá rí wọn, wọ́n ní ǹjẹ́ ẹ tẹ̀ lè sọ pé amúnidára lélẹ́yìí, nítorí pé ohun tó jẹ́ pé ó ń rán sí ọrùn ara rẹ̀ gan. Ẹ lè sọ pé ó lè ṣe kíni, pé iṣẹ́ báyìí ló jẹ́ pé ó ń ṣe. Nítorí pé téèyàn bá mú iṣẹ́ ọwọ́ rẹ̀ ní pàtàkì, kò síbi tó jẹ́ pé kò tí ní lè fọwọ́ rẹ̀ sọ̀yà. Pàtàkì ó ṣe kókó nínú iṣẹ́ ọwọ́ wa. Ká mú iṣẹ́ ọwọ́ wa ní pàtàkì. Ẹlòmíràn kò síbi tẹ́ ẹ ti rí gẹ́gẹ́ bí àwọn amúnidára tí mò ń sọ yìí. Ẹ rí tipurúlu ti ìgbàlódé lẹ́ẹ̀rí lọ́wọ́ rẹ̀ nínú ọkọ̀ ẹlòmíràn gan, ẹ tún rí. Nítorí pé ó mọ pàtàkì iṣẹ́ ọwọ́, àmì tó jẹ́ pé wọ́n bá fi rí náà ti mọ̀ yìí pé irú iṣẹ́ ọwọ́ yìí ló jẹ́ pé ó ń ṣe. Àbí ọ̀pọ̀lọpọ̀ kò sí ni níbi tó ń lọ tó ń bọ̀, ẹ rí ohun tó jẹ́ pé wọ́n ń pè ní pláyà ní ara rẹ̀. Ẹ ti mọ̀ yìí pé àwọn tó fẹ́ ń ṣe kíni tó jẹ́ pé wọ́n ń ṣe iná òun náà lélẹ́yìí. Nítorí pé ó mú iṣẹ́ ọwọ́ rẹ̀, ó mú ní pàtàkì pàtàkì, ó ṣe kókó nínú iṣẹ́ ọwọ́ ẹni.

Bàbá yìí ti pè wá sọ́kọ̀, wọ́n ní ó yá ká wa máa lọ, ó yá ká kàn lu agbami ètò nítorí ìjọba àkókò, nítorí pé àrọ́jọ́ mo sùn lókun yìí fún ara yẹn, ẹ ṣe kí ni ẹ mú un lọ́wọ́. Abala àkọ́kọ́ lórí ètò iṣẹ́ ọwọ́ òun náà ni abala idán. Abala idán. Kí ni à ń fi abala idán ṣe? Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, òun náà ni wípé abala yìí láti yànnàná àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó wà. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yìí pé tí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìjọba, bí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀, bí a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́, mẹ́tẹ̀ẹ̀ta yìí kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Bí a bá dẹ̀ wá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́, ẹ ti mọ̀ yìí pé pàtàkì ni. Àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan ló jẹ́ pé a máa ń gbéyẹ̀wò ní abala yìí, àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó wà. Ẹ mọ̀ yìí pé ní ìbẹ̀rẹ̀ ètò yìí, a ti mú wá láti kùnkùndùn láti ìbẹ̀rẹ̀ láti mú ètò yìí wá. Àwọn iṣẹ́ ọwọ́ kan wà tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ọwọ́ bàbá wa, àwọn bàbá wa ọjọ́un tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti gbàgbé lé ní a sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Iṣẹ́ àwọn àgbẹ̀dẹ tó jẹ́ pé òun náà gẹ́gẹ́ bí bàbá wa tá a gbà lálejò kẹ́yìn, àwọn náà tú àṣírí yẹn fún wa wípé ibẹ̀ ni iṣẹ́ àwọn ayọ́bẹ̀ndà, àwọn wẹ́dà, ibẹ̀ ló ti jáde. A tún sọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn gbẹ́gi léèrè. Àwọn gbẹ́gi léèrè náà iṣẹ́ ayé ọjọ́ ni. Ṣùgbọ́n iṣẹ́ kẹta tẹ bá rántí ẹ̀yìn tẹ̀ ń bá mi bọ̀ láti ìbẹ̀rẹ̀ ètò yìí, òun náà la pè ní iṣẹ́ àdìrẹ. Iṣẹ́ àdìrẹ. Òun náà ni iṣẹ́ tó jẹ́ pé àmúlé ní iṣẹ́ àdìrẹ. Iṣẹ́ yìí ta bá ń sọ̀rọ̀ nípa kí àwọn èèyàn ó ṣe aṣọ, ká ṣe aṣọ, òótọ́ ló jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n wọn aṣọ. Wọ́n wọn aṣọ nílẹ̀ wa, wọ́n wọn aṣọ ní ìgbà yẹn. Bó ṣe jẹ́ pé kò wọ́pọ̀ nírú àkókò tá a wà yìí mọ́. Ṣùgbọ́n lẹ́yìn àwọn tó bá wọn aṣọ lóko àwọn tó jẹ́ pé wọ́n ó ṣe ládìrẹ. Ẹ wò ó, àwọn tó jẹ́ pé wọ́n ṣe fíìmù àgbéléwò. Ẹ̀rí aṣọ tán wọ́n wọ̀ gẹ́gẹ́ bí aṣọ ayé ọjọ́un, àwọn aṣọ àdìrẹ ni. Ààrẹ wa, ṣáàrẹ ni àbí gómìnà, wọ́n wà ń gbà kan tó jẹ́ pé aṣọ àdìrẹ ló jẹ́ pé wọ́n yàn láàyò. Kẹ bàmọ́ yìí pé iṣẹ́ yìí ọ̀nà ti jìn. Iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ àwọn iṣẹ́ tá a lè pè tí irú wa yìí lè pè ní iṣẹ́ àbáláyé, òun ni iṣẹ́ àdìrẹ. Níbi tá a bá ti ń sọ̀rọ̀ àwọn iṣẹ́ àgbẹ̀dẹ, tá a ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àwọn gbẹ́gi léèrè, ibẹ̀ náà láti sọ iṣẹ́ àdìrẹ. Nítorí pé tá a bá wo àgbàlá, àwọn ọlọ́lá, àwọn oníṣẹ́ pàtàkì ńláyé ọjọ́un, ẹ rí àwọn abọ́ àdìrẹ lóríṣiríṣi. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé kò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. Lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí, mo lọ sí ohun tó ń pè ní àpéjọ orin, èyí tá a mọ̀ sí kọ́nsáàtì, ti ìgbajúgbajà olórin kan nílùú Ìbàdàn tá a wà yìí. Lọ jẹ́ pé bó wá ọkọ rí wọn, àwọn àti ọkọ wọn, mo wá rí pé aṣọ yìí náà ni wọ́n wọ aṣọ àdìrẹ. Ìyá ò wọ bọ́n ṣe máa ń wọ àwọn aṣọ ńlá ẹtìmọ̀ àwọn olórin, aṣọ àdìrẹ yìí làwọn àtọkọ wọn wọ̀. Orúkọ wọn, orúkọ orin wọn, wọ́n wá fi ṣe kí ni, wọ́n wá tẹ̀ ẹ́ sára aṣọ yìí. Kẹ̀bá mọ̀ yìí pé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ tó jẹ́ pé a lè fọwọ́rọ́ sẹ́yìn. Ṣùgbọ́n lénìí, a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa ó ti ń di iṣẹ́ ayé ọjọ́un. Òun náà ni mo ṣe máa sọ pé nígbà gbogbo yẹ ká máa gbóríyìn fún ìkànnì West Radio. Èyí tó jẹ́ pé ó lè ṣàwárí, tó lè pe iṣẹ́ ọwọ́ ní ohun kan pàtàkì táwa ọmọ wa ò gbúdọ̀ ṣe kíni, tí wọn ò gbúdọ̀ sọnù, tí wọ́n fi gbé ètò yìí kalẹ̀. Àdìrẹ, iṣẹ́ àdìrẹ, ó jẹ́ iṣẹ́ tí kì í ṣe iṣẹ́ ọ̀lẹ, kì í ṣe iṣẹ́ ìtìjú, ó jẹ́ iṣẹ́ ọlọ́lá ọlọ́rọ̀. Nítorí pé bí a bá sọ wípé a fẹ́ mọ ọba, a fẹ́ mọ ìjòyè, lẹ́yìn kí wọ́n wun òfì, lẹ́yìn kí wọ́n ṣe kíni, kí wọ́n ran agbádá òfì, aṣọ àdìrẹ ló tún kù
ni ilẹ̀ wa to jẹ́ pé o lè jẹ́ aṣọ ta le pe le aṣọ ilẹ̀ wa ta le ṣe kini ti a le fi yangan laarin loba laarin nijoye laarin eniyan pataki be ya wi pe ati e fe gbe ise wa boya ile ise ni a fe gbe jade ati mo yi pe ise yi o na ni ato ati owo baro bi aladire o si eyin agba se ni mo paro nitori pe bi won ba se ti owo baro dudu ni won ma ti owo baro pupa o je ise to je yi pe o se fiyangan ise adure ise to je yi pe o duro to je yi pe o je ise olola ona ni ise adire laarin gbogbo awon onise owo laarin ise owo he oda eja momo be le abala idan kale ri koja lo si abala asiri idan nitori alejo wa awon na ti wa nbi mo nbo ejen bo bi mo

Ètò iṣẹ́ ọwọ́ ní ìkànnì West Radio 89.3 FM. Mo mọ̀ yí pé ẹ̀yin náà ti fi ìkàlẹ̀ ẹ ti fi síbẹ̀. Ó tẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé a máa ń wò nítorí pé ìjọba àkókò ni kì í láǹfààní láti gba ìpè tó bẹ̀ẹ̀ ní orí ètò yìí àbí ẹ̀fẹ́ àfi ẹ̀kọ́ kan tí àǹfààní yẹn bá tẹ̀ mọ́mọ́ sí kalẹ̀. Bóyá kí n ṣe bí eléyìí bá àǹfààní yẹn ó bá yọ nítorí pé ta bá ti ń bọ́ sí abala ìbéèrè pẹ̀lú àlejò wa, ó ṣe ṣe ká kí àkókò yẹn má sí, ṣùgbọ́n ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lọ́wọ́ bí àkókò náà bó bá ṣe kalẹ̀. 0915833-4893 gẹ́gẹ́ bí àkókò náà táyé pé à ń sọ, ó náà la ṣe ń pè yín gbogbo ẹ̀yìn náà tó jẹ́ pé ẹ̀ tam tí àwọn oníṣẹ́ ọwọ́ ń lò àbí ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀ ń ṣe iṣẹ́ ọwọ́ tí ṣe ọwọ́ yín dẹ̀ dá yín lójú, àǹfààní náà léléyìí láti lè wá polówó iṣẹ́ ọwọ́ yín lórí ètò yìí. Bóyá ẹ̀yìn tẹ jẹ́ fọ́níṣọ̀ ní wẹ́dà ní télọ̀ ni àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ẹ̀yin wà wò pé báwo lẹ́ ṣe ṣe ẹ̀kọ́ sí ìkànnì wa ní West Radio tó kalẹ̀ sí òpópónà Láàfin Olúyọ̀lẹ̀ Sìtì ní ìlú Ìbàdàn, ẹ̀ka ìpolówó ọjà wa ẹ rí ọ̀gá wa ń bẹ̀ tóbi ọ̀wọ́ ajé, àbí kẹ́pẹ̀ mi sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi lẹ́yìn ètò kẹni kí n kàn sí yín bóyá kí n wá wo ilé iṣẹ́ yín ni 0803807-2357. Òun náà ni ẹ lè fi pè mí lẹ́yìn ètò pé ẹ kí n kàn sí yín kí n wá wo ilé iṣẹ́ yín àbí ilé ìtajà yín. Òun náà ni WhatsApp number mi. Ó dá ẹja lọ sí ọ̀dọ̀ àlejò wa, abala àṣírí idán òun náà là ń kán lò báyìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin ṣe mọ̀ wípé abala yìí ó máa ń fẹjú dáradára, tẹ́yin bá dẹ̀ ti ń gbọ́ bí eléyìí ẹ ti mọ̀ wípé abala àṣírí idán òun náà là kán lò, nítorí pé àlejò wa àwọn náà ti ṣetán fún wa ní títí ọ̀sán yìí.

0: abala àṣírí dán lórí
1: ètò iṣẹ́ ọwọ́ ní títí ọ̀sán yìí ẹyin tó jẹ́ pé ẹ ṣe gbìyànjú òpin ẹ̀ mọ̀ ń bọ̀ mo ti sọ fún yín àlejò wa ní abala àṣírí dán àwọn náà ti wà pẹ̀lú wa ní títí ọ̀sán yìí àwọn náà ni kí n sọ yìí pé ṣé ẹnjìníà náà látún pé wọ́n báyìí nítorí pé àwọn náà ń rọ iṣẹ́ wọn náà ni àbí ó dáa ẹ jẹ́ kí n pè wọ́n ní mr Aránsíọlá Ọ̀pẹ Yẹmí èyí tó jẹ́ pé wọ́n jẹ́ ọ̀pìánù àdìrẹ bàbá ẹ̀ káàbọ̀ sórí ètò iṣẹ́ ọwọ́.
2: Ẹ kú iṣẹ́ sá.
1: Ẹ sá ẹ bá wa kí àwọn ará ilé.
2: A kí gbogbo ẹ̀yin ará ilé, ẹ̀yin dádì mi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin bọ̀dá mi, gbogbo yẹn lọ́pọ̀ láàkì yín.
1: Ẹ káàbọ̀. Iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe àbí kí lẹ̀ ń àbí iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe iṣẹ́ lè fọwọ́sọ̀yà pé iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe ṣé kò lè tìyìn lójú ṣá.
2: Mo lè sọ gbangba pé iṣẹ́ ọwọ́ ni mo ń ṣe.
1: Iṣẹ́ ọwọ́
2: tí
1: ó dẹ̀ tìyìn lójú rí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dára tó tẹ múra tó yìí ẹ lè sọ pé iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe.
2: Iṣẹ́ ọwọ́ ló mú mi dán.
1: Iṣẹ́ ọwọ́ ló mú yín dán. Ó dà o iṣẹ́ ọwọ́ wo lẹ̀ ń ṣe.
2: Iṣẹ́ ọwọ́ àdìrẹ ni mo ń ṣe. Aládìrẹ ni mí tí à ń pa aṣọ láró tá à ń fi aṣọ dára tó wùwà àrà tó bá wùwà tá a fẹ́ kaṣọ dì ọwọ́ wa ló wà èyí tá a bá fẹ́ kó pupa ọwọ́ wa ló wà èyí tá a bá fẹ́ kó funfun ọwọ́ wa ló èyí tá a bá fẹ́ kó dúdú ọwọ́ wa ló wà tí kò dẹ̀ tì wá lójú rí.
1: Tí ò dẹ̀ tì yín lójú rí nítorí pé ìgbà tí mo kọ́kọ́ rí yín mo wá wòye pé béèyàn tán bá ní èèyàn dára wọ́n bá ní kéèyàn ṣe kínni pé èèyàn jẹ́ ọ̀dọ́ náà lẹ ṣì jẹ́ mo wá wòye pé kí ló wá lè sún yín dèdè pé àdìrẹ lẹ wàá fẹ́ ṣe kínni lẹ wàá yàn láàyò àfi bẹ́ẹ̀ tún ṣe ń sọ yìí wípé kò tì yín lójú ẹ lè sọ pé aládìrẹ nìyín.
2: Ní gbangba. Tí màá fọwọ́ rẹ sọ̀yà pé aládìrẹ tòótọ́ ni mí.
1: Ó dà o aládìrẹ ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin ara lé òun náà lẹ ti gbọ́ yìí wípé aládìrẹ àdìrẹ ni wọ́n yàn láàyò àdìrẹ ni wọ́n ṣe pé kò tì wọ́n lójú pẹ̀lú bọ́n ṣe jẹ́ ọ̀dọ́. Ó dà o nítorí pé láyé ìgbà yẹn wọ́n máa ń sọ pé àwọn àgbàlagbà ló ń ṣe kíni ló ń paṣọ láró ló jẹ́ aládìrẹ ṣùgbọ́n ọ̀dọ́ ló jáde sí gbangba pé aládìrẹ òun náà ni àwọn yàn láàyò. Ó dà ẹ jẹ́ kí wọ́n kọ́ mú ìbéèrè àkọ́kọ́ nítorí pé wọ́n ní bí ọmọdé ò bá bàtàn yóò bá àrọ́ bá nítorí pé iṣẹ́ téèyàn ó bá ṣe èèyàn ó kọ́kọ́ ṣe kínni èèyàn ó kọ́kọ́ wàdí rẹ̀ pé iṣẹ́ báyìí báwo ló ṣe jẹ́. Iṣẹ́ àdìrẹ tá a sọ̀rọ̀ nípa iṣẹ́ àdìrẹ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ìkan mo sọ wípé bàbá tá a gbà lálejò wọn lè fọwọ́ sọ̀yà pé àwọn jẹ́ ayọ́ ń bẹ̀ǹdà àwọn jẹ́ wẹ́dà lénìí pé àgbẹ̀dẹ ló ti bẹ̀rẹ̀ ìyẹn ni wípé iṣẹ́ tó jẹ́ pé a mọ̀ tó bẹ̀rẹ̀ ní ilẹ̀ wa tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ káwọn òfè iṣẹ́ ilẹ̀ wa ni tá a bá sọ̀rọ̀ nípa iṣẹ́ àdìrẹ ǹjẹ́ iṣẹ́ ilẹ̀ wa náà ni àbó tiẹ̀ níbì kan tó jẹ́ pé a ti mú àdìrẹ wá àbí ó níbi tán ti lọ yá wá.
2: Àdìrẹ ṣe iṣẹ́ tán lọ yá wá. Àbí tí àwọn òyìnbó wa fi lọ wá.
1: Tún wá fi lọ wá.
2: Kì í ṣe iṣẹ́ tí àwọn òyìnbó wa fi lọ wá. Iṣẹ́ àdìrẹ jẹ́ iṣẹ́ àwọn baba ńlá. Lẹ́yìn ẹjẹ́ kí n sọ pé iṣẹ́ àwọn ìyá láyà wa. Táwọn ìyá láyà wa àwọn ìyá wa tí wọ́n ń ṣe kó tó di pàrọ̀ náà tún wá gbọ́njú mọ̀. Látọ̀dún táwa náà sì ti gbọ́njú mọ̀ mi rò pé bóyá iṣẹ́ tó lè parun ni iṣẹ́ àdìrẹ. Torí gbà táwa náà kọ́kọ́ débẹ̀ tá a lọ fojú sí a rò pé iṣẹ́ àdìrẹ. A fàsẹ́yìn díẹ̀ nú ẹ̀. Bọ̀ ńgbà tó wáyà wá wò ó sùn pé iṣẹ́ yìí tó fi mú tán ṣe bọ̀ látọ̀dún yìí. Táwa náà tún wọnú rẹ̀ tá a tún fàsẹ́yìn tán sì tún ṣe tó sì tún lọ kì í ṣiṣẹ́ tó lè parun. Ló jẹ́ káwa náà wá fi ọwọ́ sọ̀yà pé o níjòjò níjó ẹ̀rùn níjó òtútù iṣẹ́ tèmi ó ṣe tèmi náà fi mókè líle.
1: Gẹ́gẹ́ bí wọ́n ní ohun là ń mọ́fàfà ìdígi là ń ba gẹ́gẹ́ bí ohun tẹ́ sọ ẹ sọ nǹkan kan láàrin yẹn ẹ ti kọ́kọ́ fún wa láṣìírí kan báyẹn ẹ àṣírí kejì tó jẹ́ pé ó jáde nínú ọ̀rọ̀ yín òun náà ni wípé ẹ ní iṣẹ́ àwọn ìyá ńlá wa.
2: Bẹ́ẹ̀ni.
1: ki lo sun okunrin de idi ise yi iyen lo o tumo si pe awon obirin lo je pe won se adire opolopo ise owo mi na lo ti wa leni na to je pe awon okunrin ti won ti se kini ti won ti rariwo se ipele teyin yi lokunrin wa rariwo ni abi awon okunrin ti nwa nbe tele
2: awon okunrin ti nwa nbe tele ti gbogbo an to le fe so pe mo je oga temi lenu ise okunrin ni gbogbo won ise obirin ni sa dire tele awon obirin la ma ri ni die tele sugbon gba ta tin ri pe awon obirin tin se to ye kokunrin ma se lawokunrin na pe ise yi ise ta wa na le se ta na fi le lenu oro nu le ni ise ta le se ta na fi le so pe ki oko n pa se nu le oke laarin awon ore emi na fe to ase pa mo pa lawa na se pe awa na le ma sise je ka gba mo awon obirin lowo
1: se fi gba mawo
2: obirin lowo
1: o da iyen duro be he se won se sa e ti dira fun ibere nitori pe o da yeah ta ba so nipa ise owo won ni kiko ni mimo nitori pe on ta ba ko a le mo ta ba so nipa ise owo in o tumo si pe eyan ko ni se e ko ise ni abi ba nle abi e kan o kan je irori abi se e lo ko ni
2: mo lo ko ni nilana pe mo lo ilewe ti mo lo ilewe ti mo bo mo se fa putte mo serve ti mo lo sinjoba ti mo pe mi nlo pali ti mo lo diya fun to pe mo ti ni ise owo lowo ko je ki ma toju bo poke o e fun mi se fun mi se en to nipa e lowo mo tun lori ofe ati mo gba si ise nibe ni pe igba ti mo lo ilewe mo lori ofe lati lo ko ise na oṣù mẹ́ta péré mo fi kọ iṣẹ́ àdìrẹ́ ṣùgbọ́n nígbà tí mo lọ kọ fún oṣù mẹ́ta mo jẹ́ tó ní àfojúsùn tí mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ yìí ó yẹ kó sún èmi náà dèèyàn ńlá ó yẹ kó sọ mí dèèyàn ìgbà tí mo sì rí bára mi bẹ̀ mọ̀ pé kò sí ṣíṣe kò sáì ṣe mo ní láti pa gbárùkù tí iṣẹ́ náà mo mú lọ́kùnkúndùn pé bí ilé tí mo ti wá tí ò bá sí iṣẹ́ ọwọ́ tèmi yìí o yóò jẹ́ kémi lè máa sọ̀rọ̀ láàrin àwọn ọrẹ láàrin ilé tí mo ti jáde
1: kẹ tó lọ ilé ẹkọ nígbà tí ẹ wà lẹnu ilé ẹkọ lẹ ti ṣe kíni
2: ni mo ti
1: lẹ ti ń fojú sí iṣẹ yìí ẹ wá sọ yìí pé bí oṣù mẹta lẹ fi kọ ìgbà tí ẹ ó kọ iṣẹ yìí ṣé bàbá àbí ìyá ni wọn sọ yìí pé bó ṣe ń lọ léèwé yìí o ọpẹ yẹmí o ó yá wàá máa ṣe kíni wàá lọ kọ iṣẹ yìí
2: kì í ṣe bàbá tàbí ìyá ló ní pé kí n lọ kọ iṣẹ àdìrẹ èmi fúnra mi mo wò sùn pé iṣẹ yìí mo fẹ kọ mo sì lọ kọ
1: ẹsì lọ kọ ìgbà tí ẹ wá lọ kọ iṣẹ yìí ìgbà tí ẹ dé ọdọ ọgá tẹ ẹ ti kọ iṣẹ yìí ṣé ẹyin lẹ torí a máa ń béèrè ìbéèrè yìí kó lè yé àwọn òbí nínú ilé tó yẹ pé àwọn náà fẹ gbé irú ìgbésẹ bí léyìí àbí àwọn ọmọ a máa ń bèèrè wípé ǹjẹ́ ọmọ ló yẹ kó láṣẹ wípé àkókò báyìí mo fẹ́ fi kọ iṣẹ́ yìí àbí òbí ni ó sọ wípé àkókò báyìí ló fi kọ iṣẹ́ yìí àbí ọ̀gá iṣẹ́ ni ó sọ wípé àkókò báyìí ló fi kọ iṣẹ́ yìí àwọn wo ló jẹ́ pé wọ́n yan àkókò yìí fún yín tẹ́ fi lè lo àkókò oṣù mẹ́ta yìí lẹ́nu iṣẹ́.
2: olótù
1: atọ́kùn
2: ìbéèrè náà ó pín sí bóyá ìpele tó pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ṣe àkàwé rẹ̀ sílẹ̀ ó lè wọ̀gá kó wò pé oṣù báyìí ó yẹ kí ẹni tó wá kọ́ṣẹ́ kó mọ̀ ó lè wò yá pé ókè àwọn òbí pé kí o ìrìn àjò báyìí ló tún fẹ́ rìn òbọ̀ sáré ìrìn àjò báyìí ní oṣù báyìí oṣù báyìí ó sì tún lè wọ ọmọ kó wò pé ókè orí mi ò kú tí bá máa lo oṣù báyìí lẹ́nu iṣẹ́ yìí ó yẹ kí n lè mọ̀ tí kálukú wọn bá rò pé bóyá ọmọ ti rò pé oṣù mẹta mo fẹ́ fi kọ o àbọ̀ ọmọ ti rò pé oṣù mẹfà mo fẹ́ fi kọ ó kí àwọn òbí ní ó yá wá lọ kọ́ṣẹ̀ fún ọdún kan àwọn adọ́dọ́ ọ̀gá ọ̀gá wà pé kí o iṣẹ́ tẹ́lẹ̀ fẹ́ kọ́ fóṣù mẹ́fà o báyìí tó bá tún gbọ́ àlàyé tẹnu ọ̀gá lè pé iṣẹ́ táwọn ti ń múra pé àwọn fẹ́ wá kọ́ fóṣù mẹ́fà oṣù mẹ́ta bọ̀ kò lè mọ tó ibi tó yẹ kó mọ dé ṣùgbọ́n tó bá lo oṣù báyìí wàá tún lóye ju àsìkò tẹ́yìn sọ pé ẹ fẹ́ fi kọ lọ ẹ mọ̀ pé ó dúró báyìí kò jẹ́ bó ṣe jẹ́.
1: etire asire to je pe alejo wa tun tuntun fi tuntun yonda fun wa ni ikurita ye o na la se npe abala ye ni abala asire don etun asire to je pe alejo wa tun fun wa ni agboni ye eyin obi te ti so ye pe ah omo yin lo senu ekose osu mefa lo ye ko lo odun kan lo ye ko lo etun lohun to je pe alejo wa to je pe won tun so eyin na to je pe se n dara po mo wa e n gbo wi pe eto wo le n gbo eto ise owo ni ikoni west radio o na ni e n gbo hey abala keji na la wa ye lori eto ye abala asiri idan anfani wa fun yin na lati wa polowo oja yin lati wa polowo ise yin ni ori eto ye eyin le se kini ele kan si ikoni wa West Radio yi to wa ni pukuna laafin ori ole state ni ilu Ibadan tabi ke pe mi sori ero ibanisoro temi kin kan si yin 08038072357 o na le fi kan si mi a si wa pelu alejo wa eri bi won se n tu fun wa lesese alejo wa ta gba alejo na ni Opeyemi Opano
2: Aladire
1: Opiano Ola Aladire ona ni agba lalejo ni ti osan yi o nbo

0: Eko ikale ni gbogbo bi to ye pe e ti n gbo wa lori eto ise owo ha alejo wa na won se wa pelu wa eri bi won se ba wa se kini bi won se ba wa yan na re ni were di were e ja tun pada si odo won alejo wa eku ohun lataro ise yin ko ni de baje gege bi apija eto ye ise owo mi ko ni de baje bo beyin na te wa nle isowo yin na ko ni de baje to ba ti je ise re o na leyin na yan layo nigba to je pe eyan leyan lati ko ise yi opolopo nitori pe akoko te ni eloye o ma je akoko to je pe o kere niye sugbon yo lohun ti o fa ta ba wo boya eyan fe lo kose ati ise yin ati opolopo ise owo awon ma so yi pe akoko kan wa to je pe won ma se kini to je pe won ma fi akoko eyan sofo ani akoko se kini boya akoko to be yo ga ma fi akoko eni sofo ehe pe akoko to ye kan fi ise won won ni fi ise won baba wa ta agba lalejo o seju ta agba lalejo keyin lori eto yi won tin sise ibayi yo fe to bi o adota odun won ti fin sise yi won ti di agbalagba won so ngba yin pe odun bi marun abo la won fi ko ise awa bere ibere lowo won won ni odidi bi akoko kan be ya bi osu mefa won se ma so yi pe oya gbabo loro nje nbi gbabo loro nje nbi igba teyin na ko ise yi ije te ri awon kankan be to je pe e fi wa wo yi pe se ma le ko se isa api kin si ti se kini kin boju weyin kin fa seyin nitori pe opolopo lo je pe won ko ise owo le ni najimu o lo ni dauda o lo ni kayode o lo bi ise ne wo mi o lo mo se eyin na e ri nkan kan to je pe o le mo yin pe e wo mi o ni le lo mo nigba te ko ise yi
1: olotu iripo ko sin ta ba pe ni sowo ti ko ni dojuko abi la koja kan nibe ta ba fe paro fun ara loku bo fe lo ko se owo o ti ni lerun gba pe o dojuko awon iriko kan atawon ki mo le pe challenges na idojuko kan na idojuko kokan nibe mo ni dojuko to po ti ma so pe ni osu meta yen mo si fi osu kan gba ko ni dojuko to je pe okan ma ti ma awon oga mi tan ma sise bayi ti mi le denu workshop ta tin sise punishment la be so ni a lo san ko san gbogbo bo mi ro ti dojuko yen mo ro pe se ise ise in ti mo wa ko nbe mo gbodo mu in to mu opolopo sa nibi dojuko to ba ti ri dojuko nbi se mi pe igba ti ohun gangan fe lo kose ohun gogun o ni full plan or full determination e jo se gba mi like ma fi code mixing
0: beni
1: elomi o ni full determination po fe lo kose owo mo ti gbeyan to po to ko to ba ti de to ti losun meji to ti wo ja ma pe ah n to ya ko n ti ri ton o ti ri ta lo sugbon ma so fun awon to ba wa sin pe to ba fe kose ma ko go je ya re lo mu wa baba re lo mu abi ko je pun gangan lo mu re wa àwọn akọni àti mọṣẹ ẹkọ ni wàhálà tèmi ni o wà á mọ tí ó yí ọ tí wọn gbọmọ pé professional ni mi lẹnu iṣẹ tí mo ṣe ṣùgbọn ṣé ìwọ gangan ṣó wù ọ látọkàn pé o fẹ kọ iṣẹ yìí ni àbò kan fẹ wá fojú sí ìyàtọ wà nù ká fojú síṣẹ àti pé mo fẹ wá kọ iṣẹ kó sọ mí di èèyàn ńlá n tí òun yẹ lómi tó bá fẹ lọ kọ ṣọwọ ni ìyá ò pé mo kàn fẹ lọ kọ ṣọwọ wọn ti ní lọkọ wọn ti ní lọkọ ọtọ ni pé mo kàn fẹ lọ kọ ṣọwọ bọ èmi gangan iṣẹ tí mo fẹ lọ kọ ẹ ó gbọdọ jẹ kémi náà jẹ èèyàn láyé mo sì ń bọ ọmọ tó ń kọ télọ kan mò ń bá sọrọ ní àwòrán tí kí n tó wá sórí ètò mo sì ń bá sọ pé iṣẹ télọ tó ń kọ ṣe bí èèyàn kan ni ṣèyí fòdì ṣèbí télọ ló náà bọ tí ká ní kò ní àfojúsùn pé iṣẹ náà gbọdọ sùn mí náà dèèyàn ńlá kò ní débi tó dé lónìí wọn ń kọ télọ àbí gbogbo òkè ẹ ṣe yahoo ẹ nínú fẹ ṣe fáìmọ mọ ro ta yé ibi tí wọn gan fẹ jẹ láyé ni kò wò olùwọ́n fi mú iṣẹ́ ọwọ́ ẹ lómi ìrọ pé tó bá ti ṣiṣẹ́ ọwọ́ àìmọye wọn pọ́n ta tó yẹ kí wọn kò sí tí ò ní iṣẹ́ ọwọ́ nu wọn lọ́wọ́ tó di pé wọ́n ń tọrọ jẹ́ ẹ̀sìn báyìí àìlè forí ti iṣẹ́ ọwọ́ tán kọ́ ló ń sọ ẹlòmí ìdẹni tó ṣẹ̀ṣẹ̀ káwọ́ sókè tọrọ jẹ́ ẹlòmí ti ní iṣẹ́ ọwọ́ gidi lọ́tọ́ pé ó ti ṣe freedom tó gbé ṣọ́ọ̀bù ti ṣùgbọ́n àìní forí ti àìní faradà lo me lo mi pada si eyin to ti wa ise owo je se to je pe to ba fe lo ko o gbo ni foju sun pe ise yi o o je o gbodo le mi na o gbodo so mi de eyan lori le aye ai ni foju sun o lo mu ke eyan pada iriri po idojuko si po lenu ise sugbon emi wa ma so fun gbo awon mo ise temi pe e ma je ka foju ana ko ise mo amo ile fa won oga oga to tun wa le tan gbo mi na e ma je ka ma fi oju ana ko ise mo to mo ba dodo mi si kin se ti gbe aga ijo eyan ara ile o mi n gba ko mo duro si mi lorun joko to ba duro emi e gan le ma sinu ise to nwo ta kan ma wo lowo bo wo lowo bo to po kan re gun o se kini ko fara bale bo to ba joko to wo poke okan e bale kin se pe ese ti nro a ma pe ese to nro hun ni iya yo nbele mi re wa kin se pe a bo se bi yan kan se nlo bo to nbo lo nwo lo to nbo to ba joko to nwo poke okan bale kin se pa ara kan lo ni abi ya kan lo nje to fi se pe kini iyen wa nbe
0: o da mo nbo awon ibere kokan si ko bo te je pe akoko yen ko ba wa sore rara gbogbo awon eyan wa lojo po gbogbo yin na laki laki o sho lai olaide olaide awon na no ni adire lagba se logo yin niyan
1: adire lagba adire na lagba ise ti ise ti ise owo ti kaluku ba se na ni o so po n lagba ise owo temi lagba
0: back on now to sin to be awon na ni ele electronic site ni ti won
1: engineer to sin engineer to sin
0: fani amazing ya adekunle ojo kristana awon na wa nbe won ni e ka san e ko eto gbogbo olorun na lo nseto ati gbogbo eyin na to je pe e wa lojo po yi pelu wa oda eyin na to je pe e se lanfani lati koja lo sojo po yi eyin na e darapo mo wa at West Radio 893 FM Vantage oda la pe wa sha le lanfani lati se ojo po yi kale bayi gege bi oro to je pe e so eni e ke oko
1: ben
0: eyin gege bi omo se ngba kan
1: ben
0: oga le ni
1: ben
0: ki lo de ki nse oko gige la so yi pe komo loko lenu ekose ki lo nfa be na lo je pe a ri opolopo omo se won ni oya lo ma foso nile lo ma se kini lo ma ponmi nile ele ki nse ise owo to wa ko ki lo fa eleyi
1: olotu awon to bi mi ma npa owe kan fun mi abi kin so pe won ma so kan fun mi pe eni ti ko ba ni itan to fi tan iru won ipe tan kosi lati kosi bo se fe wu ko ri ise ti ko ba ni idojuko ti o ri idojuko nbe pe emi na te mo se ni tan pe ise ti mo se to so mi de yan loni mo ti jiya ise yin ri adun ayo gan ni pe fun wo gan lati o ma nje iwuri fun eniyan gan pe mo fe so npa se mo so pe ise ti mo se yi o to mu mi dan ba to so mi di ti mo di loni o emi na ti jiye seyin ri ayo ni fun ise owo gan na lati ma so be
0: be ti beere yen
1: mi ti dan
0: re ti dan we ki lo nfa se ara ise ki ko ni ni omo o fi lo ko se to je yi pe awon kan ba won yen ki eyin oga ki lo de se ara ise ki ko ni eyin tele ti jo mo se ngba kan se ara ise ki ko ni eso asire fwa
1: ara se ki kona la pe tori ise owo la pe ise owo si re omo to ba lo ko ise owo ti ko ba ni se eko mo fe so ni doju ti gangan ni foga ara po kesin ko prolight ko ga joku ko fe jeun ko gba bo ko lo ra nje fun re omo se na la ni wa lo ba mi ra onje wa ko prolight si pe oga fe lo awon material kokan to mo se de wa nbe ta lo oga to ba nlo ko fe ko mo se na mo asiri to wa nu awon ise ni to ba fo mo se shop to lo nra material to lo nra gba to lo nra wo ori iwuri gangan na fo mo se na to ba ye po ke o n ko se o wa ye po ga oge n pon omi ko mo le gba lowo pe oge je kin ba yin pon okay oge n se gba ko mo le gba lowo pe oga e mu e je kin ba mi se idoju ti gangan na ni fo mo se ara ise kiko na ni po ke o lo pon mi ba mi gbalẹ ba mi se gba ba mi sawara ise owo na ni
0: oda gege bi e si so awon ara le won ti gba akoko ye ko ba wa sore rara e je kin sare bere bere ye won ni bi won se nse nile ti bi o yato si ti ile ti tohun boya eyi gan le mu ko to wo emi na lori bo boya ebi na so pe emi na fe wa ko ise je gan ko bere le na o na ni pe ta ba nsoro nipa owo eko ise owo eko ise ati ri oga ise ta gba lalejo lori eto yi tan so yi pe ni ha ti odo ti won awon okin gbowo eko ise kini ituma owo eko ise gan
1: e se olotu owo eko ise je ejen so ni lana pe won ni ogun ti eyan ba fowo se ki n pe ba la won se ma
0: idiamu lo n gbe
1: idia ogun ti eyan ba fowo se idiamu lo n gbe mo ti fi ri gba bi mo se wa na bayi o owo ko ni mo gbe lokan n to je temi gbe lokan ni ise ti mo se ni pe ko mo la keji mi na ti je eyan laye ko na ti rowo mu lo senu ohun ga be mi bi mo se n ba n soro yo owo po fe wa fowo ko se lodo mi ko ni problem ko si to we fun mi o possible koko wa ko je pe nu workshop na bo ti se kini lati fi se lati fi jeun abi ka fi se faji mo je ko yo pe bo mo kan gba lowo yin pe mo ti ra won riri kan seyin aimoye moye moye ti mo ti ko je pe mi gba 5 naira mi n gbowo ise gbogbo awon ise mi tan ma n gbo mi bayi won le mo so pe oga oga ko se ri ki n gbowo ise lowo wa sugbon mo wa fun awon eyan to tun po lori ofe to je pe tan ba ti mo die tan mo bi kini tan mo kini gba won sa lo niyan mo so ro pe tori pe e fowo ko kini ni o je ke mo yi e ka ni e fowo ko teyin na mo pe iye bayi na bi obi yin so pe iye ti mo da leri mo so mo je pe wa te pe amo mi ẹgbẹ̀kọ̀ ẹmà wọ̀rí ẹmà wọ̀rí tó yẹ pé kò dẹ̀ wà mọ́ tẹ́mi ń dúró pé kí mọ́mí ọwọ́ pé irọ́ irọ́ o gbọ́dọ̀ kọ̀ tó ti mọ iṣẹ́ iṣẹ́ tó ti mọ̀ tó ti ń gbowó tí ì ṣe pé bóyá o ti mọ̀ gbowó tó tún wà pé ẹ̀yà ìtayan ló tún wẹ̀ tó fẹ́ lọ wa bọ̀ ká ní pé mọ́mí ẹ̀ kówó kan lẹ̀ ni pé tó wà pé òun ò lọ ibiṣẹ́ mọ́ wọn á dúró pé kò possible iṣẹ́ tí mo sanwó rẹ̀ lọ́mọ kọ lọ.
0: Ó dáa torí ẹ̀yin ara lé ẹ má bínú ẹ ti mọ̀ pé mo ti sọ ṣáájú náà pé ó ṣeéṣe ká má láǹfààní láti gba ìpè nítorí pé ìjọba àkókò yẹn náà ni ìṣẹ́jú bẹ́lẹ́ńjá náà lókù ta ní. Ẹ jẹ́ kí n fi eléyìí kí n fi ṣe ìbéèrè tó a fi máa fi kásẹ̀ ìbéèrè ńlẹ̀ kẹ́ tó lè sọ kẹ́ fún àwọn èèyàn ní mọ̀ràn. Òun náà ni wípé téèyàn ó bá kọ́ṣẹ́ èèyàn gbúdọ̀ ní àfojúsùn. Bí èèyàn bá fẹ́ kọ́ iṣẹ́ yín gẹ́gẹ́ bẹ́ sọ yìí ẹ̀ ti ní bí oṣù mẹ́ta èèyàn lè mọ́ lẹ́yìn oṣù mẹ́ta ohun tó ti dáa náà ni wípé kéèyàn wá ṣe kí ni pé òun náà yóò bẹ̀rẹ̀. Ṣé téèyàn bá wá kọ́ iṣẹ́ yín tán téèyàn wá sọ pé òun fẹ́ dá dúró òun fẹ́ bẹ̀rẹ̀ bí agbára wo ló lè ní ṣé ó gbúdọ̀ ní sẹ́nítọ̀ kan ní ìran wọn ó gbúdọ̀ ní gbọ́múlé kinní kan kó tó lè bẹ̀rẹ̀ àbí báwo ló ṣe rí ǹjẹ́ lè sọ àṣírí fún wa.
1: Akwẹ́tò.
0: Ẹ ṣe.
1: Dandan kọ́ ni kó o kọ́ iṣẹ́ àdìrẹ kó o ní sẹ́nítọ̀ lẹ́bí kó tó di pé o lè bẹ̀rẹ̀ iṣẹ́. Àánú wà nínú gbogbo iṣẹ́.
0: A dẹ̀ máa rí gbà.
1: Ní gbogbo iṣẹ́ pátákì kò sí iṣẹ́ tí ó dìpẹ́ǹd ọkàn tí ọmọ iṣẹ́ tó lọ fi kọ́ṣẹ́ náà. Èmi ìjẹyàn kan tó yẹ pé mo rí ore ọ̀fẹ́ àánú gbà nínú ṣáàdì rẹ̀ tí mo yẹ pé mo jẹ́ mo sọ pé bóyá nílé bóyá owó kàbíyàn kan ló gbó fún mi tí mo fi dá dúró mi lè sọ bóyá ìlẹ́ àlólówó àlẹ́ nìkan kan ní fámìlì àsùnmọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run kì í ṣe dandan kéèyàn ní olówó àbí kó olówó kan irú kí n tó pé mo bẹ̀rẹ̀ ìsìn báyìí kí n tó kúrò ọ̀dọ̀ ọ̀gá mi àtọ́là tèmi náà ti ní tèrè èjì tèrè mo ti ń fi pamọ́ síbi ìyàn pé àbámọ̀ tèmi náà bá fẹ́ pé mo fẹ́ bẹ̀rẹ̀ tọ̀dọ̀ mi náà máa lè rí oore ọ̀fẹ́ láti lọ bù pókè o mo ti ní iye báyìí ẹ̀yin báyìí náà bá mi fi iye báyìí wọ́n ní ọmọ tó bá ti pa lòbí ń gbé kì í ṣe dandan kó jẹ́ pé owó bọ́àtì ni wàá fi bẹ̀rẹ̀ ṣáàdì rẹ̀ tó bá ti ń rí ok fún fàdúràtì ok báyìí báyìí àwọn tó ti jọ́gà tó yẹ kó wọ́n ti mọ̀ pa iṣẹ́ ìtẹ́wọ́n pòkè bámi ṣe báyìí bámi ṣe báyìí bámi ṣe báyìí nínú ẹ̀ náà ni wọ́n ló ti mọ̀ pòkè ó tó ti ṣe lè jọ ó yá tún bámi ṣe báyìí bámi ṣe báyìí ó tó ti ṣáájọ.
0: Ọ̀dà òun náà lẹ ti ń gbọ́ látẹnu àlejò wa látàárọ̀ orí ẹ̀tọ́ iṣẹ́ ọwọ́ náà ni bẹ́yìn náà bá wojú àǹgọ́ yín ẹ̀rí mọ̀ yìí pé àkókò yẹn kò bá wa ṣòro rárá o na mo se npe yin wi pe ke yin na ke wa se kini ke gbon ten ta wo wa ka tubo le fe loju lori eto yi akoko wa sugbon eyin na e fi tiyin e fi gbe ti wa laruge ka fi ti wa na ka fi gbe tiyin laruge eni mo yi pe ojo opo yin seju sugbon a le gbe akoko ti lo akoko yen ti lo kama ba je eran ti o le gun agun nilo lati ti ma mo ohun gbogbo wa papapa alejo wa oro to keyin lori eto yi o na ni wi pe e ba wa se kini imoran yin ni iseju kan fun awon omo ekose gbogbo awon omo ekose imoran yin na fun awon oga imoran yin fun awon ebi awon idile ati awon obi bo jo je pe opolopo won tin fese nta ise owo sonu
1: eje kokko be la tori awon obi eyin obi wa nile eje ka je to ye po mo ma fun awon omo wa ni ifowo so wopo to muna doko to ba pe won kose e ma je ki omo to kose to pon lo bi se to lo bi se mo o ye ki o je ibanujo kan fun e pe ah jo bi a ko ba eni feyinti bi ole laari ise ni so ni de ni giga to ye pe e mo fun awon oran ju to ba ngbo yan bi o ba fe wu ko lo bi ko ba ri doju ko gan baba te e ba fun ni full support inu re si mama tun si pe je en fori ti se kemi na le jeyan mo tun dodo eyan oga te joga ise mo fi ona olohun ba be wa e mo je ka ni omo ise kankan lara ko sin ta fe gba nbe oni omo ise lara oni omo ise lara ko ni ko mo debi ti wa de ko de ni ko omo ise na mo debi ti o de laye e je ka fi gbogbo e pe oke o aburo mi ni o omo ya mi ni ko si bi ti ma ti e si mo ni awon obi omo ise re lara won na mo de ni omo ise lara mo dodo eyin omo ise na mo fi olohun ba be eyin ko sin teyan ko si irin ajo teyan rin laye to ni loju ko abila kankan o mo ti so siwaju eni ti o ba ni tan to fi tan iru won ipe tan e je ka duro ka foriti nta ba foriti dopin mo la o gbala
0: ni ire yo wa lori re alejo wa an lo le e ba wa se kini kilo oruko yin fun ara yin atoruko ile ise yin ke ma dagbere lori eto yin ti o san yi
1: oruko temi ni Opeyemi omo aranse ola ti oruko ile ise mi sin je Opiano Global Clothing Opiano aladire
0: Opiano aladire ona lagba lalejo aranse ola Opeyemi ona ni alejo wa to yan ise adire layo ni sise ha a o ma ni lejo bayi lo lori eto yin ni titi osan yi alejo wa akiyin lopolopo loruko Olorun ise yin yo tubo ma din nla mo ipe laipe laijina mo mọ̀ pé ẹ̀yin máa ń ṣe ìlérí ẹ ti ṣe fún mi ní kọ́lọ́fín mo mọ̀ pé ẹ tún ṣe fún gbogbo àwọn olólùfẹ́ ètò yìí wípé láìpẹ́ láì jìnà abẹ sí ń gbọ́ ìpolówó ọjà iléeṣẹ́ yín lórí ètò yìí àbí bẹ́ẹ̀ kọ́ lórúkọ Ọlọ́run ọba èyí tó yẹ pé mo wá bẹ̀rẹ̀ ètò nídìí ti ọ̀sán yìí èyí tó jẹ́ pé ó tún mo wá parí láyọ̀ àti àlàáfíà ẹ̀yin náà tó yẹ pé fẹ́ polówó ọjà lórí ètò yìí àbí fẹ́ polówó iléeṣẹ́ yín 08038072357 orúkọ mi ò yí padà Sunday Afọlábí òun náà lorúkọ tí mò ń jẹ́ jápàdé lórí ètò èmi lọ́lọ́pẹ́ ní ọjọ́ ìsinmi dédé agogo mẹ́rin ó dàbọ̀ odi ọjọ́ mẹ́jọ iṣẹ́ yín kò ní dìṣẹ́ lágbára Ọlọ́run.

0: ọlọ́run ó ṣe oògùn ni fún orúkọ rẹ o. Ẹ rí pé àrà ọ̀tún la tún gbà wọlé léni lórí ètò àkàndá ẹ̀dá nìkan ni West Radio 89.3 FM, your preferred awesome radio. Rédíò mọ̀lẹ́bí àkọ́kọ́ ní Ọ̀yọ́ State. Ọlọ́run náà ló pé kó rí bẹ́ẹ̀. Mo fi àsìkò yìí kí gbogbo ará ilé pátápátá jákèjádò gbogbo àgbálá ayé lókè òkun ní Nàìjíríà, Láfíríkà, ní Europe, mo kí gbogbo yín o wípé ẹ kàsán, ẹ káàárọ̀, ẹ dẹ̀ kú ìrọ̀lẹ́ níbi tí ẹ ti ń ṣe kíni, níbi tí ẹ ti ń gbọ́ wa àti níbi tó jẹ́ pé bí àárọ̀ lẹ́yìn wà àbí ọ̀sán àbí alẹ́ lẹ́yìn wà, àkì gbogbo yín pátápátá. A mà tún kú oṣù tuntun, kábíyèsí kẹ́rẹ́kẹ́rẹ́, oṣù ọdún yìí mà tún ṣe kíni, a tún bẹ̀rẹ̀ ìdàkejì ọdún yìí àbí ṣé second half kọ́ ni, a bẹ̀rẹ̀ second half ọdún yìí láyọ̀ àti àlàáfíà. A mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, inú oṣù keje ó wọlé bá wa ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run ó ṣe ògo ni fún orúkọ rẹ. Torí pé àrọ́jọ́ Mùsùlùkùn, ẹ̀jẹ̀ ń kí ìyá mi dáadáa. Our mother in Israel, Evangelist Lillian Gbadémọ́sí, mo kí yín màmá. Ẹni ṣìṣe lágbára Olódùmarè, iwájú iwájú lẹ ó máa lọ. Mo fi àsìkò yìí kí GM wa Ayọ̀ Emmanuel Ojo, mo kí yín sà. Ẹni ṣíṣe lágbára Olódùmarè. Àná de yẹ wetin devil talk o. Mo fi àsìkò ike ẹnjìníà mi orúkọ ẹ̀ má ti sápọ̀n mi lórí Stephen. Stephen ẹ ṣe gidi gan ni, ó ti disturb mi látẹ̀kan bíbí yìí. Ó dìgbà tí n bá ṣe tán. Mo dẹ̀ tún kí brọ́dà mi kejì náà. Ẹ kí lorúkọ yín sà. Ibrahim, oh my God, Ibrahim, orúkọ yẹn ó já owó. Mo fi àsìkò yìí kí bọ́dà Ibrahim, ẹ ṣe gidi gan ni. Esther náà ó wà nínú kulu pẹ̀lú mi. Ẹ jẹ́ kó ẹ gbóhùn ẹ̀ bó ṣe máa ń sọ, ṣe mọ̀ pé ẹnu ẹ̀ náà ló ti dùn. Ẹ jẹ́ gbóhùn ẹ̀ bó ṣe máa ń sọ. Óyá gbóhùn sókè Esther.
1: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ẹni tó bá bẹ̀rù Olúwa, a ti ṣe rere kan kò ní ní lára.
0: Bẹ́ẹ̀ni.
1: Sọ ìwà wọ̀rẹ́ mi, ìwà rere ni ẹ̀ṣẹ́ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko lódò wípé a káàárọ̀, ẹ káàsán, ẹ ká lẹ́nibí tí ẹ ti ń gbọ́ wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni Esther Ọmọwálé Ọlá, aya Adédèjì Ìṣẹ̀lẹ̀, ọmọ Adéṣínà Ṣọdẹ̀kẹ́. Mo fẹ́ fi wákàtí kí wa pé a kú ìgbìyànjú àti àárọ̀ ọba òkè Adé ìgbìyànjú Aládé lórúkọ Jésù.
0: Orúkọ tèmi ò yí padà, Olúwa tó sìn jí ó fi gamẹ́tọ̀.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé tọ́sí àkọ́kọ́ nínú oṣù lórí ètò àkùndá ìdání kan ní West Radio, a máa fi ń ṣe kí ni, a máa fi ń bu ọlá fún Ọlọ́run, a máa fi ń kọ orin ìyìn, a máa fi ń dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àánú ta rí gbà tí àwọn kan ò rí gbà, àti fún orí ọ̀fẹ́ ta rí gbà, àti fún orí ẹ̀ tá à ń rí gbà ní ìgbà gbogbo, àti fún ààbò rẹ̀ tá à ń rí gbà. À ń sùn, à ń jí, kò ń ṣe àlámùwa ló ń jí wa o, àánú rẹ̀ ló ń jí wa ní ìgbà gbogbo.

bá ṣe ṣe títì nílé yìí a máa ju orin yẹn síta bọ́mbà tó bọ́mbà àbí àṣíkà àbí a máa ju síta a máa lọ bẹ́yẹn a máa kọlu ra wọn bẹ́yẹn so a máa fi yin ọlọ́run a máa fi gbé orúkọ rẹ̀ ga. So bó bá ṣe ń lọ bẹ́yẹn a máa sọ ọ̀rọ̀ sí i fún gbogbo àwọn àkàndá ẹ̀dá ó lọ́rọ̀ ta fẹ́ jù síta lénìí.

oníjùrúwá ti dé o, Cosmas ti wọlé o. Cosmas, kí ló dé tó fi pẹ́ báyìí? Àwọn èèyàn ti ń dúró dè wá lé. Kí ló dé? Ìwọ ló dá wa dúró báyìí o. A mọ̀ pé kó lè dáa náà ni, kó lè dáa. Ẹ ṣe gidi gan, tẹ bá ti rẹni tó nífẹ̀ẹ́ nǹkan téèyàn ń ṣe tó dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run lọ́kàn, ẹ ti mọ̀. Ẹ tún dá wá, ẹ tún mú Sista Kenny dání, ẹ sọ fún mi tẹ́lẹ̀. Mi ò gbọ́ o.

wọ́n ti bá wa gbéjùrù dé o. A tún ṣe bá ṣe máa ń ṣe lóṣooṣù. Torí pé ẹ̀dá tó bá mọnúrò lélè mọ́ pẹ́ du. Gbogbo ẹ̀yin àkàndá ẹ̀dá tẹ̀ ń gbọ́ mi ipòkípò tó léwu kẹ́ ẹ wà, ẹ jẹ́ ká kọ́ bá ṣe ń dúpẹ́ fún Ọlọ́run. Lóòótọ́ o jẹ́ àkàndá ẹ̀dá ipò tó wà yẹn kò dùn mọ́ ẹ nínú, máa dúpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà, torí òun ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ọpọlọpọ àkàndá ẹ̀dá mi wọn ti ẹ̀jókòó sí kọ̀rọ̀, wọn a máa sunkún pé ìwọ Ọlọ́run kí ló dé tó fi dá mi báyìí, ìjẹ́sí Ọlọ́run ti ẹ̀ wà bí, ìjẹ́sí Ọlọ́run ti ẹ̀ wà, tí Ọlọ́run bá wà ṣó wá yẹ kí n wà nínú ipò tí mo wà yìí. Bó ṣe wo Olúwa

0: pé o jẹ́ àkọ́dá ẹ̀dá, má fi ìrònú parẹ́, má fi ìrònú ṣera iléṣe, ìrònú kọ́ ló lè ṣe ọ̀dọ́.
1: Ló máa wọlé ṣe
0: Ọlọ́run ọba ṣẹ̀dá tó dá ohun gbogbo, òun náà ló sì lè ṣe ohun gbogbo, Ọlọ́run ló lè ṣe. Ìjẹ́ o mọ̀ pé nínú ìdúpẹ́ tó ń dún yẹn gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá tó ń dúpẹ́ fún Ọlọ́run, ìjẹ́ o mọ̀ wípé nínú ìdúpẹ́ yẹn ìṣẹ̀lẹ̀ ńlá tó oró kan tì ó lè ṣẹlẹ̀ sínú ayé ẹ. Torí gbogbo ìgbà tí bá ti sùn, tí bá ti jí, mo máa sọ fún Ọlọ́run, ọ̀rọ̀ mi tọ́pẹ́. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó tún ṣe kíni, ó tún ṣe dèdú ọpẹ́, ó tún ju ọpẹ́.

gbogbo àkàndá ẹ̀dá ẹ jẹ́ kí ọpẹ́ wa kó lè kàn sí níwájú Ọlọ́run. Ẹ jẹ́ kí ọpẹ́ wa kí orin ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ ní gbogbo ìgbà tàbá wà níwájú rẹ̀. Ẹjọ́ ẹ lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page.

ẹ̀yin ara lẹ má bínú wọn sì ń ṣe gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ lè ṣe kíni kó lè ṣe dédé. ìṣẹ́jú márùndínlógún náà la lò tá fi dúpẹ́ lé ọwọ́ rẹ̀.

ẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú worship. A kan kọ bí worship lórí kan. Ká fi dúpẹ́. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí kan ní Facebook wa. West Radio 893 FM fanpage. West Radio 893 FM fanpage. Bẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ drop comment yín, ẹ drop ẹ̀ síbẹ̀, ẹ like ẹ̀, ẹ bá wa share. Torí pé tiwa tọpẹ́ ojú ọpẹ́ lọ. Gbogbo àkàndá ìdá tó ń gbọ́ mi pátápátá, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Ẹ já dúpẹ́. Ṣé orí ipò tó wà yẹn kò lè gbẹ̀mí ẹ? Ìwọ ni wàá rẹ̀yìn ẹ̀. Gbogbo nǹkan tó ń là kọjá gẹ́gẹ́ bí àkàndá ìdá, ìwọ ni wàá borí ẹ, kò lè borí ẹ. Nítorí kíni? Nítorí pé a ní Ọlọ́run tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ohun tí Ọlọ́run ò bá lè ṣe, kò sí ẹnìbọdì tó lè ṣe. Ohun tí Ọlọ́run bá dẹ̀ ti ṣe, ó ti ṣe nìyẹn. A fẹ́ ṣe kíni? A fẹ́ gbóhùn ọpẹ́ wa sókè. A fẹ́ mú ẹbọ ọpẹ́ wa, a gbé wá síwájú rẹ̀. Kábíyèsí Ọlọ́run, èṣù máa ti pòfo. Èṣù ti pòfo. A ṣe tètè ní ẹ̀rí adẹ̀ tẹ̀lé. Kábíyèsí Ọlọ́run. Àdìtú lorúkọ rẹ ń jẹ́. Ibikíbi tó bá wà, ó bá jà kàndà, bá jà barapá. Ẹ jẹ́ ká jọ pọ̀ nǹkan pọ̀. Ká jọ ṣe kíni? Ká jọ yin Ọlọ́run. Ẹ̀ẹ̀kan náà la máa ń ṣe nínú oṣù. Ẹ̀ẹ̀kan la máa ń ṣe. Ẹ̀ẹ̀kan la máa ń ṣe. A dẹ̀ ń ṣe léyìí fún ìdí méjì. À ń ṣe léyìí láti fi dúpẹ́ oore lọ́wọ́ Ọlọ́run. A dẹ̀ tún ṣe léyìí láti jẹ́ kí gbogbo àwọn àkàndá ìdá tó bá ní ẹ̀bùn orin, láti wá fi ẹ̀bùn orin wọn hàn, láti wá fi ohun wọn dúpẹ́ fún Ọlọ́run. Láti wá fi ohun ọpẹ́ wọn dúpẹ́ fún Ọlọ́run. Lóòótọ́, gẹ́gẹ́ bí àkàndá ìdá, ó lè máa la nǹkan sí bí méjì kọjá, mo mọ̀. Lóòótọ́ ni, torí pé èmi náà mọ bó ṣe rí. Torí pé èmi náà tí mo ń sọ̀rọ̀ àkàndá ni mí, mo mọ bó ṣe rí, mo mọ̀ nǹkan tí àkàndá ìdá ń là kọjá. Ṣùgbọ́n nǹkan tá à ń là kọjá yẹn, à ń là kọjá wọnú ògo ni, wọnú ayọ̀ ni. À ń là kọjá láti fi gbé orúkọ Ọlọ́run ga ni. Ẹ jẹ́ ká jọ pa òǹkọ̀, ká jọ kọrin. Orin yẹn sọ wípé ó ní

0: òṣèlú náà nílùú Abuja tí wọ́n ṣiṣọ́ tí wọ́n sì ṣe àtẹ̀jáde ó kọ àwọn tọ́rọ̀ náà kàn sí ojú òpó ayélujára àjọ INEC. Ètò náà ló ti wá fi bí pínpín sí gbogbo àwọn àhesọ ọ̀rọ̀ eléyìí tó ń jẹ jáde lórí àwọn ìṣípòrọpọ̀ tẹ́pọ̀ ṣeéṣe kó wáyé tẹ́lẹ̀ nínú àwọn orúkọ yìí. Nílẹ̀ òkèrè arákùnrin kan rèé eléyìí tí a pín ti dóòlà rẹ̀ lẹ́yìn tí a pín ó ti wà lábẹ́ ilé àwókù kan fódìdí ọjọ́ bíi mẹ́jọ eléyìí tí a pín owó kù lẹ́yìn ìṣẹ̀lẹ̀ mímì ilẹ̀ kan nílẹ̀ Venezuela. Àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ pàjáwìrì wọn ni wọ́n pe wọ́n láǹfààní àti ṣiṣẹ́ akin láti dóòlà ara ọkùnrin yìí wọ́n pe kò dín ní àwọn èèyàn bíi ẹgbẹ̀rún méjì ó lé ní ọ̀ọ́dúnrún wọn ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n jáde láyé lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nílẹ̀ Venezuela lọ́jọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ tòní kò ní ju báyìí lọ darapọ̀ mọ́ aago mẹ́jọ alẹ́ lórí àkójọpọ̀ ìròyìn lẹ̀wà. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga agbẹ́mọ̀gbẹ́ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá Olóède ló mọ̀ ìná wá sí ti gbọ̀nyín ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbẹ́mọ̀gbẹ́ Wellsday 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

0: pọ̀ lè dáyé sí rárá. Àgbájọwọ́ la fi sọ̀yà. Wọ́n ní àjèjú ọwọ́ kan
1: ọ̀gbẹ́rù lórí o.
0: Àbẹ́ ẹ̀kọ́ kẹ́yìn ó ló wọn fọwọ́ kan gbẹ́rù. Ṣé yóò gbé yóò gbọ́dọ̀ fọwọ́ kejì kiri o. Ó ní wípé o nílò ẹlòmíì kó o tó ga. Àǹtí mi Kristana mú kí yín ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bèrè mí.
1: Ẹ ṣe kọ́ o.
0: Ayin.
1: Wọ́n ṣe wọn o.
0: Wọ́n béèrè lánàá.
1: Wọ́n ṣe wọn.
0: Wọ́n ní Prof nǹkan mọ́ náà.
1: Wọ́n ṣe wọn o.
0: Prof wa.
1: Bẹ́ẹ̀ ni
0: o. Ó wà dáadáa torí kanpe torí kókó bí wọ́n pamọ́ lẹ́fọ́. Tí ń dàgbìn níbi àhá epo. Àǹtí mi kan náà béèrè ẹ lónìí o. Àǹtí mi Paulina Adébín pé ọmọ ìyá Ajẹ́bù. O ní wàá kí collaborator rẹ ń
1: bá ń kí o. Wọ́n ṣe o. Ọlọ́run ní gbàgbé yín o.
0: Àmì ọjà ẹ. mo mọ̀tán ní múkẹ́lómi ò wọnú ògbó lọ ńgbọ̀ jẹ́ pé ti ẹnìkan ló mọ̀ èrò ti ẹnìkan ló ti ẹnìkan ní the best.
1: níbi kan ńgbà kan ẹ má pè mọ já sọ̀rọ̀ ẹnìkan ó fẹ́ ilé iṣẹ́ tí wọ́n máa ń ra ọjà ni ó wá bá ẹni tí ó bá tó bá lẹ́nu ìbìwé kíkọ tó bá tó ń kọ̀wé kò tiẹ̀ kíra kò ká sí pé ẹ̀mọ́ ilé yóò lè jẹ́ kankan ó bá lọ wájú. Àwọn tó fẹ́ ra ọjà lọ́wọ́ tí ó ti kọ rìsíìtì kò rí wọn. Ó ṣẹ̀ṣẹ̀ wá kò kí ẹnìyẹn tẹ́lẹ̀ o. Ó ṣẹ̀ṣẹ̀ padà
0: wọ́n. Tọ́gbẹ̀gbẹ́ ẹ̀kọ́ dá.
1: Ẹ káàsán bí o tìbí tẹ̀ ń wò.
0: Yóò máa wò ni.
1: Ìyá wò pé ṣé bí wọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe ń lé yín nù.
0: Ṣé
1: ọ mọ̀ yẹn kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó wá rí ẹni tó wá lọ náà ló ṣẹ̀ṣẹ̀ wá kí wọn.
0: Ìmọ̀ ẹnìkan ọjọ́ bọ̀rọ̀bọ̀rọ̀.
1: A ló ti bá ti béèrè. Tààràtà ni wọ́n gbà.
0: Tààràtà ni
1: ó wà nílé o.
0: Èmi nìkan ni tèmi kónkó jábìlì. Èmi nìkan ni o. Èmi nìkan ni o.
2: Àwa máa rí bí ọba rèé tí ó máa rẹ̀. Ó dá àbòbò mi táyà tọmọ tẹ́bi tara.
0: Ó bá di aago márùn-ún àbọ̀.
2: Ó dá àbòbò mi tá.
0: Kó tó di aago márùn-ún àbọ̀ tó bá di aago márùn-ún kọjá ìdílé ẹ̀ẹ́dọ́gbọ̀n. A wà sọ ìbéèrè wa. A wà sọ ìdáhùn rẹ̀. Asòfin táàbà rẹ ń tó sọ alàgbà Ọlájídé àti Prince wọn họ lẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ni. Alàgbà Prince láti gbẹ́dá àti alàgbà Ọlájídé látàmú lóko.
2: Ìgbòdò mi kò jẹ́ kó já sórí asán. Ìgbòkègbodò mi kò jẹ́ kó já sórí asán. Mò ń yan fanda fanda.
0: Béèrè fúnra lọ́wọ́ ò lè dá ṣe.
2: Lójú àpẹẹ̀kọ́.
0: Wọ́n ṣe mọ̀gbọ́n tán mo mọ̀ tán fi lu ẹlòmíì.
2: Wọ́n lọ ṣe yíyan lójú rẹ̀.
0: Kọ́lọ́n jẹ́ àmọ́ rẹ ní ìrìtọ̀. Ẹnu orí ká máa rẹ ní ìrìtọ̀.
1: Ẹlòmíì
0: ẹni bú fọ̀rọ̀ lọ ẹni bú wọ́n bá gbà wọlé.
2: Ẹlẹ́kùsí ò gbọ́dọ̀ yí dáta. Ìmá sí kú gbọ́.
0: King Sunny Ade ló ń bá tẹ́gùn ló ń bá fà lọ́wọ́ báyìí. Ìmá sí fú God. Lórí ètò ọmọ ni yóò máa ní dé. Bàbá ń gbafẹ́ pọ̀. Bàbá ń gbafẹ́.
1: Ọgbafẹ́. Tó bá kó rẹ̀ sún nígbà tó bá tún di.
0: Ọgbafẹ́.
1: Tójó tó bá tún jó báyìí ó kọ́ ọmọ kékeré.
0: Ọgbafẹ́ pọ̀.

0: Ìwọ ọmọ yìí mú ní kó fọ̀rọ̀ rẹ lọ yàn ṣùgbọ́n fọ̀rọ̀ rẹ tó da. Ara ń tí yẹn fi jọrọ ẹ lójú náà. Ẹlòmíà ni òun tòun lò wọ́n sá sí kókó jábẹ́lẹ́ tiẹ̀. Wọ́n máa ń bàtẹ́lẹ̀ tiẹ̀ ni. Irú wọn bá wọn sì kó nù náà ni. Wọ́n kó kó tó káyìn. Ẹ mọ̀ pé tó bá di aago márùn-ún àbọ̀ la máa ń bọ́ sí abala kejì ètò yìí. Ta ti mọ̀ ń pa àlọ́ àpamọ́ àti àlọ́ onítàn àlọ́ tò ní òtún kẹ́ǹkẹ́ yóò kẹ́ǹkẹ́. Ọmọ mi Kẹ́hìndé Mákindé mú kí ẹ ó pè mí jò ní ara àwọn olólùfẹ́ ètò wa nù ọmọ lẹ́ńjẹ lẹ́ńjẹ ni ó ti gbẹ̀bọ̀ mi rí lórí ètò.
1: Ṣé ọmọ láti Òṣogbo kan náà wà tó máa ń gbà?
0: Kẹ́hìndé Mákindé láti Òṣogbo. Àgàdádì mi ẹ̀kújọ́ mẹ́ta ta ni oní Kẹ́hìndé Mákindé Kẹ́hìndé wọnú ọ̀kárí láì. Gbogbo àwọn ọmọ bàbá náà là ń fi ọ̀rọ̀ sí létí. Kẹ́nikẹ́ni ọmọ jọra ẹ̀ lójú. Àwọn tí mo ti kókó jábẹ́lẹ́ wọn jọra wọn lójú púpọ̀ ni. Àgbájọwọ́ ni àti kì í sọ̀yà.

0: àrùn rẹ tiẹ nìkan sí yìí kó bá wa sọ iye kan alábàáhùn ojú mẹta lọ àmọ wo náà nìyí kan rẹ 0916893 1000 0915333 4893 0911333 8 9 3. Fàsìkò kí gbogbo àwọn lọ́jọ́ bí oṣù yìí pátápátá ara wọn ni mo wà.
1: Congrats.
0: Hello.
2: Hello. Hello.
0: Ẹ kúrò lẹ́ o.
2: Àgbẹ̀ni Adéoyè tẹ́lẹ̀ mi láti kó aláàpáta.
0: Àgbẹ̀ni Adéoyè àbí.
2: Adéolú Káyọ̀dé.
0: Adéolú Káyọ̀dé ara àwọn onífàwọn náà. Ọya mọ̀ ń gbọ́ o.
2: Ìjàpá.
0: Ìjàpá.
2: Yánníbo.
0: Yánníbo.
2: Àti ìrere.
0: Àti ìrere. Gbogbo yín ẹ̀há lọ́bẹ̀ ọ̀bẹ ni ẹ̀bà àbálẹ̀ a sọ nìsín a sọ ansa gbogbo yín nìsín tí ẹ mọ̀ tó yẹ yín o ẹ ṣeun adúpẹ́ o.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. Prof. Dáwọn lóhùn aago márùn-ún tí kọjá ìdúgbò ẹ̀dọ́gbọ̀n báyìí. Ìran alábàáhùn kò ju mẹ́ta lọ.
1: Mẹ́ta péré nù.
0: Ìsọ fún ká gbọ́.
1: Àkọ́kọ́ ni alábàáhùn.
0: Alábàáhùn fún ara ẹ̀.
1: Èkejì ni òsásọ̀nà.
0: Òsásọ̀nà.
1: Ìrere lóṣù kẹta.
0: Ìlóṣù kẹta. Olúwa àbí ọba oko. Hello. A ti sọ ìdáhùn fún yín. Alábàáhùn ṣé ẹ rí alábàáhùn òun àti yán níbo.
1: Tọkọtaya ni.
0: Ẹ̀yà kan náà làwọn yẹn tọkọtaya ni wọ́n. Ṣé wá rí ọ̀sásọ́nà ẹ̀kanu ìrere ọ̀kanu. Prince àtàlàgbà Káyọ̀dé àtàlàgbà Ọlájídé ṣe ẹ̀ ti gbọ́ bá àtàwọn ohun tẹ́ ń gbọ́ wa dáadáa. Alábàáhùn àti yán níbo ìkankan náà ni wọn tọkọtaya ni wọn bí ọkùnrin àtobìnrin ìsinmi ìyá kan náà ni wọn ẹ wá rí ìrere yẹn ọ̀tọ̀ lòun òun kéré jọjọ àti pẹlẹbẹ ni ọ̀sásọ̀nà sẹ́yìn gànàkú báyìí tiẹ̀ so ìran alábàáhùn mẹ́ta ta nínú o.
1: Tí wọ́n bá tún fẹ́ mọ bí ẹni wọ́n bá mọ citron mọ́tò citron láyé jọ.
0: Tí máa tún rìn ní máa rìn nílẹ̀ máa rìn lórí omi bí ọ̀sásọ̀nà ṣe rí nù tó yẹ yín báyìí. Hello.
3: Hello.
0: Hello.
3: Ẹ̀ka ìsìn ẹ̀kúrò lẹ́wọ̀.
0: Akíyin o ẹ̀kú iṣẹ́ òní o.
3: Ọláyínká ló ń kíyin o ẹ̀kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun. Ọláyínká láti bo.
3: Ọtúnmọ̀sọ Ọláyínká ló ń kíyin o.
0: Ọtúnmọ̀sọ Ọláyínká ẹ̀kú ìjọ mẹ́ta o. Ṣàlàáfíà ni o. Ayọ̀ làá máa gbúrò yín ẹ ṣeun adúpẹ́ o.
1: Ẹ ṣe gan o.
0: Gbogbo àwọn olólùfà tí máa dá sí ètò yìí gbogbo yín pátápátá nílẹ̀ kí o àtàwọn tẹ́ ẹ kí wa náà àkíyìn o àkíyìn o tó bá di aago márùn-ún àbọ̀ àkàndùn abala kejì mo fẹ́ kẹ́ gbádùn orin kí n sá mo fẹ́ kẹ́ gbádùn ẹ̀dá.

0: Hello? Hello? Ẹ̀kọ́ ilé àǹtí mi Kristana. Erapala Wole.
1: Erapala, I wish you happy birthday in advance.
0: Ah, thank you so much. God bless you. Ẹ̀ṣẹ̀gun. Adúpẹ́ o, ẹ̀ṣẹ̀gun. Àbí o. Ah, ayé. Ọ dàbẹ ni kojú pọ̀ ọ̀nà n kò tọ̀ dáadáa.
2: Tọ́
0: rí ẹ ṣé o.
2: Ẹ ṣe tàìtì.
0: Kristana ẹ ṣeun.
2: Bọ́ọ̀lù ẹ ṣe dánwò ọmọ.

0: Ẹgbọ́n àlọ́ yìí dáadáa o. Ẹgbọ́n àlọ́ yìí ẹgbọ́ dáadáa. Ẹgbọ́n dáadáa o. Ẹgbọ́n o. Ẹgbọ́n dáadáa o. Abímọ lóòjọ́ ó ń gbìjàyà rẹ̀. Abímọ lóòjọ́ ó ń gbìjàyà rẹ̀. Kí ni o? Zero 9168931000. Hello.
1: Hello.
0: Adekunle Prince.
1: Ata
0: ni o. Ata ni oda. Eja fe lo kan lanfani si ka to wa so. E se o Prince, e se gan latagbeda.
2: E se o.
0: Abimọ lóòjọ́ ó ń gbìjàyà rẹ̀. Abẹ́rẹ́ nǹkan máa mi.
3: Ọjọ́ jẹ́ omi ro.
0: 09153334893. 09113338 93. Abimọ lóòjọ́ ó ń gbìjàyà rẹ̀.

0: àbímọ lóòjọ́ ó ń gbìjà ya rẹ̀ ẹ̀yìn bá a bá rí ẹni mọ̀ á sọ ò ọmọọba ó ti jájú ẹ ọláta ni ṣùgbọ́n àwa lòdì sáta ntọ́ jẹ́ àbọ̀.
1: Hello.
0: Ẹkúrọ̀lẹ́ o.
1: Ẹkúrọ̀lẹ́.
0: Orúkọ yìí bí ẹ ti ń pé o.
1: Ọlájídé ń pè.
0: Ọlájídé.
1: Ṣíkẹ́ Ọlájídé.
0: Láti amúlòkọ àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Àyọ̀dà fún yín. Ọya o.
1: Kẹ̀kẹ́ ni o.
0: Kẹ̀kẹ́ yín. Kẹ̀kẹ́ tí máa táyà lórí ẹni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà yín.
2: Ok.
0: Bẹ́ẹ̀ bá gbà á sọ fún yín. Ẹ ṣé o. Alàgbà Ọlájídé ẹ ṣeun o. Prof. Ọmọ jẹ́ aṣọ fún wọn.
2: Ọya ẹ sọ.
0: Wọ́n ní abímọ lóòjọ́. Ó sì ń gbìjà ya rẹ̀.
2: Ẹnu àgbà lóbi tí gbó.
0: Àgbà wo.
2: Ẹyin.
0: Àlùbọ́sà ni o.
2: Olúwa mi o. Kí ló dé?
0: Àlùbọ́sà ni.
2: Ok.
0: Ṣé ẹ rí àlùbọ́sà? Tí ẹ bá ti mú tẹ́ ẹ ti bó báyìí. Tẹ́ ẹ bá ń rẹ. Kí ni ọmọ ṣe?
2: Ọmọ máa tàyàn lójú o.
0: Ọmọ tàyàn lójú ni. Ẹn ẹyọ abimọ lójọ ń gbìjà ya rẹ nu àlùbọ́sà ni o.
2: Ok ẹrú rẹ òun wa rẹ ìtẹ rẹ.
0: Ìtẹ rẹ àlùbọ́sà ẹrẹ àlùbọ́sà ẹrẹ
2: ojú yóò somi o.
0: Ojú yóò somi omi kan máa kó lójú ọmọ tẹpẹrẹ pẹrẹ. Àlùbọ́sà ilé ká ní àwọn tó gbìn lólóró. Àlùbọ́sà ni o ẹyìn abimọ lójọ
2: ń gbìjà
0: ya rẹ àlùbọ́sà ni o. Ẹjẹ́ ká fúnra wa lẹ́yọ̀ kan sí ká tó bọ́ sí àlọ́ àpàgbé. Ewùrà gẹ̀dẹ̀gbẹ̀ ẹgbọ́ o. Ewùrà gẹ̀dẹ̀gbẹ̀ àbúbùú kò lójú. Ẹgbọ́ o. Ewùrà gẹ̀dẹ̀gbẹ̀ àbúbùú kò lójú o. Kí ni o?

Ẹkálẹ́ o, àsìkò iṣẹ́ látàárọ̀ bákan náà lakú àròdá òjò yìí lágbára lọ́wọ́ Elédùmarè yóò tù wá lára. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé sí ti gbọ̀yìn lálẹ́ tòní láti ìkànnì kọ̀ǹga àgbọ̀nmọ̀gbẹ́ Wales Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọlé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbèrò láti ṣe ìfilọ́lẹ̀ àwọn tó ní ṣe pẹ̀lú ètò àlàkalẹ̀ fọ́rọ̀ ìkọ́lé. Mínísítà tó sọ̀rọ̀ ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdírẹ fún àyípadà aṣọ fáwọn agunbánirọ̀. Ẹgbẹ́ òṣèlú APC ṣiṣẹ́ lójú Sharafadeen Ali Adedeji gẹ́gẹ́ bí olùdíje sí ipò gómìnà àti igbákejì rẹ̀ ní ṣiṣẹ́ ìtẹ̀lé fún ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Ilé ẹjọ́ ṣe ìfìdímúlẹ̀ ìṣedarí ẹgbẹ́ òṣèlú ADC tí David Mark ń léwájú rẹ̀ nígbà tí a da ẹjọ́ Abéjídé nù tíketíke. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàlàyé pé àtúnyẹ̀wò tó ń lọ lórí ọ̀rọ̀ òfin ìkọ́lé lórílẹ̀-èdè yìí ọ̀nà yóò mú kí àwọn ìlànà tuntun tó bójúmu kó wà sí ẹ̀ka ètò ìkọ́lé pẹ̀lú àwọn ìlànà tó múnádóko àti àwọn ìgbésẹ̀ láti dín ewu kù láwùjọ wa. Ìjọba ṣàlàyé pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ló wà láti jẹ́ kí àwọn ilé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n túbọ̀ ní ààbò tó dájú pẹ̀lú agbára láti farada ìpèníjà kí wọ́n sì dára láyìíká tí wọ́n sì bójú rí. Mínísítà fọ́rọ̀ ilégbèé àti ìdàgbàsókè ìlú Mutaka Adama wọn ló sọ̀rọ̀ yìí lónìí níbi àpéjọ kan fún ẹ̀ka tó ń sọ̀rọ̀ ilékẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí a pín ṣe nílùú Àbújá. Mínísítà náà ti ludàrí ẹ̀ka ìdàgbàsókè ìlú àti agbègbè ní iléeṣẹ́ náà Margaret Adejobi ṣojú fún. Ó ṣàlàyé pé àtúnṣe òfin ìkọ́lé náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà pàtàkì láti dín ìtúsílẹ̀ ìfin carbon láti inú àwọn ilé àti iléeṣẹ́ ìkọ́lé ní Nàìjíríà kù, kí ó sì jẹ́ kí ẹ̀ka ilé àti ìkọ́lé orílẹ̀-èdè yìí kó bá àwọn ìlànà àgbáyé lórí àyípadà mu. Ó wá rọ gbogbo àwọn iléeṣẹ́ ìjọba, àwọn iléeṣẹ́ aládàáni àti àwọn ìkan gbogbo tọ̀rọ̀ kan tó fi wọ́n wà lába pín lẹ́ka ìdàgbàsókè gbogbo láti fọwọ́sowọ́pọ̀ ní ẹ̀ka ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti rọ àwọn olórí orílẹ̀-èdè ìwọ̀ oòrùn Áfíríkà láti yí agbègbè náà padà láti ẹ̀ka ètò inú ọjà agbègbè sí agbègbè ìpèsè ohun ní fífihàn pé ọjọ́ ọ̀la agbègbè náà wà lórí ìdàgbàsókè iléeṣẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ ọrọ̀ ajé eléyìí tó ń jinlẹ̀ sí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìṣiṣẹ́ lójú olú iléeṣẹ́ Kowas tuntun kan nílùú Àbújá lónìí, ààrẹ ṣàlàyé pé ilé tuntun náà tí wọ́n sọ orúkọ rẹ̀ ní ojú Áfíríkà ló gbọ́dọ̀ sí ìpele tuntun sílẹ̀ nínú ìsapá agbègbè náà láti rí àlàáfíà ìdàgbàsókè ọrọ̀ ajé tí gbogbo orílẹ̀-èdè yóò jùmọ̀ jẹ àǹfààní rẹ̀. Bí ó ti ṣe ìdámọ̀ àṣeyọrí ECOWAS nínú fífi ìfìdí àlàáfíà múlẹ̀, ìṣàkóso ìjọba alágbádá, ìfọwọ́sowọ́pọ̀ ọrọ̀ ajé àti òmìnira ìrìn àjò àwọn ènìyàn, ẹrù àti àwọn nǹkan tó jọmọ́ wọn. Ààrẹ Tinubu kìlọ̀ pé àjọ náà gbọ́dọ̀ yára dojú kọ àwọn ewu tó ń pọ̀ sí bí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí, àìlera ọrọ̀ ajé, àìní oúnjẹ tó péye, àyípadà ojú ọjọ́ tó fi máwọn ìṣòro ìlera gbogbogbò àti ìfẹ́fùkẹ́ tó ń pọ̀ sí láàrin àwọn ọ̀dọ́. Ó ṣàlàyé pé ìpele tuntun nínú ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà wọ̀nyí òní kò gbọ́dọ̀ dúró sórí ọ̀rọ̀ tàbí ìkéde nìkan bí kò ṣe pé ó gbọ́dọ̀ yọrí sí àyípadà gidi nínú ọrọ̀ ajé agbègbè náà. Mínísítà fún ọ̀rọ̀ ìdàgbàsókè ọ̀dọ́ nílẹ̀ yìí Ayọ̀dẹ́lẹ́ Ọláwáńdé ti ṣàlàyé pé ìjọba àpapọ̀ ó ní kò tí ì fọwọ́ sí lílo aṣọ àdírẹ gẹ́gẹ́ bí aṣọ tuntun fún àwọn agùnbánirọ̀ lẹ́yìn tí ọ̀rọ̀ rẹ̀ nípa àtúnṣe eléyìí tí wọ́n gbé kalẹ̀ yẹn tó fa ọ̀pọ̀ àríwísí láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìkéde kan eléyìí tó tẹ̀ jáde lójú òpó X rẹ̀ lónìí, Ọláwáńdé ṣàlàyé pé àwọn ìròyìn tó níṣe pẹ̀lú rírọ́pò kakí pẹ̀lú àdírẹ ni kò ṣàfihàn ohun tóun sọ ní kíkùn lásìkò tó ń kópa lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lówùúrọ̀ yìí. Mínísítà náà ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ó mẹ́nu kan àdírẹ àti ànkárá nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà, wọ́n jẹ́ àpẹẹrẹ àwọn àbá
ti won gbe yewo ninu atunse ton lo lori eto enu ayese to se fi kan pe ko si ipinu ti won ti se lori iru aso eleyi ti o je aso tutun won o tun wa ro awon orilede Nigeria pe ki won ma se je ki ariyanjiyan lori aso tutun na ko ba awon afojusun gboro eleyi ti won se lori atunse ton lo lowo lori eto agunbaniro ko ma ba ba je Ile bima shofin ipinle Oyo ti fowo si yan sipo dokita Ladipo Olabode Taiwo gege bi commissioner eleyi ti an dabo oko re lo si waju ile ohun leyin ti won fowo si oruko re nigba lasiko ijoko ile lojo isegun eleyi ti an ti se abenu gan ile right honorable Adebogun Toyin to le waju re ifowo si na waye leyin ti ile bima shofin na gbo ti won si se agbeyewo eleyi to ni se pelu iroyin lati odo igbimo ile lori awon ise pataki eleyi ti igba keje agbenuso ile honorable Muhammad Abiodun Fadeye so je alaga re ibimo na soro be won soro gbe ibuwolu na leyin iforowanilenuwo ati ayewo eleyi ti won se fun leyin na ile ibimo asofin gba gbogbo aba eleyi ti ibimo na gbe kale ti won si fowo si yiyan dokita Ladipo Olabode Taiwo gege bi commissioner ninu igbimo alase ni ipinle Oyo be o ba gbagbe eran ati pe gomina ipinle Oyo onimo ero seyin makinde ninu leta kan eleyi to ko lodmo ojo osu kefa odun ti a waye lo ti fi oruko dokita Ladipo Olabode Taiwo ranse se ilebi ma sofin fun ayewo ati ifowo si ni ibamu pelu ofin orilede Nigeria todun 1999 ti atunse to de ba Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC òní àti ṣíṣọ lójú orúkọ Sẹ́nẹ̀tọ̀ Sàràfàdín Àlé àti Adéṣọ́jí Adédèjì gẹ́gẹ́ bí olùdíje sí ipò gómìnà àti igbákejì rẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, ìṣíṣọ lójú náà òun ló wáyé lónìí nílùú Ìbàdàn tí ṣòlú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú àwọn ìkan àti àwọn ọmọ ẹgbẹ́ náà ti láǹfààní àti kórajọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ali òní pé ó jẹ ẹni tí ó mọ bí àṣẹ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tó fìdí ọ̀pọ̀ àwọn olùdíje nínú ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú APC nílé ìta àti rí ẹni tó ti gbà kan rí jẹ́ mínísítà fọ́rọ̀ ètò agbára nílẹ̀ yìí olóyè Adébáyò Adélábù ẹni tó ti gbà kan rí jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nímọ̀ Rauf Ọlaniyan agbẹjọ́rò Hakim Agbájé àti ẹnjiníà Oyèdélé Aláwo tó fi ìdí wọn janlẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ níbi ìṣíṣọ́ lójú náà. Àlé ṣàkàwé ìjẹjáde rẹ̀ àti ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò abẹ́nú náà eléyìí tó ń sọ̀rọ̀ wípé èyí jẹ́ àṣeyọrí fún gbogbo ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n wà ní ìfarajìn sí ìtẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Adájọ́ Musa Liman tó wà nílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá òun ló ti fìdí ìdarí àwọn àgbààgbà àti àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú ADC eléyìí tí ẹni tí ń ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ rí David Mark tó ń léwájú wọn nígbà tí wọ́n da ẹjọ́ kan eléyìí tó wà látọwọ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Lékè Abéjídé eléyìí tí ń dànù tíketíke látàrí pé kò ní ẹsẹ̀ ńlẹ̀ rárá nígbà tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lónìí adájọ́ Liman òní pé ó ṣe ìgbéró àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ìkànmínú eléyìí tó wá látọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú ADC ẹni tó ti gbà kan rí jẹ́ alága káfàtà rẹ̀ Ralph Nwosu Mark àti ẹni tí ṣe akọ̀wé fún ẹgbẹ́ náà Rauf Aregbesola. Adájọ́ náà eléyìí tí wọ́n pe wọn ni ó ṣe ìgbéró àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àìrẹ́sẹ̀wálẹ̀ ilé ẹjọ́ tó kọ́kọ́ gbé ẹjọ́ náà ní àkọ́kọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìdásí àwọn ọ̀rọ̀ tó jẹ́ àárín ẹgbẹ́ òṣèlú eléyìí tó sì ṣe àkàwé ẹ̀ gẹ́gẹ́ bí ohun tí kò nílò fún ìdásí. Adájọ́ Liman eléyìí tó wá gbé ìdájọ́ kalẹ̀ wípé Abéjídé ò ní pé kò ní ìrẹ́sẹ̀wálẹ̀ nápọn ètò òfin láti ṣe ìgbé ẹjọ́ kalẹ̀ eléyìí tó sì kùnà láti ṣe gbogbo àwọn kan tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ àti àwọn kan tó ní ṣe pẹ̀lú títàpá sí ìdarí àti ìyanjú àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún. Èyí lópin ìròyìn lẹwa fún ti alẹ́ tòní ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkòrò tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣíṣọ lójú ọ̀rọ̀ wípé ètò àtúnṣe tún lọ lágbọn ètò ilé kíkọ́ nílẹ̀ yìí
oni o se agbe kale awon ilana eleyi ti oni se pelu eto ikole eleyi to rese wale to si le lanfani ati ba igbamu nile ye minister foro idagbasoke odo ayodele olawande on lo ti soro lori on to ni se pelu bi ijoba apapo bi won ko ti se bowo lo aso yowu kankan fun atunse ati ayepada aso fun awon agunbani orilede nigeria leyin wakati die to soro lori idaba lati yanju ati lati se iparo aso na eleyi to fa ikanminu ati opolopo ariwusi lodo awon orilede nigeria bakan na la mo afun yin pe egbe oselo progressives congress apc oni ati sise loju senator sharafadin ali tonti ade soje adedeji gẹgẹ bi awon ti o je oludije si ipo gomina ti gba keji re ni sisentele fun eto idibo si ipo gomina ninu eto idibo gbogbogbo todun 2027 ti waye ni ipinle oyo bakan na la mo fun pe adajo musa liman ele to njoko ni ile ejo giga ijoba apapo nilu abuja on lo ti fidi idari egbe oselo adc mule ele ti en ti se are ilegbimọ asofin tele ri David Mark ton le waju won nigba ti won sin da ejo kan ile to wa latowo omo ilegbimọ asoju sofin leke abejide ten danu tikitiki latari ai ni eri ati irese wale ile to duro re eyi lo pin iroyin le wa fun ti ale to ni akojopo ati atunto iroyin lo wa latowo Kemi Sola Williams e ma gbagbe wipe le darapo mo wa lawon ju pa ile jarawa gbogbo pelu ati Wells Radio 893 nigba tele fena tell si tele wa loju pa ile jara Facebook wa pelu at Wells Radio 893 FM fan page bakan na le gbo wa so we waju se loju ipona ti agbaye ti www.wellsradio893.com nigba tele pe tabi fi atejise sowo sinu yara ikoroyinjo ikanni konga agbomogbe lori ero 0916 893 2000 fawon isele to ba soju eni ade damola oloede lomure na wa se ti gbo yin e se ten gbo ikanni konga agbomogbe Wells Radio 89.3 FM olorun yo boko fun yin orun ayo laosun

0: Ìfilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ayo ayo ayo ayo. Ẹ bá jẹ́ ká fẹ́ sọjá yé. Ayo ayo ayo ayo.

ẹ̀ka alẹ́ o gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀ka alẹ́ o gbogbo ìlú Ìbàdàn, ṣàlàáfíà ni mo tún bá yín lálẹ́ tòní.

ti Oluwa ni ile ati ekun re aye ati awon ti o tedo sinu re nitori ti o fi idi re sole lori okun o ti gbe kale lori awon iso omi tani yo gun ori oke Oluwa lo tani yo duro ni bi mimo re eni to li owo mimo ati aya fifun eni ti ko gbe okan re soke si asan ti ko si bura itan oun ni yo ri ibukun gba lowo olorun ati ododo lowo olorun igbala re eyi ni iran awon tin se aferi re tin se aferi re olorun jacobo la chale toni egbe ori yin soke eyin enu ona egbe ori yin soke gbogbo ohun to le je idiwo fun eto awari ife lale toni egbe ori yin soke gbogbo ohun to le da afefe yen duro lati de ibi to ye ko de lale toni egbe ori yin soke gbogbo idaru idapo ati gbogbo wahala to n sele ninu idile yen lale toni ija emi to ewo to mi iwo ju mi iwo oju mi ninu ile yen lale ye gbe ori yin soke ija laarin loko laya yen lale toni egbe ori yin soke o ki asi gbe yin soke eyin ilekun ayiraye ki oba ogo ki o wo inu ile yi wa ki oba ogo ki o wo inu okan to n gbo radio yi lale toni wa o ki oba ogo gba inu radio yen ko wonu okan yin ko de se awon atunse to to ko se awon atunse to ye ninu idile yen to tin gbo mi lale toni koda ki oba ogo ko se atunse ninu eyin te n gbo lati ile keta tore nikan yin soke lalala ki oba ogo ko wonu okan yi wa ki oba ogo ko tun idile ise boya lori radio leyin tin gbo boya lori laptop yin abi lori ero kero te fi n gbo kaakiri orileede agbaye ki oba ogo ko le wonu okan yi wa tani oba ogo oluwa ti o le ti o si ni agbara oluwa ti o ni agbara le ogo nigba te ti wa mo lekan si gbogbo eyin enu ona yi egbe ori yin soke o gbogbo idaduro gbogbo wahala to n sele ninu ebi yen awari ife ti de nipa agbara ati oro olorun lale toni lati pe idaru idapo to n sele ninu ebi yen atunse wonu e ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki oba ogo ki o le wo inu ile ati inu okan yi wa tani oba ogo yi olorun awon omo ogun na ni oba ogo lekan si eka ale mutuke yin ka bo sori eto yin eto wa wari ife lori ikoni konga gbomagbe wells radio 89.3 fm opopona alaafin avenue loluyole estate nilu ibadan nibe lati n gbe osafefe lati oluyole estate nbi kaakiri ipinle oyo agbanla aye na ti n gbo wa ketekete bọ́ ṣe ń gbọ́ wa ń gbági tó ń gbọ́ wa màpò tó ń gbọ́ wa ní gbogbo ẹ̀ káàkiri ìlú ìbàdàn àti agbègbè ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn tó wà lórílẹ̀-èdè amẹ́ríkà canada àti bẹ́ẹ̀ náà láǹfààní àti máa gbọ́ wa lẹ́ẹ̀kan náà tí gbogbo ẹ̀ ń jáde bẹ́ẹ̀ náà ló ń bọ́ sí gbogbo àgbáńlá ayé lẹ́ẹ̀kan náà àwa náà kọ́ ọlọ́run ọba náà ló fún wa ṣe o kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yí bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí radio garden tẹ́ ń gbọ́ lórí ẹ̀rọ ayélujára wa www.wellsradio893.com bẹ́ẹ̀ náà lẹ ní àǹfààní láti tún máa wò ketekete lójú òpó facebook wa tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí wells radio 893fm fan page lójú òpó facebook yẹn ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe láǹfààní àti máa gbọ́ bẹ́ẹ̀ náà lè láǹfààní àti máa wò ó kódà ẹ̀yin tẹ́ ẹ bá ní nǹkan tó ń pè ní smart television ẹ lè máa wò ó lójú òpó youtube yín ketekete bí mo ṣe ń sọ̀rọ̀ yìí
ìyẹn túmọ̀ sí pé ó tún kúrò ń rédíò ó tún di tẹlifíṣàn fún yín nìyẹn o. Wells Radio 89.3 FM náà ló lè ṣerú ẹ o. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí i ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé, mo kí yín gidigidi gan ni. Mo kí bàbá, mo kí màmá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, mo kí ọ̀rẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí pátápátá gbogbo yín náà la kí pé ẹ káalẹ́ o, ẹ tún káàbọ̀ sórí ètò àwárí ìfẹ́. Oṣù keje ọjọ́ kejì rèé nínú oṣù keje oṣù July 2026. Díkì bá ṣe ti Ọlọ́run kí làwa ọba máa wí kí làwa ìbá máa sọ gan. Àdẹ̀kù bí ojú ọjọ́ yẹn ṣe rí káàkiri. Ojú ọjọ́ nọmba 1 òjò yẹn yóò lọ, yóò padà, yóò lọ, yóò túdé. Ojú ọjọ́ nọmba 2 bí ọrọ̀ ajé ṣe rí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀rí pé ojú ọjọ́ yẹn ó dẹ̀ ti pé méjì báyìí. Èwo ló kan ìyìn jù nínú ojú ọjọ́ méjèèjì? Sótútù ló mú yín ni àbó tútù kò sówó, èwo ló mẹ́yìn nínú méjèèjì? Ó dà ìpó tútù kò sówó yẹn ló mú Stephen Igi lálẹ́ yìí. Otútù èwo ló ń ṣe ẹ̀yìn lápá ọ̀dọ̀ tiyín? Èyí tó wù tí ìbàjẹ́ tó bá jẹ́ otútù tówó Ọlọ́run ó pèsè o. Ìrònú ọ̀ràn èyí tẹ́ ti ń rò látàárọ̀ èló ló ti kó sí yín lápò. Ẹ jẹ́ máa fi àsìkò yìí máa gbàdúrà fún gbogbo àwọn bàbá pátápátá tó ń ronú àbí tí ò ti ẹ̀ lè ṣe déédé lẹ́nujọ́ mẹ́ta yìí. Ọlọ́run aláàánú lálẹ́ tòní yóò wò yín ṣe láàánú pátápátá. Àwárí ìfẹ́ òun náà ni ètò ìtòní àwárí ìfẹ́. Gẹ́gẹ́ bí orúkọ ètò yìí ṣe jẹ́, àwárí ìfẹ́, ìfẹ́ làwa ń wárí lórí ètò yìí. Nítorí pé ìfẹ́ bá ènìyàn Ọlọ́run fi so gbogbo wa pọ̀ lọ́kùnrin àti lóbìnrin. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa rò lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá sọ̀rọ̀ nípa olólùfẹ́, wọn á máa ronú ọkọ àti ìyàwó àbí ọkùnrin sí obìnrin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n alábàáṣiṣẹ́ àbí ẹni tẹ́ ẹ jọ ń gbé àbí ọ̀rẹ́ ẹyin gan olólùfẹ́ ẹyin náà ni. Ó kọ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ń bi tá a máa ń darí ọ̀rọ̀ olólùfẹ́ sí láàrin ọkùnrin sóbìnrin la máa ń darí ẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n kí ni àfojúsùn ètò yìí gan àwárí ìfẹ́? Àfojúsùn wa lórí ètò yìí ni pé tá a bá jà ká parí ẹ̀. Àfojúsùn wa ni pé lítòótọ́ ìjà lè ṣẹlẹ̀ nínú ẹbí láàrin ọkọ àti ìyàwó, láàrin òbí àti àwọn ọmọ, láàrin ọ̀rẹ́ méjì, láàrin ọ̀gá sí ọmọ ọṣẹ́ tàbí láàrin alábàáṣiṣẹ́pọ̀ gan. Kódà láàrin ẹ̀yin ẹ̀tẹni tẹ́ ẹ jọ ń gbé ládùúgbò àbí gbélé, ìjà lè wáyé láàrin yín. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá jà ṣe ẹ máa ń ṣe àwárí ìfẹ́ àbí nǹkan táwọn kan ń pè ní àjàdíjú lọ́pọ̀lọpọ̀ gbàlẹ̀yìn máa ń jà ní tiyín. Èbí tèmi bá ti kí wọn kó dàárọ̀, èmi ti kí ń tú wọn pé ẹ kú ojúmọ́ ń bẹ̀ yẹn mọ́ o. Ṣé style tiyín nìyẹn? Bí gbogbo wa ṣe mọ̀ pé kò ṣeé ṣe kí èèyàn ó dáyé gbé. Igi kan báyìí òun nìkan ò lè dára ìpínigbó. A nílò ara wa láti jọ ṣe ayé yìí. Ènìyàn báyìí ò ń laṣọ wa o. Eléyìí ò dá àyọkúrò ná. Igi tọ̀hún ò dá ayọ́ dànù. Ìyẹn ó tutù àti yọ sọ́hún. Olúwa ẹ̀dí àrò yẹn ni ó sún o. Tíjà bá wáyé bó o la ṣe ń parí ẹ̀. Báwo la ṣe máa ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀? Báwo la ṣe ń gbọ́ra wáyé nínú ẹbí? Báwo la ṣe ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tá a bá jọ bára wa sọ̀rọ̀? Bóyá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan tó ń dájà lẹ̀ láàrin èèyàn méjì ni bẹ́nìkan ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀. Abala méjì ni ètò yìí, ètò àwárí ìfẹ́ ló pín sí.
ọ̀nà méjì báyìí ni ètò àwárí ìfẹ́ ló pín sí. Abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ níbẹ̀ ni a ti máa ń bọ́ sínú ìgboro. Láti máa ń wonú ayé wa, láti máa ń wonú ẹbí wa, láti máa ń wo àwùjọ wa. Kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀, kí làwọn ọ̀rọ̀ tó ń lọ? Kí làwọn ìwà tá a kẹ́fìhàn lẹ́nu ọjọ́ mẹ́ta àìpó ṣe é ṣe kó ṣe ìjàm̀bá fún wa nínú ẹbí? Tàbí nínú àjọṣepọ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀? Ẹ̀yin náà ẹ máa gbọ́ níbọ̀ méjì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo gbọ́ pọ́n ń jà nítorí pé ẹnìkan ò fẹ́ rìvásí ọkọ̀ ẹ̀ jáde. Ẹnìkan blọ́ọ̀kì ẹnìkan mọ́lé ó yẹ ẹ wá gbé mọ́tò yín ló bá dẹ̀ dìjà. Ẹ wá gbé mọ́tò tìyín jáde kémi rìvásí jáde báwọn ilé ibi tí gbogbo àwọn tó ń gbé bẹ̀ bá ń lo mọ́tò. Ọkọ ní mọ́tò tiẹ̀, ìyàwó ní mọ́tò tiẹ̀. Fúláàtì kejì ọkọ ní mọ́tò tiẹ̀, ìyàwó náà ní mọ́tò tiẹ̀, ó di mọ́tò mẹ́rin. Fúláàtì kẹta ọkọ ní mọ́tò tiẹ̀, ìyàwó náà ní mọ́tò tiẹ̀, ẹ̀yin náà ṣe ṣírò ẹ̀. Fúláàtì kẹrin àwọn náà ní méjì. Ẹnìkan ló kọ́kọ́ wọlé, ẹnì kejì ń fúláàtì kejì wọlé. Bẹ́ẹ̀ ni tí ọkọ tiẹ̀ wà ń wájú lọ, ò ní kọ́kọ́ jáde láago mẹ́fà láàárọ̀ ọ̀la. Wọ́n wá lọ jí ẹni tó páàkì sẹ́yìn lọ́hùn tó jẹ́ pé òun ò ní jáde ọ̀ntì láago mẹ́wàá. Ẹ wá gbé mọ́tò yín onírara ṣèbí wọn náà gbalé ni. Ọlọ́run á ṣàánú wa. Abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ tí mo ṣe sọ lẹ́ẹ̀kan, a máa gbára wa ní ìyànjú. A máa wo àwùjọ wa, kí làwọn ọ̀wà tá à ń wù, kí làwọn nǹkan tá à ń ṣe tó ṣeé ṣe kó máa da omi àlàáfíà àwùjọ àbí ìfẹ́ tọ́lọ́run fi sọ wá pọ̀ rú. Látàyébáyé ni ahọ́n àti eyín ti jọ wà nínú ẹnu pọ̀. Tọ́bẹ̀ bá dùn jù ń gbà mí, èyí á gé ahọ́n jẹ. Bẹ́ẹ̀ ahọ́n ò torí ẹ̀ kó jáde lọ́jọ́ kan. Ara àwọn ọ̀nà tọ́lọ́run fi ń bá wa sọ nǹkan kan nìyẹn, ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àwò bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ wa àwò bẹ́ẹ̀. Abala kejì lórí ètò àwárí ìfẹ́, òun gangan ló gbórúkọ ètò irú àwárí ìfẹ́. Ní abala kejì ètò yìí, níbẹ̀ ni a ti máa sọ̀rọ̀ tí ẹnìkan fi ránṣẹ́ sí wa. Àwọn èèyàn ní àǹfààní àti fi lẹ́tà àbí mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa ní nǹkan tó ń là kọjá. Tán wá fẹ́ ṣe àwárí ìfẹ́ láàrin àwọn méjì àbí láàrin àwọn àti ẹbí wọn. Kí lóhun tẹ́yìn ń là kọjá tó ń ru yín lójú nínú ẹbí yín àbí láàrin ẹ̀yìn àti olólùfẹ́ yín kan? Ó lè jẹ́ èdè àìyedè ló wáyé láàrin ẹ̀yìn méjèèjì, ṣùgbọ́n wù yín kí ìfẹ́ àti àlàáfíà kó padà sáàrin ẹ̀yìn méjèèjì. Ẹ ti rò ó títí, ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò rí bìkan dúró sí. Ẹ ti bèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn, ṣùgbọ́n kò tẹ́ ẹyín lọ́rùn tó. Èmi àti àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àgbáńlá ayé, ẹ wà máa gba ìmọ̀ràn míì lóríṣiríṣi lọ́nà tí àwọn bá rò pé ẹ lè gbé igbá. Ẹ jẹ́ máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo olùgbọ́ àwárí ìfẹ́ pátápátá tán lè mí sí ẹ ní gbogbo alẹ́ Thursday. Ẹ̀yin náà ẹ̀ ní dáyé yín ṣe ò lágbára Ọlọ́run. Èyí tí mo tún mú wá ní abala kejì lálẹ́ tòní, a tún máa gba ìmọ̀ràn wọlé. Ìfẹ́ Oyè Ṣọlá lójú òpó Facebook, wọ́n ní òtútù owó ló mú àwọn Ọlọ́run àbá yín ṣe o. Ẹ̀yin ẹ kọ́kọ́ mọ mí ń gbóná, kẹ fi wà ọ́ra ìfún òtútù ti òtútù òjò yìí ná. Kẹ wá máa wo ìyanu tí Ọlọ́run ó ṣe.
ni gbogbo bi ti e tin gbo eto awari ife lale eto ni le kan si mo ki yin o e kale ayo Emmanuel Ojo on lo ko temi e ku kale.

ẹjẹ́ ma tún fi ràn yín létí pé ẹ lè máa rí wa wò lójú òpó Facebook wa báyìí Wells Radio 893 FM fan page. Ẹ bá mi like yẹ kẹ share video yẹn. Sharing video yẹn ó ṣe pàtàkì gidi gan kẹ bá lè tún fún àwọn èèyàn mìíràn láǹfààní láti lè gbọ́ nípa ètò àwárí ìfẹ́. Ṣẹ̀yìn máa ń gbádùn ètò àwárí ìfẹ́ dáadáa. Ṣẹ̀yìn ò lè ṣe kẹ́ ẹ má gbọ́ ètò àwárí ìfẹ́ ní gbogbo alẹ́ Thursday. Ẹ wá bá ń ṣíẹ̀ lójú òpó Facebook ká lè fáwọn míì náà láǹfààní láti lè gbọ́ ètò yìí.

a ba lero pe o to fun iru case awon ka ba won gbe sori afefe nba ti awon iko agbari ife de kan si won lo to awa na ri pe oro won yi o wa time bound iyan to mo si pe ni common care to budo je ope ka to fi sori afefe ma fe ki e ma fi emi ke ma fi ba mi bo pelu oro ti arakunrin yi ma de gbianju lati fun wa ni asiko daada lati le pe wole lati gba won ni iyanju arakunrin ni ile olorogun ni le ibi ti won ti bi awon won ni iyawo meta ni baba awon fe ṣugbọn ọpọlọpọ ọmọ ni baba awọn ni to de tu je pe awọn ọmọ ti kin se ikankan ninu awọn iyawo awọn iyawo baba awọn lo bi won iyawo meta ni baba awọn fe o ṣugbọn ọmọ po to de koja awọn ọmọ ti awọn meta yi bi eyi tumọ si pe ọpọlọpọ ọmọ ni baba awọn ni sita eni to fi message ranse si mi yi ni eni ti a le pe ni omo onile omo olona o koda won be mi won ni dakun ki ma daruko awon ki ma daruko idile awon lori afefe o awari ife ki de en kuku seto nbi ta tin daruko eyan abi daruko ibi ton si wa ṣùgbọ́n ní tòótọ́ tí n bá dárúkọ ẹni yìí tàbí dárúkọ ìdílé ibi tán ti wá ìdílé tó lórúkọ láwùjọ ni bẹ́yìn náà bá gbọ́ orúkọ ìdílé yìí yóò ṣe yín kàyéfì arákùnrin ní ṣùgbọ́n nínú ọmọ tí bàbá àwọn bí ìyá àwọn ni ìyàwó àkọ́kọ́ àwọn dẹ̀ jẹ́ àkọ́bí nínú gbogbo ọmọ ìyá àwọn ni ìyàwó àkọ́kọ́ tí bàbá àwọn fẹ́ láyé àwọn dẹ̀ jẹ́ àkọ́bí nínú gbogbo àwọn ọmọ arákùnrin yìí ní ọdún 2026 yìí làwọn á pé 45 wọ́n ní ọdún 2026 yìí làwọn á pé 45 wọ́n ní gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ wọ́n ní ngbà táwọn kéré bàbá àwọn máa fẹ́ràn àwọn gan o kò sí ìlérí tí bàbá àwọn ò ṣe fáwọn tán pé wàá débi báyìí wàá débi báyìí àfi tóun ò bá símọ́ lòun ní débi báyìí lòun ní débi báyìí wọ́n ní kódà láàrin àwọn ọ̀rẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ bàbá àwọn wọ́n máa ń pe àwọn ní àrólé bàbá àwọn ńgbà tí bàbá àwọn dẹ̀ ṣe wà gan làwọn tí ń jórúkọ yẹn ìyẹn láti kékeré wọ́n ní bàbá àwọn jẹ́ ẹlẹ́sìn oníṣẹ̀ṣe àbí ẹlẹ́sìn àbáláyé ni kí n pè wọ́n wọ́n ní ẹlẹ́sìn àbáláyé òun ni bàbá àwọn wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé ńgbà táwọn kéré àwọn ìyàwó bàbá àwọn tó fi mọ́ ìyá àwọn náà máa ń yọ́ lọ èyí tí ó yọ́ lọ mọ́ṣáláṣí ó yọ́ lọ èyí tí ó yọ́ lọ chọ́ọ̀chì lọ gbàdúrà yọ́ lọ ọbẹ̀ wọ́n ní ṣùgbọ́n bàbá àwọn ò gbúdọ̀ mọ́ o nítorí tí bàbá àwọn bá mọ̀ yóò di wàhálà gidi gan ni wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ tó súnmọ́ bàbá àwọn jù kò sí pàdé tó ń lọ tó jẹ́ ti ẹ̀sìn ẹ̀ tó ń lọ tí òun máa wọn dání o gbogbo nǹkan pátápátá bẹ́ẹ̀ dẹ̀ ni bàbá àwọn fi han àwọn wọ́n parí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀
àwọn parí ilé ẹ̀kọ́ girama. Bó ti ẹ̀ jẹ́ kí bàbá àwọn ti láwọn ọmọ mi ṣùgbọ́n ìfẹ́ tó ní sáwọn kò dínkù rárá. Láàrin àwọn ọ̀rẹ́ wọn ni bàbá òun ti máa ń fóun yọgọ̀ pé tóun bá kú tóun bá dàgbà ọmọ ilé yìí á jókòó sórí àga òun. Ọmọ ilé yìí á jẹ́ báyìí á ṣe báyìí á darí àwọn àbúrò ẹ. Ilé yìí á lè darí mọ̀lẹ́bí á lè ṣe ti bí á lè ṣe tọ̀hún. Ọlọ́lọ́run dẹ̀ gbà fún bàbá àwọn gidigidi gan bàbá àwọn lórúkọ. Wọ́n nígbà táwọn wọ ilé ẹ̀kọ́ gíga yunifásitì. Wọ́n ní ibi ibẹ̀ yẹn gan ni wàhálà ti bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ láàrin àwọn àti bàbá àwọn. Wọ́n ní bó ti ẹ̀ jẹ́ pé bàbá àwọn ò jágbe àbí kígbe àbí pariwo. Wọ́n ní ṣùgbọ́n àwọn mọ̀ pé nǹkan kan táwọn ṣe kò dùn mọ́ bàbá àwọn nú. Wọ́n ní kí ni nǹkan táwọn dẹ̀ ṣe yìí. Wọ́n ní nígbà táwọn dé ìpele kejì nílé ẹ̀kọ́ gíga yunifásitì o. Làwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ìyìn àwọn ọmọlẹ́yìn Kristi bá wá kéde ìyìn rere fáwọn. Wọ́n ní báwọn dẹ̀ ṣe gba Jésù sínú ayé àwọn nìyẹn lọ́jọ́ yẹn lọ́hùn-ún. Làwọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọlé ìjọsìn lọ sí ti bí lọ sí tọ̀hún. Wọ́n ní báwọn dẹ̀ ṣe fàyé àwọn fún Jésù nìyẹn o. Wọ́n ní ṣùgbọ́n torí àwọn mọ̀ pé ìrìn táwọn ti bá bàbá àwọn rìn nínú ẹ̀sìn bàbá àwọn ó ti lọ jìnà díẹ̀. Ìfẹ́ tí bàbá àwọn dẹ̀ ní sí àwọn kìí ṣe kékeré. Tí bàbá àwọn bá gbọ́ á wà disappointed gidi gan ni o. Wọ́n ní nítorí ìdí èyí àwọn bá kọ̀ àwọn ò lọlé. Tọ́ bá ránṣẹ́ sáwọn skul pé kí ló ń ṣẹlẹ̀ àwọn á ṣàwá nǹkan kan fi kẹ́wọ́. Àwọn ṣáà ń wò pé nígbà táwọn bá ṣà máa fi parí ilé ẹ̀kọ́ gíga táwọn kúrò lábẹ́ ilé àbí lábẹ́ àwọn òbí àwọn á lè ṣe nǹkan tó bá wù àwọn. Wọ́n ní ṣùgbọ́n màmá àwọn ló kọ́kọ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ o. Nígbà tó kúkú jẹ́ kí màmá àwọn máa ń yọ́ lọ chọ́ọ̀chì tẹ́lẹ̀. Wọ́n ní bí màmá àwọn ṣe wá wọ àwọn nílé ẹ̀kọ́ gíga nìyẹn. Ìyá àwọn ti rí yàtọ̀ nílé ọyé ayé òun pé bò láyé ẹ ṣe yàtọ̀ báyìí. Ẹ jẹ́wọ́ fún màmá òun pé òun ti darapọ̀ máwọn ẹni báyìí báyìí báyìí o. Nínú màmá òun dẹ̀ dùn nínú màmá òun dùn ló bá òun yọ o. Bẹ́ẹ̀ ni màmá òun kìlọ̀ fún òun pé ṣùgbọ́n má jẹ́ kí bàbá ẹ gbọ́ o. Nítòótọ́ ìwọ kọ́ ni wàá wá sọ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀rẹ́ àwọn ọmọ kinní kan tẹ́ ẹjọ́ wà ń lè wé wọ́n lè lọ rojọ́ fáwọn bàbá wọn kan sọ fún bàbá ẹ o. Ṣe jẹ́jẹ́ o má fi ara ẹ hàn káàkiri ìwọ ṣàrọra máa wà ọ̀ndàjì ni kó rọra máa ṣe o. Ó ní ṣùgbọ́n ẹ̀kọ́ tó fi kọ́ àwọn ni pé bẹ́ẹ̀yàn bá ti gba Jésù sáyé ẹ̀kọ́ tó gbúdọ̀ fi nǹkan kan pamọ́ mọ́. Bó tiẹ̀ jẹ́ pé òun ò lọlé láti lọ sọ fún bàbá òun pé nǹkan báyìí lòun gbà. Ó ní ṣùgbọ́n lọ́jọ́ kan bí bàbá òun gọ̀ ṣe pè òun nìyẹn. Bí ó ń gbọ́ ẹni báyìí báyìí sọ nǹkan báyìí fún mi. Wọ́n ní ìwọ náà ti lọ darapọ̀ mọ́ kinní kan. Àdàbí tó bá jẹ́ pé òun lòun bí ẹni kinní kan ni wàá darapọ̀ mọ́ wọn. Àdàbí tó bá jẹ́ pé òun lòun ṣe kinní kan ni wàá darapọ̀ mọ́ wọn o. Kí n tó dijú kí n tó là kó bá mi lé nsìn. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn ń wò ké bò ni bàbá àwọn ṣe gbọ́. Àbí màmá àwọn ló lọ sọ màmá àwọn ò jẹ́ sọ̀rọ̀ yìí. Ó lè jẹ́ pé nígbà tóun ń bá àwọn èèyàn rìn bí ọ̀n ṣe evangelism lọ làwọn tó mọ̀ ń rí wọn láàrin wọn. Ni wọ́n fi tó bàbá òun létí nítorí bàbá òun lókìkí Ọlọ́run dẹ̀ gbà fún wọn gidi gan.
ọkùnrin yìí dẹ̀ ní bóun ṣe àṣẹ délé nìyẹn o. Òun gbọ́ràn sí bàbá òun lẹ́nu òun lọlé. Bàbá òun ní kóun jẹ́wọ́ ṣé tòótọ́ ni wọ́n lówó lọ darapọ̀ máwọn ẹni báyìí báyìí. Ó lóun bá bẹ bàbá òun gbé lóòótọ́ ni. Bàbá òun ní kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Ìwọ tóun ti rò pé ìwọ lòun á faṣẹ́ lé lọ́wọ́. Ọmọ òun kankan tó bá ti padà lẹ́yìnlànà ibi tóun bá ti fẹsẹ̀ ẹ̀tọ́ kó rọra pa gbàgbé póun kì í ṣọmọ òun mọ́ o. Nítorí náà kó mú kan nu méjèèjì o. Nínú kó máa tẹ̀lé àwọn tó ṣẹ̀ gbàgbọ́ kó máa tẹ̀lé wọn lọ. Àbí kó di òun bàbá ẹ̀ mú pẹ̀lú ìlànà tóun fẹsẹ̀ ẹ̀tọ́.

Olorun sa be baba ohun titi pe ki baba ohun ma se be ni to to ohun o fe so pe ohun o se awon to ohun se darapo mo ohun o so pe ohun o fe se mo be baba ohun re a bo le yan se nkoru baba bayi le baba to nfo mo ngbogbo nkan to tun ni ojo la to dara to tu fi to tu wa nle fun arakunrin lo won o fun baba on ni esi kan boye ohun se abo ohun o se o sugbon ohun samo po ohun ti domo leyin christine to ohun ohun o se ti baba ohun mo o oni lati ikorita yen ni baba ohun o ti sanwo ile eko ohun mo to wa di pe mama ohun lo bere si n gbe eru eko tohun lati asiko yen lo arakunrin ni kere Olorun ba ya ohun se ohun pari ile eko giga university nigba to ohun se graduation be ni baba ohun yoju be ni baba ohun o ki ohun ku orire olohun tu lo le ohun tu lo be baba ohun oni be ni baba ohun so fun pe o se ohun sugbon ona ilana to ohun ti fe so eto yi ko pada si be ko de domo ohun ko pada sibe ko un de bere si nje baba fun e arakunrin ni gbogbo awon aburo ohun to je eti ya ohun bi atawon latoda awon iyawo mi bo se n pari ile eko giga leyin ohun be na na n lo soki okun be baba ohun na de lo n se gbogbo ise yi bo se n pari ile eko giga yi ti o lo oke kun ise nla ise gidi ti n duro de oni ṣùgbọ́n ibi tí ìṣòro tòun ti wá bẹ̀rẹ̀ rèé o oni bó ń ṣe parí ilé ẹ̀kọ́ gíga láti ìgbà yẹn báyìí lòun ti ń bẹ̀rẹ̀ sí ń wáṣẹ́ fẹ̀yìn tí ẹ bá ń fi ẹ̀mí bá ọ̀rọ̀ yìí bọ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní arákùnrin láwọn á pé 45 ní ọdún yìí ṣùgbọ́n wọn fi ọjọ́ kan báyìí wọn fi ṣiṣẹ́ rí o kì í ṣe pé arákùnrin yìí ò fẹ́ ṣe ohun wáṣẹ́ kò rí ni o ṣùgbọ́n nkankan ló wá jẹ́ ohun ìyàlẹ́nu nínú pohun wáṣẹ́ kò ríṣẹ́ yìí arákùnrin ní kò síbi tóun dé ní orílẹ̀-èdè nàìjíríà yìí tóun wáṣẹ́ lọ àbí tóun kó sàtífíkèètì òun lọ tán bá ti rí orúkọ òun wá ní ṣé o tán mọ́ àwọn ìdílé báyìí tóun bá ti ní bẹ́ẹ̀ ni wá ní ìdílé tó lórúkọ ni ìdílé tó lókìkí ni ọlọ́run dẹ̀ gbà fún wọn tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ á pè ẹ́ kó wá bẹ̀rẹ̀ ṣẹ́ ó ní ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà èmi ò ní pé òun padà o àwọn tó bá dẹ̀ máa pè òun padà wọn á kọ̀ sẹ́ǹdì mẹ́sẹ̀jì pé ẹ má bínú àti gbẹlòmíì ni o ó ní ṣùgbọ́n èyí tó jẹ́ ìyàlẹ́nu fún lẹ́yìn bí ọdún mẹ́fà tí kinní ti ń ṣẹlẹ̀ léraléra ó lóun wá kọ lẹ́tà sí ilé iṣẹ́ kan pé òun wáṣẹ́ ó ní ìpele márùn-ún ní íńtavíù láti wọnú ilé iṣẹ́ ńlá yìí wà ìpele àkọ́kọ́ òun pàṣẹ ẹ ìkejì ìkẹta ìkẹrin ó ní ìgbà tó di ìpele karùn-ún làwọn á ní àǹfààní láti fojú rinjú pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn á pè àwọn wọlé ṣe íńtavíù pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ gangan ó ní ṣùgbọ́n ngbà tí òun wá wọlé láti fojú rinjú pẹ̀lú ẹni tó ní ilé iṣẹ́ yìí ẹni yẹn ṣe íńtavíù fún ẹni ẹni ó dẹ̀ mọ̀wé dáadáa ọmọ ẹni báyìí ni ọ̀rẹ́ mi ni bàbá ẹ̀ oní ló dẹ̀ gbé fóònù ẹ̀ pé màá pe bàbá ẹ̀ ń sìn yìí
oni le ni ibade pe baba on pe ah elu ore bo ni e ma ku jo meta bo ni se lodo ti yin awon iyawo nko o omo yin akobi yin bayi bayi bayi o ma wa nwaju mi bayi ṣugbọn omo ru yin o le de waju wa ko lo n feran fat o ti en ya mi lenu pe ru ele igbudo ma se interview nse lo ye ke pe wa ko ba wa bi kan be yen to na ma dari eni oni ni baba on ba ni rara o pe won igbudo phone ni se yen o pe lo to omo awon ni ṣugbọn won ti ko lomo Mweki aga ton interview on kofi si loudspeaker. Ora joso jowa la anye an wame jeji. Soba ti gba la ti sheto un to la ti je omo oni to uto. Ara an wiri ti omo nje yo janfani e lono to da gidigani. Shukma an toba ti ko la ti ma sheto un lono to un ti fono e an to fe doju ti un. Ọ̀rọ̀ra jẹ́ ó máa bá ti ẹ̀ lọ́kọ́ má gbà á síṣẹ́ o. Ó ní bí tí ọ̀rọ̀ yẹn parí sí lọ́jọ́ yẹn nìyẹn. A ti ọ̀pọ̀lọpọ̀ interview míì tí wọ́n á tún pé òun tí wọ́n á tún wá ẹlòmíì á tún pé òun pé ọmọ ẹni báyìí báyìí ni go and beg your father. Lọ́bẹ̀ bàbá ẹ̀ tó bá bẹ bàbá ẹ̀ àǹfààní pọ̀ fún ẹ̀. Iru ni o ni idi lati ma so I beg to apply. Oni ṣugbọn ọna ti gbagbọ tuntun to n gbese ohun leyi ohun o le ye. Lati igba to ohun ti kere ni baba ohun ti foju ohun mo awon nkankan atawon nkankan. Ohun de ti mo pe ohun ni baba ohun a fa kale fawon nkankan. Oun de na fe fi sarole won to ba dagba tan ṣugbọn gbagbọ tutun to n gba yi o gba gbogbo eleyi o lohun de lo le lojo ko oun ba lo be baba oun ko jọ oni baba oun so fun oun pe ko oun ma je oruko oun mo o nitori to ba continue lati ma joruko oun wa ko ma doju tira e Ọ̀rọ̀ tó yẹ kí ó wà láàrin bàbá àtọmọ etí kẹta etí karùn-ún a máa bá wa gbọ́. Kò ra máa dá orúkọ ara ẹ jẹ níwọ̀nba bí tó bá lè báyé ẹdẹ máa dá a ṣe. Ṣẹ̀bẹ́nu ẹ̀ náà ló wà yẹn. Arákùnrin yìí ní tòótọ́ òun ti gbàdúrà. Ní tòótọ́ òun ti fọ̀rọ̀ lọ àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn sọ pé àwọn ẹni tí ò lórí ò ní fìlà. Kò ti ẹ̀ lọ jáwọn ni bàbá àwọn rí báyìí nǹkan tó bá ní káwọn ó ṣe làwọn á ṣe o. Arákùnrin yìí ní over 20 something years lòun fi ń ṣe làálàá rìn kiri rìn sán tó ń rìn sósì. Ọmọ ẹlẹ́ran òun wá dẹni tó ń jẹ egungun. Bàbá àwọn kó kọ́kọ́rọ́ orílẹ̀-èdè lóríṣiríṣi lọ́wọ́. Kódà bàbá òun tún fi ègún àti èpè lélẹ̀ pé kò sí àbúrò òun kankan tọ́lọ́run ti gbà fún tọ́gbọ́dọ̀ ṣe fóun. Nítorí pé òun gangan lórísun gbogbo wọn. Nítorí náà ẹnì kankan nu wọn ò gbúdọ̀ yà lẹ́yìn òun láti lọ ṣe fóun o. Tí ò bá ti jẹ́ kóun náà ṣe ọmọ báwọn tó kù ti ń ṣe ọmọ fóun. Nǹkan tóun bá fẹ́ gẹ́gẹ́ bí òbí ló gbúdọ̀ bọ́un fẹ́. Ní pàápàá jùlọ gẹ́gẹ́ bí àkọ́bí ọmọ. Tí ò bá ti ṣe bẹ́ẹ̀ kò lọ máa dáyé ẹ̀ ṣe. Ayé òun rèé tóun dá ṣe kò lójútùú. Ìgbàgbọ́ rèé òun ò fẹ́ padà lẹ́yìn Ọlọ́run. Bàbá òun rèé wọ́n ní kóun wá darapọ̀ máun. Arákùnrin yìí ń bèrè lọ́wọ́ wa lórí ètò àwárí ìfẹ́ lálẹ́ pé ká jọ̀ọ́ ká ràn wọ́n lọ́wọ́ kí ni ìmọ̀ràn tá a fa wọn. Kí ni kí àwọn ó ṣe? Ojú ọ̀nà ìgbàgbọ́ rèé ọ̀sẹ̀ àwọn ò gbúdọ̀ yẹ̀ kúrò ń bẹ́ẹ̀. Ibi táwọn ti ń bọ̀ àwọn ò fẹ́ padà síbẹ̀. Bẹ́ẹ̀ ọmọ ṣì làwọn nílé àwọn kọ̀ǹdíṣàn tí bàbá àwọn dẹ̀ fáwọn rèé. Ṣé tèmi kíwọ náà láǹfààní bí àwọn àbúrò ẹ̀? Ó ní màmá òun gbìyànjú gẹ́gẹ́ bí ìyá.
ṣùgbọ́n gbogbo nǹkan tán ní náà ọwọ́ bàbá àwọn náà ló ń darí gbogbo ẹ. Kò sí bọ́ ṣe fẹ́ ṣe ìtọ́mọ aláwọn fẹ́ ṣe kinní kan fún òun tí bàbá àwọn ò ní gbọ́. Arákùnrin ní láàrin àwọn àbúrò òun wá dàbí ẹrú gbogbo wọn. Èyí tó bá ti ẹ̀fẹ́ bá òun dúró ni o. Pé ọ̀pọ̀lọpọ̀ wọn kódà òun ò ti ẹ̀ lè súnmọ́ ibi tọ́ ti ń sọ̀rọ̀. Débi tó wọn á wà láwùjọ ibi tọ́ ti ń jókòó. Àwárí ìfẹ́ wọn ń bèrè lọ́wọ́ wa lálẹ́ pé ká jọ ọ́ ká gbà wọ́n ní ìmọ̀ràn kí ni káwọn ń ṣe. Tàbí 0911 3 ní ọ̀nà mẹ́rin 893.

ẹnìkan. Ìgbìmọ̀ ìmọ́lẹ̀, ìgbìmọ̀ ìmọ́lẹ̀ látọ̀ ló ti mí rú. Mo dúpẹ́ Olúwa o ṣeun.

0: 0916-893-1000. 0915-3-Meta-4-893. Tabi 0911-3-Neon-Omerin-893. Nga ti emi ati arakunrin ita jo soro. Gẹ́gẹ́ bí àmì ìdánbò ṣe sọ ńgbà tó pè mí lẹ́ẹ̀kan. Kò ń kúkú ń ṣe páwọn ògbìyànjú láti wá àwọn iṣẹ́ míì. Kódà débi ilé iṣẹ́ kéékèèké tí ò ti ẹ̀bí fíìtì àwọn rárá. Iṣẹ́ tí ò yẹ kó jẹ́ pé irú ọmọ irú èèyàn táwọn jẹ́ làwọn á máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń yà wọ́n lẹ́nu jù bẹ́ẹ̀ náà ni pé wọn ò gbà wọ́n sáwọn iṣẹ́ yìí. Àwọn èyí tó bá já wọn ńlá ńlá wọn á dorúkọ àwọn ọmọ wọn á jẹ́ káwọn ọmọ pọ́mọ onílé ọlọ́nà làwọn kò yẹ kí wọ́n máa kọ abẹ́ to apply. Wọ́n láwọn wà ń wọ̀ ó pé àbí bàbá àwọn ló dọ̀nà àwọn rú ni. Àwọn dẹ̀ ti lọ bẹ bàbá àwọn kó jọ. Bí ò ti ẹ̀ ṣèrànlọ́wọ́ fáwọn láti fi ríṣẹ́ kó tiẹ̀ yọnú sáwọn káwọn ó bá kọ́nà àwọn bá lè la. Ṣùgbọ́n bàbá ọ̀rán fi yé wọn pé kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o. Ó ní ìdí láti mú kan. Mú mi tàbí kó mọ́nà tiẹ̀. Ọ̀nà wa ò ní dí o, lágbàrọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ mú ìpè yìí. Hello, ẹ káàlẹ̀ o.
1: Hello, sir.
0: Ẹ káàlẹ̀ sà.
1: Ẹ̀rà
0: bàbá.
1: Ṣé rí ó nílò ẹni nílò ìgboyà fẹ́ẹ̀.
0: Ó nílò ìgboyà.
1: Ó nílò láti fi ìgboyà. Náà, ó pọ̀ lóòótọ́, wọ́n ti gbìyànjú. Ó ń tó kù wọ́n kò ní pé. Kọ́ fi àánú tọ́ Ọlọ́run lọ, kọ́ lọ bèrè àánú lọ́wọ́ Ọlọ́run. Olúwa èèyàn ti ṣe bí ènìyàn, Ọlọ́run ṣe bí Ọlọ́run. Kọ́ dẹ̀ gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀. Kọ́ lọ takùn ti Ọlọ́run lọ́rùn. Èmi mo gbàgbọ́ pé Ọlọ́run á ṣe fún wọn. Kò ní dójú tì.
0: Ẹ ṣeun gan, bàbá, ẹ jẹ́ ń sáré dókè lọ́run tá a bá pàdé, a mú àwọn ìpè. Tó ṣe wà lójú òpó ẹkú kalẹ̀.
2: Iná bara ó ta òjò pami ọkà yọ́lá la ọ̀rọ̀ rìn gidi bọ́ọ̀lù lẹ̀ fún wàrà. Tètè jáwọ́ ìwà tí ò dáa kó o jáwọ́ ńbẹ̀. Bọ́mọdé bá rí anínní, bágbà bá rí anínní. Wọ̀tún-wòsì gbágbédé méjì yọ fọ́fọ́. Tètè jáwọ́. Ètòkè ètòkàn tí ó mọ lálẹ̀ ká. Níkàn ni West Radio 89.3 FM. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Láago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago méjìlá òru. Ìpàdé dọjọ́ Tuesday pẹ̀lú àdìgún òbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà. Jákè sòkan pàkárí ká dire ètò bí ẹni dirogun Mr. Sanitizer. Tètè jáwọ́ fún ìkéde tàbí ìpolówó ọjà bẹ́ẹ̀ fẹ́ fọ̀rọ̀ tó àdìgún létí 0808-6-1974-36 0808-6-1974-36. Tètè jáwọ́ ìwà tí ò dáa ni káta gbọ́ta pàyà ìtí ò dáa ni.
3: Hey, I dey miss my language, oh. How you go miss your language when I in that they speak for Wazobia platform where they shell it for West Radio 89.3 FM?
4: Abba, Wazobia platform like a program from West Radio 89.3 FM where they speak Yoruba, Igbo, Hausa plus including Pidgin and every Mondays, Wednesdays, Fridays, go hear them.
3: Now from 10 a.m. to 11:30 a.m. Advertise for Wazobia platform. Everybody go hear them for every corner for your state and be
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable. Please, you better switch to One Data Internet Service.
6: One Data?
5: Yes,
6: One Data.
5: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed.
7: One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
8: Bashira, eto dibo gbogbo lo mo to ti wole le tan were yi
9: wo emi o ni card dibo jare
8: ah ah ha iyan o da to so ko ti gbo bi kan ni kanga gbomagbe se nfon rere re se ti araye pe e ma se gbagbe lati gba card dibo alalope PVC yin tori ohun ni agbara yin lati yan awon olori te fe sipo o si ni ohun yin lati soro o ya kilo duro de tara sasa lati kan si won l'office ajo INEC eleyi to sumo yin lati gba card idibo alalope re ni ofe
9: ati o wi pe card idibo re ni ohun re idibo re ojo ola re lo gba PVC re loni ki o le fibo re soro.
10: Ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi ń mọ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni a tún ti wá gbé dé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ̀ ti mu níkàn ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò bodò láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tótó àti eléyìí tó yẹ tó ń ta àwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo láti aago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kànga gbọ́mọgbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nífẹ̀ẹ́ wa, àwa náà ò sì ní já yín tàmá ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwa.
11: Ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹwa.

ilé ayé ò ṣe dá gbé ìrìn ilé ayé ò ṣe dá rìn Táwọn tó yẹ kán dìyàn lọ́wọ́ mú kọ́ fàyàn gòkè tán bá pàyàn tí ó máa ń dùnyàn gidi gan. Nípa pàápàá jùlọ tí disappointment tó bá ń wáyé látọ̀dọ̀ mọ̀lẹ́bí. Nípa pàápàá jùlọ lọ́dọ̀ àwọn òbí èèyàn. Àbí báwo ni ọmọ ẹlẹ́ran aṣíwá máa jẹgúngò? Tọmọ aláṣọ wá di ẹni tó ń wà kísà kiri àdúgbò. Ṣùgbọ́n ìmọ̀ràn lóríṣiríṣi ló ti wọlé fún arákùnrin yìí lálẹ́ tòní pé kán di ìgbàgbọ́ wọn mú wọn. Pé kán gbọ́kàn wọn lé Ọlọ́run tí wọ́n gbàgbọ́. Nítorí pé test of faith lélẹ́yìí jẹ́ fún ìgbàgbọ́ wọn. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́.

Ẹ̀tọ́ àwárí ìfẹ́ ó ń padà lọ síbi ìsinmi lálẹ́ ẹ̀tọ́ ní. Tó bá jẹ́ òun tẹ́ ẹ gbàgbọ́, òun náà nìyẹn tó dẹ̀ da yín lójú. Nínú ayé yìí, oríṣiríṣi ìpọ́njú àti làálàá ní ò wá. Ṣùgbọ́n ẹ̀tọ́jú ká nítorí pé Olúwa ti ṣẹ́gun ayé. Ẹ̀dìgbàgbọ́ yín mú ń tòótọ́ o. Ẹ̀dìgbàgbọ́ yín mú ń tòótọ́. Ẹ ti dúró pẹ́ títí. Mo dẹ̀ gbà pé Ọlọ́run dẹ̀ mọ̀ pé Ọlọ́run tó wà lókè náà rí yín. Tẹ́ ẹ bá ti gbọ́ orin yẹn náà tó mọ̀ pé àsìkò ti tó fún ètò àwárí ìfẹ́ láti lọ bí ìsinmi fún tọ̀sẹ̀ yìí. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ pè wọlé sórí ètò yìí lálẹ́ ẹ̀tọ́ ní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó pè wá pátápátá lálẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó gbọ́ ètò yìí lálẹ́ yìí ṣùgbọ́n tí wọ́n pé ó. Nítorí pé àwọn tó ń gbọ́ rédíò tí wọ́n ń pè àwọn ló pọ̀ ju. Àkí ẹ̀yin náà ẹ ṣeun o. Aago mẹ́sàn-án tó bá tún di lálẹ́ Thursday ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run á dẹ̀mí gbogbo wa sí lágbára Ọlọ́run. Nǹkan kan ò ní ṣe mí, nǹkan kan ò ní ṣe yín o. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú, inú ìdílé wa ò ní bàjẹ́. Bí mo ṣe máa ń sọ ńgbà tá a bá fẹ́ parí ètò ẹ̀jẹ̀ á máa ṣe dáadáa o. Bàbá ṣe dáadáa sáwọn ọmọ ẹ o. Bàbá ṣe dáadáa síyàwó. Ìtorí tó o bá sí ńbẹ̀ mọ́, táwọn bá wà ńbẹ̀ àwọn ni ó ṣẹ̀yìn fún ẹ. Màmá ẹ̀yin náà ẹ ṣe dáadáa o. Ẹ má gbọ́mọ ńlẹ̀kẹ́ jó lọ o. Ẹ má gbọ́mọ ńlẹ̀kẹ́ ròde ojú kẹ́ gbàgbé wọn o. Ọkọ àti ìyàwó ẹ jẹ́ kí àsọyé ọ̀rọ̀ kó máa wáyé láàrin wa gbogbo ìgbà. Mi ò fẹ́ kó o ṣiṣẹ́, mo fẹ́ kó o ṣiṣẹ́, ẹ jẹ́ kí àsọyé ọ̀rọ̀ kó máa wà láàrin wa gbogbo ìgbà. Èmi àti Stephen Igè lájọ ṣiṣẹ́ talẹ́ ẹ̀tọ́ ní. Ṣùgbọ́n tèmi bá yẹ̀bá ẹ má gbàgbé pé ìkànnì kànga gbọ́mọ̀gbé aṣọ wà lórí afẹ́fẹ́ títí di aago méjìlá. Ìyẹn túmọ̀ sí pé Stephen Igè ó ṣì wà nù bí títí di aago méjìlá. Lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì ajíhìnrere Lillian Bademosi. Àti gbogbo òṣìṣẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbé Wells Radio 89.3 FM. Lémi Ayọ̀ Emmanuel Ojo ni mo ń kí yín pé lágbára Ọlọ́run ire àti ayọ̀ tí mo fi yín sílẹ̀ náà ni màá ti fi bá yín lọ́sẹ̀ tó ń bọ̀. Àìsàn ò ní ṣe yín, àìsàn ò ní ṣe mí. Ẹ̀yin ń gba Ọlọ́run gbọ́ fún ìwòsàn tàbí fún nǹkan pàtàkì kan, ẹ gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run ó ṣe o. Ó ń gbàdúrà wa, bẹ́ẹ̀ kò dẹ̀ ní fi wá sílẹ̀. Ẹ ṣeun gan tẹ́ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbé, ó dàrọ̀.

bẹ́ẹ̀ ni adúgbò lọ́wọ́ ọba aláràbí eléètò ṣàwádìí wákàtí àti ọwọ́ yìí láti ìgbà tá ti ṣí ìkànnì yìí láti agogo márùn-ún òwúrọ̀ títí di àsìkò tí a wà yìí. adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa èyí ẹ ti ń bá wa bọ̀ láti ìgbà tí a ti ṣí ìkànnì yìí tó fi di àsìkò tí a wà yìí. gẹ́gẹ́ bí ẹ̀tàn pé nísìnyìí báyìí tá a bá ti ṣe lágo márùn-ún òun náà ni a máa ti ilẹ̀kùn ìkànnì yìí ní de aago méjìlá, tó sì jẹ́ pé àwọn ètò alọ́lọ́kọ̀jọ́ kan náà láti máa mú wa sí ti ìgbọ̀nyìn. fọ́jọ́ tòní kò ní jẹ́bi tá a máa rí mọ́ ní ọjọ́ títí òní yìí. oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbẹ̀ tẹ darapọ̀ mọ́ lọ́jọ́ tòní. a kì í pé ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìṣòwò wa ṣiṣẹ́ lọ́jọ́ tòní. àkí tọmọdé, àkí àgbà, àkí ọkùnrin, àkí obìnrin, àti kí onílé, àti àlejò, nítorí pé ara kan náà òun náà ni gbogbo wa. lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tí ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì tí a wà yìí, evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá ní ìkànnì tí a wà yìí, Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, òun náà ni èmi Stephen Adeyemi Ege. ìwọ kì í pé ó dàárọ̀ orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun náà láti jí. wọn ò ní torí tiwa, wọn ò ní sórí pè yín, wọn ò ti ní sórí tiyàn, wọn sórí pè wá ní agbára ti Ọlọ́run ọba. ilé tó bá yẹ ká pa ẹjẹ́ ká pa, ilé tó bá yẹ ká tàn ẹjẹ́ ká tàn. ní àwọn iná security light gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè é, ẹjẹ́ ká tàn sílẹ̀. ìbànújẹ́ kúrúsùbí kò ní ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. ẹ pàdé wa tó a ti dédé aago márùn-ún òwúrọ̀ fún abala ìṣẹ̀wọ̀ ṣiṣẹ́ mi-ín. títí ìgbà náà wà ń kọ́ òrùn ayọ̀ lásùn.